0: koko ojumo o akojopo awon koko royin lo nde se ti gbo yin lati ikoni kongagbon magbe Wells Radio 89.3 FM ti akale si okopona Alaafin Avenue Oliole Estate Ibadan oye olorun adegoke lo ni royin yin ijoba ipinle Oyo ti kede ojo kerin deni ogun oṣu kẹfọ ọdún 2026 gẹ́gẹ́ bíi ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ láti fi ṣayẹyẹ ọdún tuntun islam ti jíra. Ìjọba àpapọ̀ ṣe ìfilọ́lẹ̀ àwọn ìgbìmọ̀ tí ó mọ̀ rí sí ìpèsè iṣẹ́ ọ̀gbìn láti ṣe alábàápàdé ìlànà tó yẹ láti lè kojú ìkọsílẹ̀ iléètè ohun ayé léraléra lórí ọjà ohun ọ̀gbìn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nípa àìtẹ̀lé ìlànà MRL iléètò yẹ àti àwọn ìgbésẹ̀ mìíràn. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ti bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ lọ́jọ́ méjì lórí àtúntò àbá òfin ààbò tó ń fojú sun ìmúdára ikọ̀ àwọn ọmọ ológun Nàìjíríà tó ń ti àwọn èlò wọn láti fèsì sí àwọn ìdókòkò àti ìdojúkọ tí bá ń ṣẹyọ lágbọn ẹ̀ka ètò ààbò. Ẹgbẹ́ òṣèlú alátàǹpàkò àkọ́ọ̀dù wọn ti ṣiṣọ́ lójú ọ̀jọ̀gbọ́n Christopher Emomolen gẹ́gẹ́ bí olùdíje dupò ààrẹ wọn nínú ètò ìdìbò gbogbo ọdún 2027 lẹ́yìn ìbò abẹnú wọn láti fa ọmọ oyè kalẹ̀. Ẹgbẹ́ òṣèlú ADC wọn kọ ìdájọ́ ilé-ẹjọ́ tó pàṣẹ pé kí àjọ INEC wọ́gi lé orúkọ wọn tó ń ti àwọn ẹgbẹ́ òṣèlú mẹ́rin mìíràn pẹ̀lú ìkìlọ̀ tí wọ́n ṣe pé ìdájọ́ náà ó ń ṣàfihàn ìgbìyànjú alágbára láti lo ẹ̀ka ètò ìdájọ́ bí ohun ìjà tí wọ́n ṣe lọ́jọ́ lòdì sí ètò ìjọba àwarawa lórílẹ̀-èdè Nàìjíríà. Orílẹ̀-èdè Amẹ́ríkà àti Ìran ti kéde àdéhùn àti fòpin sí ogun àárín gbùngbùn ìlà oòrùn tó ń ti àtúnṣe nípa ṣíṣí ọ̀nà ìkọjẹ́ orí omi Hormuz lẹ́yìn ọ̀pọ̀ oṣù tí wàhálà àti gbọ́nmiṣẹ́ omi ò tó ti bẹ́ẹ̀lẹ̀ tó ń ti ìkọlù tó gbẹ̀mí ọ̀pọ̀ ènìyàn àti bó ti ṣe ìpalára ọ̀pọ̀ tó ti ṣe ìpalára ọrọ̀ ajé ní àgbáyé. Èyí lópin àkójọpọ̀ àwọn kókóòrò ìfótó òwúrọ̀ tòní ẹ darapọ̀ mọ́ wa láago mẹ́jọ òwúrọ̀ lórí àgbéyẹ̀wò ìròyìn agbọ́nmàgbẹ̀. Oyé Ọlọ́run Adégòkè lóníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o, Ọlọ́run yóò bùkún fún yín. Ẹ kú ojúmọ́.
1: Ìbílẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.

0: Ètò tí a fẹ́ gbọ́ yìí, ó ní ètò Comfort Hour. Sàmọ́ fún yín láti ilé iṣẹ́ ìránṣẹ́ Comfort Hour Christian Center tó ń bẹ̀ ní agbègbè Powerline ní Ṣìbà nílùú Ìbàdàn. Ẹ máa bá wa ká lọ.
1: Father in Jesus' name.
0: Bàbá ní orúkọ Jésù.
1: Father in the name of Jesus.
0: Bàbá ní orúkọ Jésù.
1: I send greetings to everyone that is listening to me at this hour.
0: Mo kí gbogbo ọkàn tó ń gbọ́ mi ní wákàtí yìí.
1: And my prayer for you.
0: Àdúrà mi fún yín sì ni pé.
1: Is that the Lord Almighty is going to bless you.
0: Ọlọ́run olùbùkún yóò bùkún fún gbogbo yín.
1: I have

0: battle today in the name of Jesus.
1: Wa bori ogun na loruko Jesu ame.
0: Something is standing in front of you.
1: Ohun kan du niwaju re.
0: You need to overcome.
1: Onilo lati bori.
0: You need to fight.
1: Onilo lati ja.
0: You need to fight that battle.
1: Onilo lati ja ogun
0: na. So that you can achieve.
1: Ko le bori
0: your glory,
1: ogo re,
0: your destiny.
1: Osiyan mo re.
0: That battle that surrounded you.
1: Àwọn ogun yìí tí wọ́n rọ̀ gbà yí ọ̀ká.
0: To
1: ń retí arákùnrin àbí àwọn èèyàn rẹ̀. Mọ àwọn òbí rẹ̀ ò lè bá ọjà. Àwọn arákùnrin rẹ̀, ìyàwó rẹ̀. Gbogbo ẹni tó rọ̀ gbà yí ọ̀ká. Kò sẹ́ni tó lè ṣe ohunkóhun.
0: To fight
1: iwọ fúnra rẹ ló dojúkọ ogun náà. Mo sì gbàdúrà fún ọ. Láti àkókò yìí lọ.
0: You will fight that battle of Goliath.
1: Ó jẹ́ ogun Goliath náà.
0: So that you can become a king.
1: Kó lè di ọba.
0: In the name of Jesus.
1: Lórúkọ Jésù.
0: My name is Prophet Abiodun Elijah.
1: Orúkọ mi ni Wòlíì Abiodun Elijah.
0: The senior pastor.
1: Olùdarí àgbà.
0: Of Comforters Christian Center.
1: Fún ìjọ àwọn ọmọlẹ́yìn Kristi olùtùnú.
0: That is located.
1: Tó wà ní.
0: Àpáta.
1: Ní agbègbè Àpáta.
0: Power line.
1: Ní Power line.
0: Power line junction.
1: Power line junction.
0: Shiba.
1: Ní agbègbè Shiba.
0: You can come through Omi.
1: O lè gba omi wọlé.
0: You can come through Àpáta.
1: O lè wọlé láti Àpáta.
0: When you get to Power line junction.
1: Nígbà tó bá dé Power line junction.
0: Just let people know that you are going to Comforter Christian Center.
1: Jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé ìjọ àwọn ọmọ lẹ́yìn Kristi olútùnú ló ń lọ.
0: Wọn
1: ò mọ ohunkóhun tó lè mọ làkọjá lákòókò
0: yìí.
1: Mi ò mọ ohunkóhun tó lè mọ làkọjá
0: lásìkò
1: yìí. Ìpè kan ṣoṣo lè yí ayé rẹ padà.
0: Nígbà
1: tó bá pè.
0: A prayer will be made available for you.
1: A ó ṣètò àdúrà fún ọ.
0: A counsel will be made available for you.
1: Ọ̀rọ̀ ìgbaniníyànjú yóò wáyé fún ọ. Má jẹ́ kó sú ọ.
0: You must fight the battle that nobody can help you to fight.
1: O gbọ́dọ̀ ja ìjà tí ẹnikẹ́ni kò lè bá ọjà yìí. Nígbà tó bá sì ṣe tán àti jà.
0: My brother.
1: Arákùnrin mi.
0: My father.
1: Bàbá mi.
0: What you are passing through is nothing.
1: Gbogbo tó ń là kọjá kò jẹ́ nǹkan kan wájú Ọlọ́run. Ṣùgbọ́n o ṣì wà lójú kan yìí nítorí pé o kò lè borí. Mo sọ àsọtẹ́lẹ̀ sínú ayé rẹ lẹ́ẹ̀kan sí. Ìbẹ̀rẹ̀ ọ̀tún yóò wà fún ayé rẹ. Ìbẹ̀rẹ̀ ọ̀tún yóò wà fún ìyàyàn mọ́ rẹ. Jésù Olúwa ń dúró dì ọ́. Bí o bá borí ogun Goliath
0: ni.
1: Ìdí rèé tí wọ́n fi ń sọ wípé. Gbé Dáfídì borí ẹgbẹẹgbẹ̀rún. Nígbà tí Sọ́ọ̀lù sì pa ẹgbẹ̀rún kan. Ǹjẹ́ orí ìyàtọ̀ tó wà níbẹ̀? Ǹjẹ́ orí ìyàtọ̀ tó wà níbẹ̀? Sọ́ọ̀lù ti wà kí Dáfídì ó tó bójú kó tó yọjú jáde. Ṣùgbọ́n Ọlọ́run fẹ́ gbé Dáfídì lórí sókè. Ìdí nìyí tí ogun fi wà láàrin àwọn ará Filistini àti àwọn ọmọ Ísírẹ́lì. Tó o bá kọ̀ láti ja ogun tìrẹ náà. O níbi kíbi láti lọ. Ìwọ ni ò ń dára rẹ dúró. Ìwọ ló ń dára rẹ dúró. Má jẹ́ ọ̀tá fún ara rẹ. Má jẹ́ ọ̀tá fún àyànmọ́ rẹ. Ọ̀rọ̀ yìí wà fún ìwọ gangan. O sì lè pè mí lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí. Tó o bá ṣe tán láti jẹ àwọn ogun wọ̀nyí. Jẹ́ ká jọ kúnra wa lọ́wọ́ ṣe. O nílò ọ̀rọ̀ ìyànjú fún ìgbésẹ̀. O sì lè pè mí lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Èmi ni màá gbé ìpè náà.
0: 08166897918. I will call the number again.
1: Màá tún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà pè.
0: 08166897918. I'm telling you today.
1: Mo sọ fún ọ lónìí.
0: That battle.
1: Àwọn ogun ọ̀wọ̀n yìí.
0: Must not overcome you.
1: Kò gbọdọ̀ borí rẹ.
0: Hey, that battle.
1: Ogun yìí.
0: If you are waiting that somebody within the family must help you.
1: Tó bá ń wò pé ẹnìkan gbọ́dọ̀ ràn lọ́wọ́ láti inú ẹbí.
0: My brother out of the country will help me.
1: Bàbá mi tó wà ní ìta yóò ràn mí lọ́wọ́. Ó wà ń bẹ̀ títí láé.
0: This is the battle that you need to fight.
1: Èyí ni ogun tó yẹ kó jà.
0: You need to fight to get your glory.
1: O gbọ́dọ̀ jà láti gba ògo rẹ.
0: You need to fight that battle.
1: O nílò láti ja ogun náà.
0: That is the number one battle that you need to fight.
1: Èyí ni ogun àkọ́kọ́ tó gbọ́dọ̀ jà. Ogun ògo. Ogun ìjagun láti gba ògo rẹ.
0: Battle to achieve what you want to achieve.
1: Ìjagun láti rí.

0: Ṣé n tó yẹ kó o ṣe?
1: And I pray for you.
0: Mo sì gbàdúrà fún ọ.
1: That you will experience comfort.
0: Mi wà ní ìrírí ìtura.
1: The word of God shall work for you.
0: Ọ̀rọ̀ Ọlọ́run yóò ṣiṣẹ́ fún ayé rẹ.
1: Don't give up.
0: Yóò sì ràn lọ́wọ́.
1: Don't give up.
0: Má ṣe sọ
1: ìkúrò. Once again.
0: Lẹ́ẹ̀kan sí.
1: My name.
0: Orúkọ mi.
1: Is prophet.
0: Ni Owoli.
1: Abiodun.
0: Elijah.
1: Elijah. From Comforters.
0: Láti inú ìjọ àwọn ọmọlẹ́yìn Kristi tí onítùnú.
1: Comforter Christian Center.
0: Comforter Christian Center.
1: They are located.
0: Tó wà ní.
1: At.
0: Ní.
1: Power Line Junction. Shiba.
0: Ní Shiba.
1: Àpáta.
0: Omi Adio.
1: Anywhere you are hearing my voice, you can call. We can arrange online prayer meeting for you.
0: A le ṣètò àdúrà lórí ẹ̀rọ ayélujára.
1: From anywhere you are, you can connect.
0: Níbikíbi tó bá wà, o lè
1: so pọ̀ mọ́. And I pray that God Almighty is going to be with you.
0: Mo sì gbàdúrà pé Ọlọ́run yóò wà pẹ̀lú.
1: God bless you.
0: Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́.
1: I love you all.
0: Mo nífẹ̀ẹ́ rẹ.
1: See you on top. In Jesus' name.
0: Màrí ọ lókè ní gbogbo ìgbà lórúkọ Jésù.
2: A lérò pé ẹ ti di alábòkó fún nọ́tùnú iṣẹ́ ìránṣẹ́ ètò Comfort Hour. Eléyìí tó wá sí ti gbọ̀ yín láti ilé iṣẹ́ ìránṣẹ́ Comforters Christian Center. Eléyìí tó ń bẹ ní agbègbè Powerline ní Ṣìbà Àpáta nílùú Ìbàdàn. Ẹ darapọ̀ mọ́ wa lọ́jọ́ mẹ́jọ ní dédé àkókò kan náà fún ọ̀rọ̀ ìtùnú àti àdúà láti ẹnu bàbá wa. Ẹ lè darapọ̀ mọ́ wa láwọn ilé ìjọsìn wa fáwọn iṣẹ́ ìsìn gbogbo ní ọjọ́ Àìkú Sunday ní dédé agogo mẹ́sàn-án òwúrọ̀ sí aago mọ́kànlá nígbà tí a máa ní ètò ìsìn àdúrà abiyamọ ní gbogbo ọjọ́ Thursday kejì lóṣooṣù láàrin aago mẹ́wàá sí aago méjìlá ọ̀sán. Fún ẹ̀bẹ̀ àdúà àbí ìtọ́ni, ẹ lè pè tàbí kẹ wàtsàp bàbá wa lórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ 08118374480 tàbí 08166897918. Ẹ ṣeun.

0: ambassador wali egbe wumi baba one nation gege be ti mo pe mi ati won lajo mo nse ngbogbo ojo se wa nu oku lu pelu mi loro oyi bi mo ti mo pe alade boys yo dana mo ri sise opolo loro to ni ni ti gbo fi lo bo ti yo lo eye ti ba won te ta ba te pe bayi awon sanko sanko meta e ti mo pe ah kini on o no gbo pe ra ijoba ati pori
1: je iye meta
0: samu iye meta ni abi ti e wo pa so pe agba wo meji
1: ah amuye meta ni
0: amuye meta ambassador lamoye meta ni afun
1: eh so ri gbo wa la jo nko mo dubo ni inu kulu abi
0: be
1: ko
0: be ni be ni
1: ba se je nko mo dubo un afi han araye pe to et la wa ni be
0: be ni ikane mo le bi ture o
1: ikane mo le bi o fa gbogbo aya mora patapata porogodo
0: ah ba se ta usa awon be elede gesi
1: nbe
0: katun wa gbe de ibo ye e mo gbo kedu kedu
1: odema
0: kedu kedu odema awon nbe ta ba ti sa oko daya daya ei
1: imo gadi da usa
0: o pe la se lori
1: e ri bi pe ikani yi ikani le to je pe gbogbo yen to ba fe ti e fe polowo oja gan
0: ede yo wo ko fe lo iba sa wuse iba se ye de gesi
1: iba
0: to se ede mi to wa tan pe ni français ah e ti wo sa mi o mo gbede o ba di loro yo ne bonjour mademoiselle
1: mo ni bonjour mademoiselle kini to mo yin
0: o nki mi nu nki mi nu ede français mi ti mo so le nu mo mo pe a gbogbo lowo so de lo a lo wa gbo o ba tun pe french la won gbo wa so amon be bi on be bi aba
1: aba jo to fi je fi la lori polo o ge fi la pelu go abe ni nkan bayi kan lo won sa nu wa
0: oko ladies
1: o ti poju eh ni gbogbo re na
0: so ambassador
1: wali e se to toni mo ni lo irun pe ni ara le mo odo mi nbi mo fe hunrun gbọn
0: eni o sita sa mo ni eyin o ni
1: emi o wa ni
0: e le mo
1: atinu mu afiru mu
0: je dogi
1: eh nkan la to adupe lowo olohun eyan te ngbo wa eh ba se mo nse nu eh kinu wo le dun eh ka ko mo lubo ki gbogbo e kala gbogbo eyan o tuka 89.3 FM eni te sin gbo wa na e ti gbo yin o di o
0: ami o
1: da won kan wa lori Facebook won mo won wo wa bayi to ye pe won le se kan mo follow wa bi
0: ase wa lara ya ka munu ara wa
1: do e ka ro gba ye bi ya
0: ji seni ti o mu yan nundu ta wa
1: ni e mo so ti e ri ya kan se wa
0: e mo kari bonu
1: ko yan gboro ari bo soro ki soro ngbo wa ya o lo wa gbe oja kan sita ko lu bo e ba ko obe ah lojo ti o ti pe se atori ya kan won wa ni won so fun ya pe tonic ti o mo lo ni pe eh yo tori to ba tin dadi
0: o ma ki gbe
1: eh yo pe ko ta ko lu bo e lo yo ba ma pariwo re laaro kutukutu
0: na se nta
1: e kuku nta eh ri nkan bayi tonic kan ko dara ya
0: mo na ni tonic ki ti e
1: na tonic
0: ki ti bayi bayi o le to gun
1: wi na kwa na ina geje
0: sa mo dokita
1: asado wale adara fun wa ojumo re ni omo loni ojumo ajo ni
0: ojumo
1: ojuma re ni ojuma
0: re ni onasi
1: onara ojuma re ni
0: e se un ambassador nle ti gbo un baba one nation fura won odede alade esan wo
1: osori kodoro lo wa de
0: eh Wells Radio 89.3 FM. Onle kale si onle wa yo. De ye wo lo ni. O ni lo jo shegun. O jo keren de ni ogun nu osu. Efa odun 2026. Ba atin soro nu kulun a hen. Sheju meta la. Eyo. Ni nu kulun a hen. Lo ni. Ijoba. Mule o yo to kede. Ka wan. O si se. Ki wan se mele. Ni pele oyo won ni ese mi le o kilo de won ni won be fi se amen ajodun odun totun nu esin esodun e duro le ka won ka won muslimi na mo pe awa ba ti wa pelu kristiani ba ti wa pelu esin sese be na ni awa pelu esin muslimi o lo ni o muslimi e fi sadua eyin de ese muslimi na e la koko e fi sadua but so
1: mi ti e feran nkan ti gomina se ah in fact she ri ti yan ba balance equation and abi
0: e yan si pe yan fa ri apa kan da pa kan si
1: bi chen se fun awon awa kristeni be na lo se fun muslimi
0: be la won be
1: na lo ni sese ko da ko fa ri apa kan da pa kan si iyun fi han pe in tan pe ni ijoba wa ara wa gan lo play
0: lo fese
1: mule be ni pinle oyo nbi so a dupe lowo gomina wa
0: eyin te wa lede nsemi eku ya ayoku aladun o ye eyin kini oke die
1: so ka wa so pe ko si na dida nbe bayi ni
0: se lo ni ton se
1: mi o ye kari kini o dida wa
0: ngba de eyan wa bi ba de eyan wa le to loni ton se mi aya re na si wa ton se le o da na
1: o ya o awon ti ba da na can of kan ja mo ka lo ga ganu si
0: efe
2: any man I say no weapon
1: o fe ti si
0: o si nbe o
1: a ganu si
0: o da e ja sare bo sinu awon kokodun royin ta ko wa looro
2: to me fi una manager mo
0: o ne jo ko worin wonu kulu looro inu eyin o vanguard punch Nigerian Tribune di ne esan di wa ni ati ko worin wo lo kulu koro ijopo lo ro to ni o ajo wole ni ba won we royin ohun tin jade bayi ni mo na wo mo lodo tin ta royin tin ta we royin e mu wa be mo na wo gan ba won wo pe yin ba lo n ko gbogbo royin lo mo ni mo n ko lo nu kulu ni mo fe lo gbe se ti awon mo Nigeria mo to ti gbede lo ro to ni o oya o kere o awa won ese e wo ke ah oyo olodun kilo je mo si je kankan
1: eyan ba se kere bi a ile jong
0: e nfa ni ati gbe si won leti pe kan tete kan yin kini oke kan ma gbo
1: o
0: mi le gbo ko so fun talejo
1: o pari aye kere
0: ka wa gboro yin to jade lo o ro to kere la o ke royin vanguard to jade lo ro to ni loju we akoko we royin ohun o lori oro igbesun mame ki lo se mo ti be ejo pada ejo kini ejo awon afurasi agbesun mame ko Boko Haram towo ba won ti bere se pass awon kan tele won wa se ni pele pele pele ba ti gbe pele awon ogun me pe mo ti se pele o temi to pe akiko le lo na njo si pe ipele pele o de pele tan genu won ni awon afurasi ko agbesun mame Boko Haram yi egbeta niye towo ti ba won ti bere si dajo won lori pe ka tete ma je ki dajo ko tete gbera nle ko mo won nle bi mo won nle bi igba ti ija ka ba rarin kerekere eja tejo ati loju ese awon abala yoku se won tun bere ejo won ni ah o de yi lori oro awon tan je egbeta niye egbo ta ba ti dagbon be oju we kerin royin anga won ko ti o oye je nti owo waju akori mi na tun re o inu we royin vanga lori ejo kan ti wa pe e mama fagi loruko e ri pe
3: eyi kale lo na fi ma su
0: ona ara mo fi wi oni e wo gi loruko awe egbe oselu yi ase mi re dajo mi re e mo nkan tawon adajo mo nkan mo le ton mo lu no se kan baba e pe gbon mo ti dajo ina oye edide ti won ni court ara ni ile ejo dajo pe e
3: fi mo de ma le lo aki
0: fagi loruko awon egbe oselu yi e wo gile won won o gbodo kopa ninu eta e di se awon egbe oselu wo ni kilo
3: yete aki gbona meme
0: de ko se gbodo kopa aki adeleke won mo ti fon mu won fon mu won fadiga won ni kene e wo a wa ninu edibo a wa ninu we
3: yete
0: eto se lu wa badodun 2027 oju we karun we royin vanguard
3: yete
0: ujade be a ba ti dagbon be a ka jade lekun rere ADC ADC no won ni won fa ami e chile won fa le kasagba bayi pe iwo olola ti ko ko worin te lo do dije te jo gbe ase ejo
3: igale lo le la
0: bi dani te si dije bi ku yan gba ke jare tele ri yo lu dije duku are gaga bo ti bori ninu eto dibo abe Dosi go won ta se won wa fa le pe iwa mejo oni ho iwa mejo ho emi lo la pe o beta
3: lo
0: iwa oni ngba ta pinu ta igba keja re a se to di ba benu iwo na lo gbe bi ipo keji iwo na pa lupe o tun na o ti ni pa se ilu to ti se iwo ni o lo se ti ku ninu eto di bodun 2027 gẹ́gẹ́ bí ẹni tí ó gbé àṣẹ ẹgbẹ́ wa kù òun gangan lẹ́jọ́ ṣe kínní ọ̀hún. Àmì àkálẹ̀ o ojú ìwé kẹsàn-án ìwé ìròyìn vangard ni ìròyìn ọ̀hún ti jáde bẹ̀ bó ní ìpínlẹ̀ Kwara ẹ ti mọ̀ hàn orí adé kábíyèsí nù wọ́n pe wọ́n jígbé. Ẹ̀wárí kábíyèsí tán jígbé ọ̀hún wọ́n tún gbẹ̀mí lẹ́nu ẹ̀ lẹ́yìn tí wọ́n san mílíọ̀nù 18 náírà. Kábíyèsí ọ̀hún kọlódùmarè ó dákun ó sàánú wa ìgbọ̀ báyìí mọ́ ogun ha he hàn wọ́n tún ti dé o olódùmarè ó bá wa dẹ́kun rẹ̀ lórílẹ̀‐èdè yìí.
3: Ó tún lò ta námọ́nà sí i ṣíṣe àgbẹ̀.
0: Ṣé ìwé kẹfà ìwé ìròyìn vangard ó yẹ jẹ́ ntẹ̀ wájú o ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ìwé ìròyìn pọ́n. Àwọn ọmọ ológun mọ́ ti dóòlà aya ọ̀gágun kan tó ti fẹ̀yìntì lágbọ́n bẹ̀ ẹ mọ ọ̀gágun. Ọ̀hún ẹ máa ya ìgbésẹ̀ tí wọ́n sì dóòlà rẹ̀ ojú ìwé kejì ìwé ìròyìn punch gáàsì. Afẹ́fẹ́ ìdáná gáàsì táwọn ìyá wa ń lò lè fi dáná wọ́n lówó rẹ̀ mọ̀ fòfẹ́ rẹ̀ yìí mọ̀ ń ròkè wọ́n níbi tí ń gbẹnu ókè róróró rè é tí ń fò dúró òun ò ìyáwálẹ̀ o wọ́n ní látàrí ẹ̀ àwọn alágbàtà wọn náà bá ń ṣètò pé ọ̀rọ̀kẹ́ ṣe ni àwọn ọmọ kú ọ wọlé láti ta. Àwọn gbé ọ wọlé láti bòmíì ni wọ́n ń ṣètò láti mọ kò wọlé láta o ojú ìwé kẹrìndínlọ́gbọ̀n ìwé ìròyìn punch ó ń la kòrí ọ̀hún. Ti ló wà àdùn fọ́rọ̀ ọdún 2027 náà báwọn ẹgbẹ́ òṣèlú alátakò bọ́ ti yarí bọ́ ti fọnmú lórí ìdájọ́ ilé ẹjọ́ pé ẹ yí. Pẹ̀lú mìíràn wọn ò lẹ́tọ̀ọ́ láti kọ́ nínú ètò ìdìbò ọdún 2027 òun náà jáde ọ̀rọ̀ òṣìṣẹ́ aláàbọ̀ ọmọ ogun òfurufú wọn mọ̀ lu awakọ̀ kan. Àpá nípínlẹ̀ Èkó wọn ní wọ́n sí ìyàbò mọ̀ ní wọ́n ní yá ló bá mi ní tó yẹ pé nígbà wọn fílẹ̀ gan. Ó dágbére fáyé ó gbẹ̀mí àgbọ̀n ọ̀bẹ̀ náà wọ́n láwọn àgbà àgbà ẹgbẹ́ òṣèlú APC yan nínú ìwé. Ìròyìn tó ṣèlú APC nípínlẹ̀ Kwara wọn ni wọ́n kọ̀ jálẹ̀ wọ́n láwọn ò fẹ́ dá ńlá di o wọ́n kọ dá ńlá di o wọ́n pé ẹ wò ó ẹ lè fúnpọ̀ gómìnà. Àtẹ pè yìí wọ́n ní bẹ́ẹ̀ náà ni àwọn ìgbìmọ̀ àgbààgbà kan pé àwa ṣàtìlẹyìn àwọn ò fẹ́ o kí ló fà á ẹ gbọ̀ bàbá ti dá gbọ̀n bẹ ọ̀rọ̀ amẹtí ọ̀tọ̀ ya ọ̀rọ̀ àwọn ẹgbẹ́. Òṣèlú ti INEC wọ́gilé òun náà ó wà nù gbogbo ìwé ìròyìn ọ̀hún wọn fi dé ní tó fẹ́ jọra wọn papọ̀. Ẹyọ àwọn pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ló yàtọ̀ láàrin wọn mò ń bọ̀ ná.

0: tẹ bá gbàgbé bàbá wa nation lórí ìgbésẹ kí ẹjọ yá kíákíá lẹ yìí ilé ẹjọ gíga tó wà nílùú abuja ilé ẹjọ gíga àpapọ tó wà nílùú abuja wọn ti kọkọ gbé ìgbésẹ kan lórí àwọn ẹjọ kan ẹjọ àwọn tó lọwọ nínú ìṣẹlẹ ìkọlù tó wáyé ní ọwọ ilé ìkọlù tí wọn gbẹmí ọpọ ènìyàn àwọn tọwọ bà lára wọn ilé ẹjọ dájọ pé kí wọn lọ gbẹmí lẹnu àwọn ẹjẹ bí ẹsùn yìí wọn ni ẹ ló gbẹmí lẹnu wọn ni ẹsùn wọn rọ tẹmí ò fi bọ lára àwọn èèyàn ni lára ẹ náà ó ní ilé ẹjọ ti dájọ àwọn afurasí agbésùnmọ mímì nínú ìdájọ oṣù kẹrin ọdún 2026 yìí púpọ̀ nínú wọn wọn dájọ fún wọn pé ẹ fẹ́lẹ̀ ẹlẹ́wọ̀n ogún ọdún ni pé ogún ọdún ni ẹ fẹ́lẹ̀ yìí iye báyìí ni ẹ fẹ́lẹ̀ púpọ̀ nínú ogún ọdún ni ẹjọ́ tán dá fún wọn bàbá wọn nation ọwọ́ bá àwọn afurasí agbésùnmọ̀ mí lórí ìròyìn tó dájọ ti dájọ pé káwọn kan ti ẹgbẹ́ wọn ogún ọdún àwọn èèyàn tó jẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọn fi oríṣiríṣi ṣìǹkara wọn lè fi sójú òpó òkànnì ìbánidọ́rẹ̀ẹ́ facebook orí twitter ojú òpó ayélujára oríṣiríṣi níbi tí oníkálukú ti lè èrònú ẹ̀ràn tí wọ́n ń fi ẹ̀hónú wọn hàn wípé kò yóò rí bẹ́ẹ̀ làwọn ọmọ nàìjíríà sì ń tẹ́ bẹ̀ náà ń kọ́ bẹ̀ ní lábala àríwísí wípé ti ṣe agbésùnmọ̀mí ẹ̀wọ̀n ogún ọdún péré ìwé ẹni báyìí tó bá ti dé sẹ̀wọ̀n ogún ọdún rẹ̀ àwọn kan ti ẹ̀ ń pé kíni ogún ọdún tán fún wọn gan wọn ò ní ìlú tán tí wọ́n lè gbà wọ́n lẹ̀ bàbá wọn nation tó dájọ́ wa tó ṣe jẹ́ pé lórí ọ̀rọ̀ ẹja kọ́kọ́ mu lórí ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí yìí lóòótọ́ à ń pé ẹjọ́ ọ̀hún pẹ́ńlẹ̀ wọn ò tètè dájọ́ wọn wọ́n tún ṣe kán máa ń kíá àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tún ń pé ó ti di kéré jù lórí ẹ̀ náà làwọn tó sì lọ́wọ́ náà kọ́ lu ọ̀wọ̀ ni wọ́n fi pé ẹ lọ sọ wọ́n rò ẹgbẹ̀mí lẹ́nu wọn o sẹ́yìn náà kéré ni àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ń pé àwọn kan kéré àwọn kò kéré ńgbà wọn bá ṣèwádìí síbẹ̀ ń tán bá rí kó jẹ̀bi òní wọn ò mú pẹ̀lú ìgbésẹ̀ èyí ti ṣe ṣé ìgbésẹ̀ àwọn tán wá fún lẹ́wọ̀n ogún ọdún sọ kéré ni báwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ti ń sọ àti pé lọ́dọ̀ yín ní ìwòye tiyín nínú èrò tiyín kí lẹ rí sọ ṣẹ́ka ètò ìdájọ́ wa lórí ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí.
1: ṣẹ̀rí ẹ̀ka ètò ìdájọ́ wa lórílẹ̀-èdè nàìjíríà yìí ó máa ń fi ìsíwájú fi sẹ́yìn bákan bákan ó dàbẹ́ ni pé kò dúró dáadáa tó kò fẹ́ ọmọ nàìjíríà ṣe máa ń wò fún àpẹẹrẹ ẹni tẹ́ ẹ bá ká nǹkan mọ́ lọ́wọ́ tẹ mọ̀ pé apààyàn ni tí ẹ rí wípé bóyá ẹ rí ó ti kúrò láfurasí ẹni tẹ́ ẹ rí gbé pé nǹkan yìí ó ń ṣe ni ṣe rí ẹjọ́ ẹ̀wọ̀n tí wọ́n ní wọ́n lọ dá àwọn èèyàn wọ̀nyí tí ń bá sọ dáadáa ẹni tó bá fi dà pa ni ìdá náà ló yẹ kàn pé ọ̀dájú èèyàn ni ènìyàn tó wò sùnsùn tó wọ́ ọmọ làkejì rẹ̀ tó dẹ̀bẹ́ lórí ènìyàn tó wò sùnsùn tó wọ́ ọmọ làkejì rẹ̀ tó dù lọ́rùn ènìyàn tó wò sùnsùn tó jẹ́ pé bí ò nílù rẹ̀ nílù rẹ̀ kò lè jẹ́ èèyàn mọ́ gan bó bá bọ́ ọ́ ni wọ́n sọ ṣé tí wọ́n bá ṣàní rí àwọn bàbá àṣálẹ̀ wọn kan gbà wọ́n lẹ̀ ni ìkíninu tí wọn bá wá jáde tiẹ tán ṣé ó ajá ò ó dàbí pé àwa gan la ń ṣera wa lórílẹ̀-èdè nàìjíríà o torí pé tó bá yẹ pé ẹ̀ka àjọ tí wọ́n ṣe lọ́wọ́ yẹn ló yẹ kán dúró lé lórí ẹ mọ àwọn èèyàn tí wọ́n ti ẹnìkan ṣoṣo tó ti pa ẹnìkan ṣoṣo ni mò ń sọ o nínú ọdún yìí lásán ìròyìn ajínigbé tá a ti gbọ́ tó jẹ́ pé ẹgbẹ̀rún lọ́nà márùn wọn ti jí wọn gbé ẹjọ́ kí la fẹ́ máa sọ kí la fẹ́ máa wí ṣé nǹkan gidi ni pé kíyàn wò sùnsùn ibi tí ìlú tí wọn bá ti ń tẹ̀jẹ̀ sílẹ̀ ṣé ìlú yẹn ó máa ń ṣe ni àdúrà tó pọ̀ àdúrà ló pọ̀ wọn ti wó orílẹ̀-èdè nàìjíríà tán orílẹ̀-èdè nàìjíríà ti fẹ́ bàjẹ́ àmì tí kì í bá ṣe pé àdúrà tí a wo pé kí àtúnṣe ó lè wá lọ́rọ̀ orílẹ̀-èdè nàìjíríà.

0: o eyin ara ile e kaabo pada latoju oja lohun agbeyewo royin agbon magbe se nti owo wajo kane kanga agbon magbe wells radio 89.3 fm ona le wa yi te tin lan fa ni ati mo wa oya wa koko ti to wa yi lati se ojo opo le fe yin ara ile e lori awon royin lati oro lori ibi tin lo lori lede nigeria ta ti wa si gboro aye
1: fe
0: e ba wa da si o Efero, ero okan yin mo nto kan.
1: I go repeat am because you know.
0: Enti maran. Ale wa lori te fe gba won ara ilu e ja gbo o lori oro eto odibo.
1: And advice.
0: O ti jo ebe pelu ile ejo ba se pase fun ajo lominira to ri seto odibo pe e wo gi lawon egbe oselu bayi bayi bayi eh tawon egbe oselu ohun se a ti seto obo ara. Benu ati fomo oye kale ati ngbaradi feto odibo gbogbogbo kan wo gile wa re pe kan wo gile wa o awo danto a lawon wa muye mo a a
1: ya lo si si
0: a we se ba hun eyo gbogbo n toro mo ki le ri so si se ajo e olominire leto odibo se won le toto ati pe ngba ta ti leyin ile ejo ti wa bayi o kan lori oro yi eja agbo nipa erongba yin lori oro eto awon mi ti joba apapo tun ti bere pada ate tan ti da tele ki le re so si oro gagun Abubakar Abe ti won pada gbokutu ara re pada taya re na si ti wa nle
1: osan
0: o se lu edisi tan fa meji kale gbogbo lati mu o oya o eje nsoju opo nle 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000
2: Hello.
0: I'm
2: going to get a kid. To ja fun democracy. Ata won ton ni won se di olori ni Nigeria ba DBB ato lo se gan ba to jo ye kan so emergency meeting fun baba ti nu Dubai. Because en ti won don wo. Yeah. Ki party ti ni kan se ni governor can be. Mo ra ko le because ni presidential can be ati won ni meeting. Eh mo pe baba Tinubu fa ori loyan. Ni ba je fun yin o.
0: Eseun. Eseun o. To eseun kuko. 0916 893 1000 0916 893 1000
1: ati
0: 0915 33 Hello, eti wole oku ojumo.
3: Kalaji mukaddam zakariya ha ti ayi gbo ni o
0: eseun
3: no aro mo ti baba wa o
4: alaji e ku jo meta o
3: o jare ku ni
1: mani
3: salama o jare na ai so ta lu ko ogun ko ruju kankan ma oruju mo ko le ko ye ko le ruju kankan ma pa to gbogbo on tin se le sa joba wa je si ta ka ma joba wa na ni pa fun wa so gbogbo wa lata ri awon won fa wa la ni a lori jo ajebe ni nigba ta ni joba tawon eyan kan wa tan pa yan lai si kan pa pelu ete ti o si le da tan tun fowo fowo bu won ni se en go ta ga ta wa ni si wa ba awon na ni won si wa sugbon ke wa fi so ni oye mi so on ti a ti joba fi so to fi le ka pa awon tan pa wa ni oye mi won na ni oje bi sele odo olohun olohun sanu fun wa o
0: Ada, eshun kuko 916 893 1000 Ada, amupe yi. Hello, eti wole eku ojumo o.
3: Eku.
0: Koyin ati bi te ti wa.
3: Wa ma le nu ko mi. Mo ki baba wa ayananan so wa nbe opolohun ni. Se ri ni nipa oro ti awon egbe ti wọ́n ni wọ́n adájọ́ wọ́gilé. Bẹ̀tẹ̀ adájọ́ tó dájọ́ ọ̀hún gan-an ẹjọ́ lòun dáhùn
5: loju ara re se o da se roni si ni abi joba se roni si ni pe gugu awon egbe yen won ni representative
6: yalo yalo
5: fuka kan won le ni kankan won ni ba won alawo
0: ejo tan pe tan lo waju re
5: o wa se o wa se se wa dajo pe kan won gi le won e ti mo pe iwo mi din jo oni ru re nbe labi omi in to ya je ka da democracy be gan awon bi Abdul Salam baba ngida baba sanju awon abagba kan dide ibi ti Tinubu fe ba Nigeria lo yi o da be ni pe yo la pere o so ti ye o
0: da ese o waju ile ejo na won o da bi be bo ni baba wa nation eh abagbejo lo won o se wa di pe
4: yo ribe iru ejo ti an da won ejo to je pe
0: lo so kon won ti se wadi kada jo to da jo won se wadi ko ribe si o ribe
4: won ti ba nkan je to ba bere si iru
0: o le won ejo na da jo o ma mi
4: ti an ba ti te reverse
0: o de ya gon ti ene fe so na elo e ti wole oko ojumo o
7: elo
0: oko ojumo ma oruko yin ati bi te tin pe wa
7: Ebe akọdi le wa padi le egbe ti se gbe ana ti se gbe ni baba abola mesinu baro yin abe yen dapun agbe ye o e da ko ejo nitori olohun ni jo ba je o
0: eda
7: ejo ma
0: ejo
4: o gbe gbe gbe lo
6: ye
4: yalo yalo yalo gbe ye gbe yen ti an wo gile ni oda se ko da
0: eyin eyin gbe
4: that ko si ah eh mo pe o ti mo ti fe dibo
0: ja mu pe
4: olohun abe abi omi lo wa
0: elo e ti wole ko ojumo
4: e ka ro
0: oruko yan ati bi te te pe wa
4: amen
8: lami u to lo on na isan so mo si ko wa gile awe ile awe gbe yen pipe ìjọba wa ara wa ń fẹ́ jù fẹsẹ̀ wọn lẹ́yìn àwọn tí kandidate bẹ́ẹ̀ nǹkan ọ̀sùn ní ìsìn àwọn náà ní kandidate bẹ́ẹ̀ tó nǹkan táwọn yẹn wá ń sọ láti jẹ́ pé ààrẹ wa fẹ́ sọ nàìjíríà tí wọ́n parí ṣẹṣẹ wọn parọ́ nítorí ẹjọ́ tí àwọn adájọ́ yẹn dá inú ìwòye tèmi ni pé wọ́n ń sẹ́ wọ́n ń sin nǹkan tí ààrẹ fẹ́ lò níwòye tèmi ni pé wọ́n ní pé wọ́n wá gidi tí ìdìbò gan dúkọ ọdún kan ó ti lẹ́ẹ̀dàá yíyẹ gan ní ká pè òye tèmi ni pé tó
0: oda eseun niwoye teyin leyin wo pe niwoye teyin sugbon ninu royin ko soro are nbe eseun oya eja gbo nte ni na fe so eku ojumo e ti wole lo oruko yin ati bi te tin pe wa
8: hello
0: eku ojumo hello ti
4: sarijo feta e kan
8: fun fun lohun o se n gboro
0: a n gbo yin lagboye sa eku ojumo eseun e ba wa lati
8: to olohun o do ti wa o se di nkan to ti lowo nu to lagbara ni o se n gboro mi yi elekeji nbe ni wipe jo ki won da won yo soto ki won gba pe awon egbe yi awon ni won opoju osun won ma o ti lowo nu o ki won so fun ba gbogbo ti ba n sele nbe ki won lo yanju e o olohun saanu wa o taari sinu
0: oda eseun eseun won ni awon egbe ohun wo lawon nkan amoye tegbe oselu ni bo ti wa nkale na bibo ada eja tun bo nti eni na o so na elo e ti wole eku ojumo o
8: elo
0: e ti wole eku ojumo eku ojumo sa o
8: ni ya wa to wa nbe yen mo ki baba wa
0: ese o na ese o
8: Ade Olusegun ni orúkọ tèmi, wọ́n pè látàrí gbọ́n lẹ́yọ̀. Ìyáwó Amúlùkẹ́ Ọlásán ní kan.
0: Àlàáfíà náà wà, àlàáfíà náà wà.
8: Ẹ rí i pé ìjọba àwa wa tí à ń ṣe, ẹni tí ń ṣe ààrẹ wa, ó ti jẹ́ ìjọba náà ó fi ẹ̀gbẹ́ wọ́n gànà. Wọ́n ti ẹ̀fẹ́ fa ìjọba àwa wa ni.
9: oye ko ri be se awon ebe yen se won se wa ni awon ebe bi accord
0: se ni woye yin le se ro pe are fe ko fe egbe won gana so lori a mo fe ke kan toju won baje ni
9: wa lo ti fe egbe won gana ke ri eto ti a ti a ta mo a ka so meke 1999 ni mani bala joba ile ibere a ti wa laye ni 79 awon ti en se 79 awon tagari won o se bayi to wo awon loju la la yo ba sejo ori bayi saye yara dua ko ri bayi saye jonathan ko ri bayi ti are wa fe so gugu e o ba fe ko je egbe kan o wa lori lede yi o ye ko ri be o ri ke awon awon wa so at least ni 2023 won dibo now awon egbe yi dibo o si niye ebo ti kaluku won ri ngba yen ni 2023 so wa di se tan ni won o ni nkan amuye lati bi dibo ko ye ko ri be rara
0: ẹ
9: ló ṣe ń gbọ́ mi kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kí ààrẹ wá sí báyìí ṣáájú àwọn ọmọ yorùbá lójú ní ìsìn nígbà tí wọn ní fìdí sí ilé kẹ fìdí sílẹ̀ kẹrin ilẹ̀kẹ̀ sídìí ọkẹ̀ sídìí ẹ ti filẹ̀kẹ̀ sídìí ọkùnrin ní ìsìn ó ti ṣáájú wa lójú ní tí ó fi wá ṣe ó ti ní ọdún mẹ́rin tí tún bọ́ nù.
0: ẹ̀sìn púpọ̀
4: ẹni tó bá mọ̀ tún mọ òṣèlú yóò mọ̀ wípé kí ló dé
0: wọ́n
4: láti
0: ìgbà yìí
4: wá àníṣe àwọn agbẹjọ́rò yẹn níbo ni wọ́n ti jáde wá ta ló rán wọn.
0: àwọn asòfin
4: àwọn asòfin yẹn kí ni àwọn wo ló rán wọn. Inú ẹjẹ́ ká ló rán wọn.
0: ọ̀dẹ̀ ẹ̀jẹ̀ tó mú pé bóyá wọn náà ó gbà.
4: láago mélòó tí wọ́n fọ́ tí wọ́n fọ́ fọ́jú gbogbo.
0: adeleke
4: nkan.
0: iná fẹ́ gbà pẹ̀lú mi ni àbẹ́ fẹ́ sọ ẹ̀dí bàbá wa nation.
10: ẹ káàárọ̀ sá ìlú àwọn pẹ̀lú yín o.
0: àmì
10: o. mo rò pé. orúkọ mi
0: ní
10: ẹlẹ́bú ẹlẹ́bú ni mo wà. ṣé wọ́n dájọ́ nílé ẹjọ́ wípé báyìí ṣé òfin sọ òun sọ tó fi bá sọ kí ni bí báyìí o káwọn tó bẹ̀rẹ̀ sí sọ fáwọn fẹ́ rẹ́gísítà fún ẹ̀sìn kí n dé tí wọ́n lọ tún òfin kọ́ lọ kí wọ́n tún òfin yẹn ṣe. ǹjẹ́ ń gbọ́ mi.
0: À ń gbọ́ yín, à ń gbọ́ yín.
10: òfin ju gbogbo ohunkóhun lọ tó fi bá wà bẹ́ẹ̀ wọ́n ṣàtúnṣe òfin náà wọ́n rí pé ìfẹ́ tá a ní sí pátì kan tàbí tá a ò ní sí pátì kan. Ọkọ̀ ló ṣòfin.
0: Òfin
10: ni kò tẹ̀lé.
0: Ẹ ṣeun. Ó fẹ́ dàbí báwọn wà pẹ̀lú mi pé òfin wà nílẹ̀ tí wọ́n sì ẹjọ́ tán sì dáwọn ohun àmúyẹ gẹ́gẹ́ bófin ti fi lélẹ̀.
4: wo ẹgbẹ́ tó ti wà àlàkalẹ̀ ẹgbẹ́ yìí ti wà láti 19 mọ̀ ọ́ gbọ́
0: èmi ò èfi
4: wọ́n ni wọ́n ń ṣe tó jẹ́ pé
0: kò ẹgbẹ́ rẹ̀. ẹ̀lú
11: ẹ̀lú tẹ́rí àmàlẹ́gbádé bọ̀ nílẹ̀ kan sí i tẹ́rí ní tó ń ṣẹlẹ̀ yìí gẹ́gẹ́ bí bàbá wọn ní sọ ní. sọ pé àwọn wo la dájọ́ tó ṣe omi iṣẹ́ wíkẹ́ ní ṣiṣẹ́ yẹn. pẹ̀lú tìbú
0: nínú èrò tí yí kí
11: ròyìn òyìn báwọn adájọ́
0: ẹ̀dá kọ́ ẹ̀ní sùúrù.
11: wíkẹ́ tí ń kọ́lé báwọn adájọ́ tí ń ṣètò kan báwọn adájọ́ ẹ̀ tí mọ̀ pé tiẹ̀ náà ni gbogbo owó máa ṣe sódì bó ṣe rí. nínú sódì yẹ yín.
0: torí ìròyìn táwa kà kò so kọ èèyàn kan kò naka sí èèyàn kan àwọn asòfin tẹ́lẹ̀ rí ló wà nù ròyìn
4: ọ̀hún
0: inú òwòye ti
4: inú wọn wòye ni
0: wọn wòye ni. ẹja kọjá lọ sójú òpó facebook. ẹ pè wole 0916 893 1000 0915 333 3483. Ṣé wọn ládi púpọ̀ wọn kí wa wọn ní ẹkú ojúmọ́ ẹkú ròyìn láti bàrẹ̀ mú Ìbàdàn. Ẹ lọ́ ẹ ti wọlé ẹkú ojúmọ́ o.
12: Ẹ káàárọ̀
0: sà.
12: Ẹkú ètò.
0: Ọlọ́run ló ń ṣètò ẹ̀.
4: Why chief?
12: Ẹ ṣe sà. Kí obìnrin yẹn.
4: Why chief Aláyẹ̀dẹ.
12: Kí ẹ láàárọ̀ yìí.
0: Ẹ kí ni?
12: Ẹ kí mi? Wọ̀rọ̀ tó sọ níjọ́ ìṣẹ́lẹ̀ ìkìlọ̀ orúkọ ẹ̀ ti ń yẹ. Wọ̀rọ̀ tó sọ kò sọ kókó kan tó máa rà nínú wọn lè dára ọkùnrin ìyá ṣe dáadáa lóòótọ́. Gbogbo yẹn ò dá onílàwá náà náà dìbò fún. Ṣé ló dìbò fún rẹ ni? Ni wọ́n ti múra lẹ̀ kan ọ̀rẹ́ tí wàá mú sìn. Wọ́n mú kókókó. Tóní kan tí wọ́n ní ìjọ ńbẹ̀ tí ẹ bá wà ní ìgbọ̀n. Ìtumù wa láti wá ba ìjẹ́ tàbí tí wá ṣe ń kúpa yín tàbí tí ń ba nínú jẹ́. Ọbẹ̀ kí ni ó dìrẹ́ kọ̀dẹ̀ rí bẹ́ẹ̀. Àwọn tó ń tẹ̀lé ẹni ò dání o. Wọ́n náà ló dání o. Ọyẹ̀ kò wo inú yẹn. Á fi gbogbo ẹlẹ́ ìjọ kan. Kò dáa Nàìjíríà yóò dáa mọ́ rárá. Nípa yẹn kí ni ìjẹ́ wa burú dáì. Ṣé bá ṣe kíní yín fún ẹ bá ti ń pẹ̀lú ẹni tó ń pe wọ́n pa yẹn gbà tí wọ́n yìn. Ìjọba gẹ́gẹ́ bẹ̀rẹ̀ wàrà bẹ́ẹ̀ lára. Kò dáa o. Ìjẹ́ ká ṣe ìtọ́ ọ̀rọ̀ wọn ò dá rárá ni. Ìgbésẹ̀ tí wọ́n gbé lórí ẹjọ́ yẹn. Ṣé bá wo dàdé rí pé ilé ẹjọ́ yẹn ò tiẹ̀ kò dá. Àwọn èèyàn ká ni wọ́n ti wà ń bẹ̀. Ó rò sọ pé àwọn ilé àwọn egun yẹn rẹpẹpẹ lọ. Mílíọ̀nù yẹn ló wà nínú àwọn ẹgbẹ́ tó gbégi lé lórí yẹn. Jẹun láàárọ̀ nínú àwọn abájí. Wọn kò tẹ́ tó lè jẹun wọn gbà tí wọ́n mọ́ láàárọ̀ yẹn. Ẹ dáadáa yóò dá rò dáadáa. Ṣé kì
0: ẹ ṣe o. Adéwùmí Kazeem Adékàsí lójú òpó Facebook àwọn náà kí wa wá ní ẹkú ojúmọ ẹkú ròyìn Ọlọ́run yóò bá wa ṣe gbogbo ogun tó ń ja orílẹ̀ wọn ní láti ní ọ̀gára
13: yìí.
0: Ó yà wẹ̀ lọ ẹ ti wọlé ń pàápàá ẹ bá wa mú ọkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
14: Mr. Kọ́láwọlé látàkọ́tà.
0: Ẹ ṣeun ẹ bá wà.
14: Ṣé ẹ rí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí? Nàìjíríà ò lè lọ bí kankan. Nàìjíríà ò lè bàjẹ́ nítorí NEC. Wọ́n ti Ọbásanjọ́ mọ́lé. Wọ́n ti Abiola náà. Wọ́n ti mọ́lé ká tó wá ní òfin. Kọ́ padà sí kóòtù kan lọ àfi tí kò sì bá dẹ̀ rí gbéwò lọ́dún sósì. Wọ́n tún fún INEC ní ànádá ọjà. Ọ̀rọ̀ yìí ò lè tó bá jí ń fa yìí.
0: Kò ní ti dé ní tọ́jọ́ máa fa lára.
14: Kò lè kò eléyìí ò fàjà ká ní àárín láti máa dárúkọ ẹnìkan pẹ́nìkan ló wà bẹ́ẹ̀ nìkan ni òṣèlú nǹkan òfin nì. Tá a bá ní kẹ́yìn ọmọ àkọlé síbì kan a wá lọ kọ́ ẹ̀tẹ̀sì sójú omi. Ìdàwó ẹnìjọba yẹn ò da ẹjọ́ ta ló jẹ̀bi.
0: Ẹ ṣeun. Ọ̀fẹ́ dàbí pẹ́gbẹ́ ọ̀dọ́ tèmi
4: làwọn wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ́ èmi ò sí lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ́ tiwọn. Èmi ò sí lẹ́gbẹ̀ẹ́ pèsè eré nǹkan tí wọ́n sọ yẹn. Mo sọ wà ní agbọ́n ní àṣẹ. Láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ló ti yẹ kẹ́ ẹ máa ṣiṣẹ́ yìí. Kì í ṣe ìgbà tó wá ìbò wá kù gẹ́gẹ́rẹ́ ẹ wá ní kí wọ́n ìgbà tí wọ́n bá lọ sápẹ́ court.

0: ẹ ti n ba lọ sa pay court
1: ta pay court mo lare mo jẹ
0: n sọ fun ẹ ati le prepare ninu ẹgbẹ yẹn ati le prepare tabi governor kan ta bi president nira fun wọn. Gbogbo nkan step by step ni na. Waste time wọn àwọn ilé lẹ́yìn.
1: Bó bá jẹ́ wípé àwọn náà ń lo ohun àmúyẹ lóòótọ́ tó ń lọ ní ìtọ̀nà pẹ̀lú òfin.
0: Àti ìbẹ̀rẹ̀
1: àti.
0: Kódà kò tiẹ̀ ní di àsìkò
1: yìí. Èyí ti ṣe táwọn òṣìṣẹ́ ìwádìí
0: láti bá wọn kan tó yẹ káwọn ṣe. Láti tẹ láti gbàjẹ́ kan. Mọ ẹgbẹ́ kí sẹ́yìn lé ayé fún wọn ọba ní èyàn
1: ní wọ́n kéye.
0: Ó wá dásìkò
1: yìí. Kéèyàn tó ń ṣiṣẹ́ ìwádìí
0: nípa
1: rẹ̀ pé bóòlù ti
0: jẹ́ ọ̀. Ó dẹ̀ léwu. Ó léwu. Ó léwu.
1: Ẹja mú pé ìka fi
0: ká léwu. Kò sẹ̀ ṣe mọ gbọ́ létí.
1: Ẹlú kan yín àti ibi tẹ̀ tí ń pè wá ẹ̀kọ́ ojúmọ́.
2: Mo kí bàbá wọ́n nation.
1: Ẹ ṣeun.
2: Ṣé rí ó yẹ ká máa lọ sí àfi court ṣùgbọ́n ọjọ́ ti ń lọ.
0: Ọjọ́
2: mélòó ló kù káyé ìgò máa fi jáde ní ìfẹ́ àti court náà tún lè ilé ẹjọ́ yẹn. Tán bá ṣe yẹn wá tún lọ sí Supreme Court. Nígbà wo làwọn tí wọ́n ní ẹjọ́ lọ yẹn àwọn kan náà wà díẹ̀. Ìròmí ti ń jó lórí omi ó lu ẹ̀ǹbẹ nísàlẹ̀ odò. Kí wọ́n sábà ní ti orílẹ̀-èdè yìí kọ́ta.
1: Ẹja kọ́
2: àwọn ẹ bá ní rọ̀jọba kí wọ́n bá ní gba àwọn ọmọ yẹn jáde.
1: Ẹ ṣeun. Ẹ ṣeun.
2: Ìtọ́kàn àwa nìyẹn.
1: Ẹ ṣeun púpọ̀.
2: Ẹ dákun. Ẹ ṣeun. Ẹ jẹ́ wọ́n bá wa gba ọmọ yẹn jáde àtàwọn olùkọ́ wọn.
1: Ẹ̀bẹ̀ yóò bọ̀ sí láyọ̀ àtàlàfíà bá a ti ń fẹ́ náà ni ó rí. Ẹ ṣeun. Ẹ dákun ìjọba lórí ọ̀rọ̀ yìí tán mẹ́nu ba wọn. Ẹ dákun ẹ bá wa fikún akitiyan. Àwọn ikọ̀ alẹ́ láti rí àrídájú pé wọ́n gba àwọn ọmọ àtolùkọ́ tó ń tàwọn èèyàn míì tó tiẹ̀ wà lákàtà àwọn atiláwí tó gbé wọn pé wọ́n gbà wọ́n padà wálé láyọ̀ àtàlàfíà. Ẹ dákun ẹjọ́ bọ́ sí i kí wọ́n dòòlà wọn láyọ̀ ní o. Kámọ̀rí wàhálà tó mẹ́ẹ̀ tí ò fẹsẹ̀ múlẹ̀ yìí ẹ bá wa ṣe bó ti yẹ ṣe ẹ̀yìn ìjọba ẹ̀yìn gómìnà pínlẹ̀ kó tó dórí àwọn tó dẹ́ olórí níbílẹ̀ àti ààrẹ gan pàápàá ẹ ṣe tó bá yẹ ẹsẹ̀ lórí ètò ààbò kó mọ̀ bá bẹ́ẹ̀ kó mọ̀ fẹsẹ̀ wọ́n gàn ná tán bábá wọ́n ní ṣe.
0: Ó ní ẹṣẹ̀un ọlọ́bẹ̀ ẹṣẹ̀un àwa náà kó àìbínú lágbára lọ́wọ́ ọlọ́run Nàìjíríà gbọ́ o ọlọ́run Elédùmarè àdúrà yẹn ìran ṣe ọlọ́run gbogbo ọlọ́run á jẹ́ kó ṣe o àdúrà yẹn ìfà tó ń wọlé àlọ́ àǹtorí ẹ̀ ọlọ́run ó jẹ́ kó ṣe o ojú òní ti wá o gbogbo ẹ̀yẹn oníṣẹ̀ṣe náà. Orúkọ tèmi ni ambassador Wálé Ẹgbẹ́wùmí Bàbá One Nation. Ẹ pàdé mi ní gbàgede ọ̀rọ̀ láìpẹ́ láì jìnà ní nǹkan bí ọgbọ̀n ṣẹ́jú.
1: Orúkọ tèmi ń jẹ́ òye. Padà oyè Ọlọ́run Adégòkè ló tèmi jẹ́ àgbéyẹ̀wò ròyìn ní kànga gbọ́nmá gbọ́n. Vowels Radio ń bẹ́ ẹ̀ mọ̀ gbọ́ wàǹsó ẹ̀kọ́ kalẹ̀.

láti ìkànnì West Radio 89.3 FM ìkànnì kàngà gbọ́mọdé a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín èyí tí kò ní balùbalù nínú nítorí náà ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òye wa àti olùpè wa kì í ṣe ohun tí ìkànnì fi òtẹ̀lú o

0: عجب بیا جمعه با ما ما بیا یالا پرگده اکو جمعه اکو جمعه اکو جمعه ما وانی نو دیتونه موریا بله یا اگبالت باسا اما بوتی وو کوری بوتی وو کشی انو وانی با جه ایو وانی با دی بانو جلو نا ìpín àti ìṣẹ̀dá wa kò ní gbàbọ̀dé ojú wa ò ní ríbi mohabi kan tó ti ṣàdúrà lánàá àbí ṣáná náà ni wọn ni tójú wa ò ní ríbi gan ló yẹ ká sọ ni àbí kò ní ríbi mọ́ ibi sí ra dákẹ́ mọ̀ wúran pé èwo ni ò tọrọ ọ̀nà tó sọ pe abi se tori pe ko sumo etile abi ko sumo ayika wa la se pe oju wa oni ni tumo oju wa oni ribi wa musa n gbe yewo lotun lo si ebe na sa n daro pe oju wa oni ribi oju wa oni ribi mo to la pe ni ibi kí wọ́n pè ní ibi tó máa ń ṣàdúrà fẹ́yàn pé ọlọ́run má jẹ́ kójú rẹ̀ orí bí o yóò bá bọ̀ wọ́n ni yóò pè láyé ojú rẹ̀ òní rí bí wọ́n ní kànlẹ̀ yóò fọwọ́ mú ẹ̀rọ ọdún mélòó láwa táwa ń bí mélòó láti lòónú ayé táwa sọ pé a ti pẹ́ jù àbí a ti pẹ́ láyé àìtí ìpẹ́ láyé àìtí ìpẹ́ báyìí pé èèyàn tó bá sanku ẹni tó bá sanku bóyá bí 70 gan ni ẹni tó bá sanku yẹ kó wà tán wá ní à normal báyìí ṣe yẹ kó rí o pé tán bá lè yàn sanku wọn ni à 70 ló kù ìfàtà ó dùn wá gan
1: wọn
0: lọmọ kékeré ni
1: ayé ìgbà kan nù
0: wọn
1: ni tó bá kú ní àdé age of 70
0: kò sí á dàgbà báwọn okú
1: ọ̀fọ̀ ni ó mọ̀ ìlú ayé wo wá lélẹ̀ ayé ìgbà kan ni tí àwọn ayé ìgbà tí mò ń sọ yìí àwọn ìyá wa ń pé ọgọ́rùn márùn wọn lo sẹ́ńtírì kan gbó
0: wọn lo tán yányán wọn tún ní àlékún
1: wọn tún lálékún báàtí ẹ̀ létẹ̀lé tínú bíbélì tàbí lu quran tí a máa ń rí
0: tí
1: pé tí wọn yẹn tún pẹ́
0: ó tún pẹ́
1: tí wọn yẹn tún pẹ́ ju tèyí tí mò ń tún sọ
0: yìí lọ àwọn lè sọ fáyé ń bàjẹ́ sí láti gbà náà
1: ayé iṣẹ́ mọ̀ pé àkọ́kọ́ ní tá à ń jẹ sẹ́nu ó ń kó bá wa ìwà tá à ń wù ó ń kó bá wa ohun kórìíra gbogbo tí ọlọ́run ò fẹ́ pátápátá lọmọ ẹ̀dáadá máa ń ṣe so kíní yẹn wá ń reduce ó ń kéré bẹ́ẹ̀ni kan bá wá pé àdé age of 70 mo ní ó ti dàgbà kó dà àgbàlagbà ni ṣùgbọ́n láyé ìgbà kan ọmọ kékeré táwọn àgbàlagbà mọ̀ sí mo tiẹ̀ tún jù lọ
0: mọ̀ sí. Tẹ́ pé irú èèyàn bẹ́ẹ̀ kéèyàn tí bí 70 years yẹn bá jáde láyé ẹni tó bá jù lọ
1: kò ní lọ bí òkú ẹ yóò ní ọlọrun mọ jẹ àbúrò mi ní lọ bí òkú ẹ
0: tí
1: mo fẹ lọ jẹ nbẹ ni àwọn èèyàn yára kú ní ìsìn.
0: Káwá tó wá sọ àwọn tí wọn fẹ kú táwọn kan ran wọn lọ
1: táwọn kan wá lọ́ra nífọnáfọnsù lójijì
0: wọn ran wọn ni wọn pa wọn nípa oró
1: ipa ìka ṣé wá láwọn tí wọn wá ń pa wọn nípa oró yìí àwọn tí wọn pa wọn nípa àká ọmọ èké ni án
0: táwọn gan ọ lójó irú wọn máa ń lójó o
1: tí ò bá sì bọ lọwọ wọn tí ò sí nǹkan kan lọwọ wọn ẹ mọ pé ojú ayé ni wọn gbàgbàlagbà míì bá gbé ẹsẹ tó bá gbá ìmí inú wọn yóò wo ni níbi tí ó jẹ pé wọn lágbára dé torí nǹkan tágbà ti jẹ tẹlẹkùn inú ò jẹ kó tó bá gbé ọwọ sí i yóò wo ni
0: téèyàn bá rí wọn gan sí ẹrí lẹ́gẹ́lẹ́gẹ́
1: bí ọ̀pá àká bí ọ̀pá
0: ọ̀pá tí wọ́n fi ń yá àká lórí iná
1: ẹ̀ṣẹ́
0: ń lọ pa àká sọ ọmọ tán bẹ̀ tán pè bẹ́ẹ̀ ọmọ ẹ̀yà
1: mọ̀ ṣe o paaka ti won fi ma ya ka
0: ya ka ta
1: ya aka kin gbe won ati aka olororo won ma fi yi bayi won ma fi yi bayi won ma fi yi bayi be gan ni won se ri
0: be won so fun wa lati je ipin Nigeria se ma don
1: seri to ti o akoko gba ta le ma so pe Nigeria si ma dun o da mi loju yes yo dun to to sugbon ta lo fe bo be ti o fi dun se are to wa nbe yi ni abi mi to ye pe ti to ye pe to ba pase wa bayi ase won o duro se nkan yen mu mi ranti Jerry Rawlings ti le Ghana ewo Nigeria o nilo atunse to po o nilo atunse to po ki seru awon mo yen lagban lagban la sana san yen lo ye kan ma da orile de Nigeria lamu ati awon baba ti won dagba ti won si gbugbo e ti won si npa won nipa
0: paya
1: paya
0: e je nkan ko ka awon Nigeria olorin kan ti mo fe gbo ki se orin to lo fa fa be bo bi around the ali mag button tori bi 10 minutes ni awon ni ti mo ti n gbo awon eyan kan ko awon nikan lori social media bo ke se gbogbo ni mo le lo lori radio gbogbo e kan ni mo le lo awon kan na soro lori social media gbogbo oro won ko la le lo lori radio fun ide kan ti omi fun ide kan ti omi e kan no won to soro lori to n korin so ma kan ra won short video to ti korin to fi ti wa so bi kan ta pe won lo report page won lo report page Facebook page sa oye Sam Adelere ti mo so so won lo report to Facebook page yan so general manager Facebook
1: ah okay
0: be eni yi o se nti o to kisi ni nteni yi se leso pe o nso
1: otitoro
0: toro
1: se kenyan amaso otomani
0: awon kan won ma comment abe pe ah eni lo dabi fe lagba yen ti o beru nkan kan sugbon kini kan tun ma wa ba mi lero fun awon mo Nigeria awon na ni won ma ki bi osana loni to ba dola ti won ba mu osana won won yi ju pada
1: se ri in to je ori bere ika na lawon o meyin ti e eyan rere si lawon emeyin ti to ba nse ka to ba ndun mo awon kan won ri kankan gba lowo re ni
0: en to nse ka
1: ayo
0: ti
1: to ndun awon yen la npe ni arije ni ba ninu baje
0: arije bi mataru
1: yo
0: awon arije ni bi makaru
1: awon to je pe esu oko kan
0: awon enu oko ko ko go
1: ije ku je wa ni ije ku je pe esu now ije ku je pe esu
0: awon enu oko oko
1: egun awon ni
0: enu oko egun
1: awon ni
0: enu oko koko omo Nigeria mo ki pe ko oju me kaaro gbogbo bi ti afefe kan ni fe de laaro tun ni ikan ni konga agbomogbe Wednesday 89.3 FM Oluyole Estate nle Ibadan la waye nibi ta tin da bi edun ti a se tin ro bi owe eto gbagede oro ona lo tu dori ategun laaro tun ni oro yi kokko siso o aso
1: ti Nigeria o fi gbo ni
0: tori won ni ba ona se soro yen na pe tori kikini kan ba le gboro la se nso won si ni mo gbo mo bayi la ran fadi
1: be ni o
0: won tun ni so atenumoran
1: eh
0: oni ki jona
1: koni jona
0: so ta atenumo lo wo kini so gbagbe e
1: so mo gbagbe so ti sun ni lo yi pada koni jona
0: so mo kiyin loruko alaga ati ibimo ti n dari ikanni yi loruko awon ga leka kookan loruko amoju ero fun saata waye Sam Adelere lọlọwọ bọtini fun ti aro otun ni Adedamola Oloye Demo Baba Olomiye oloko temi je emi ni omo baba olomiye mo kiyin pe eko ojumo e kaaro ambassador eje asari wona oro imo ni soki
1: so ambassador wale egbe wumi baba one nation o tun ni e te ti gbo oro imoran toni o kolo ki la npe nkolo kini idi ti awon eyan fi mu kolo se ironu abadi ni a le so pe won fi mu kolo ni se ife tara te ni won fi mu kolo se agbara ni won fi ngba ni na se mu kolo se ki won ma le ri awon kankan se inu opolo ni na se mu kolo mo si rerin ko lohun o sanu mo rerin awon ti won danru nkan be wo ni gbogbo awon ti won deru kan be wo idi to je ki soro yi ni wi pe mo wa ni mobi ni to si nbeun igba ti mo wa nbe ti ajo nsoro ti gbogbo awe eyan ti ajo joko ta ajo nsoro nsoro nipa bo se mu kolo yen won ri pe omo lu abi ma ni o
0: okunrin abobin
1: okun bi to ti fe to won ni lowo pe ko hun o to o gan loju kan won lo raju won o emi wa ro lo kara mi wi pe egbona igbe yen reju to duro bi opa iyonu yi fai won ni ah e ko lolo ni gbo awon yen se mo pe awon nkan ti won mu yi ki be igu oh boya mi mo so ko je ke mo wi ebi won mo pe en ti mu kolo alagan na ti o mo fo lo ti o mo fo bo ti o jo ala re ti o jo ala re wa dun ala la le pe ni o ah eh nitori pe nkan ta npe ni igbadun jonje sinu awon je to sara lore to ye pe lokan ojo kan lo nje we ki lakoko igba to ba ye ko we ara logun lasiko pa to ba ye ko logun sare ko se se sa asi ni mo so yen o idanrawo ko wa joko ko so on to da nibi ti won tin fi sibi goal dadun aye nu jare be a ba wo won fin bi pe won o lowo won lowo sugbon in eni to ba ni iponju ara won je ki nkan to lon ba se fun won o ta won ta won lo nkan ta npe ni gbadun aye nu jo igba yen ba la lafia to le feyinti to le to gbokan le ah ah
2: wa ke ga ba de
1: oh en ti o si ti bi na to si ni kore won aye ba ti da ni to ba igbadun aye ni nto na
2: yalo yalo
1: yo bi ti e na oniyan ku mo won lo so ni pe ba abogun omo ba ba gbegberun
2: yalo yalo
1: omo omo n ba da ayo eyan ni sugbon bi ta won omo won oda eyin obi won yi e abi o igbadun aye e on ko tomo komo o gbeko ba se nse lawujo elomi ore ibi ti mo ti n lo kon loni ko lo a mo mu yan yawuri jara je odagbe kaakiri e jawo ninu nkan oloro awon nkan o ma nso ma lo abi yen no bobo e bo ni yawo yawo sa lo aloku oko ni ru yawo wo lo wa fe yi gba ngbo ban jara je bi lai sa sin win loju re mi arabirin mi ki lokunrin ati lobirin

0: kí n tó tẹ̀ wájú láàárọ̀ yìí jẹ́ kí n fi àsìkò yìí kí ẹbí àná mọ̀mọ́ ọlọ́jọ́ ìbí ṣé mọ̀mọ́ náà ni ká pè wọ́n a pè wọ́n mọ̀mọ́ abilékọ ọlọ́run jẹ́ pé kí another year tó bá wọn náà láyé láyé àti láyé ìdẹ́ra ọdún kan ni torí wọn jẹ obìnrin takuntakun làwọn náà tí wọn sì jẹ olùkọ tó ń ti oní ọrẹ mi tímọtímọ ni wọn kí ọlọrun kó bá wa lọra ẹmí wọn kó sì jẹ kan ṣe ọpọ ọdún láyé láyé àti láyé mrs ọmọtọlá ni Fayose, God bless you on the age. E ṣeun pupọ. Láti ọdọ, ẹ káàbọ̀ padà. Jẹ́ gbórin yẹn dáadáa.
1: Mo farabalẹ̀ bò.
0: Ayé ọba mi ò ní fàdé. Ọ̀rìn ìjà gbọ́tàn ẹ̀. Wọ́n béèrè ìbéèrè kan pé tó bá jẹ́ àwọn ìyàwó tàbá wọn náà làwọn ọmọ. Tó bá jáwọn náà níyàwó bá jáwọn náà láwọn ọmọ tó bá jáwọn wo ló níyàwó tó bá jáwọn ló láwọn ọmọ. Ṣé bá ṣe máa máa wò nìyẹn ṣé máa ṣe máa máa wò nìyẹn. Nevertheless, òṣèlú ṣì ń tẹ̀wọ́ wájú. Àbí kí n kọ́kọ́ béèrè bá ambassador.
1: Àkọ́kọ́ náà mo kí arákùnrin yìí. Torí pé kì í rọrùn fún ẹni tó bá jẹ́ good composer. Láti jẹ́ pé kó jókòó kó compose orin.
0: Kì í sábà rọrùn.
1: Kì í sábà rọrùn. Ẹyí padà iṣẹ́ ńlá ló ṣe.
0: Pẹ̀lú style orin yẹn.
1: Pẹ̀lú style orin yẹn. Ṣé rí.
0: Mo ń bọ̀ sọ fún yín lẹ́ẹ̀kan pé mo ti pàdé àwọn. Orin lóríṣiríṣi ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹ̀ ni mo lè lò lórí rédíò lára ilé tí mo lè lò ni mo ti. Wà ó lé leléyìí ayọ̀ ọba mi onífàdé orí Facebook mo ti pàdé orin yẹn.
1: Ṣe rí bí máa fẹ́ sọ̀rọ̀ lórí composition kò ṣe. Ojelewi ni oníjàlá olórin.
0: Olórin.
1: Gbogbo olórin ṣáàkìn sọ pé àwọn olórin. Ha! Ìdè ló bí dáàtò. Màá gbé wọn ti ẹgbẹ́ kan o. Màá gbé wọn ti ẹgbẹ́ kan. Ẹ̀ta bá sọ̀rọ̀ nípa composition. Pé kíyàn ronú kó jókòó.
0: Láti bẹ̀rẹ̀.
2: Àgbẹ̀ kì í náà bẹ̀rẹ̀ tó.
1: Mímú fa orun láti bẹ̀rẹ̀ kó dẹ̀ fún fa ẹyọ.
0: Barista náà sọnu orin rẹ̀ kan pé nígbà táwọn pàdé ẹnìkan ó mọ̀ sí sọrin yẹn. Wọ́n ní àpé ẹ̀yìn ọlọ́gbọ́n lè máa ń kọrin kẹ́ tó ronú orin kẹ́ tó wá pé definitely ẹ̀yin professor ìrántí wọn ṣe kọ́ bọ̀sùn mo ṣáwọn pé wọ́n gbóríyìn fáwọn olórin.
1: Fáwọn olórin.
0: Nínú orin
1: yẹn. Adédàmọ́lá ìgbà kan mo máa ń kéwì.
0: Kò lọ́mọ́ báyìí.
1: Kò lọ́mọ́ tààrà.
0: Àgbátíndé.
1: Nítorí pé àgbátíndé kọ̀.
0: Ok.
1: Ẹ mọ̀ pé
0: àwọn
1: púpọ̀ nínú wọn. Ló gbọ́ orin tí ò yẹ kan gbọ́. Orin tí ò yẹ kí wọ́n máa gbọ́. Ẹ mọ̀ ẹ lómi tí ọkàn mọ̀ lùlù lásán. Ṣé wọ́n ṣe gàgàgà yíyúyú ṣé orin nìyẹn. Àwọn tó ń produce ẹ̀ gan-an tó ń produce irú orin bẹ́ẹ̀. Ní ìfẹ́ rí wọn gan-an.
0: Ẹ má jà lọ.
1: Nígbà kan tẹ bá fẹ́ compose orí irú orin tí ọmọtọ́lá tó compose yìí iṣẹ́ ọ̀pọ̀ ó jọ ó kọ́mọ́ra wọn ó wá gbé jáde.
0: Ayọ̀bámi onífàdé
1: ṣe rí àwọn tí kì í gbọ́ ìròyìn kí wọ́n gbọ́ ròyìn gan tí wọ́n bá lo orin fún wọn tí wọ́n bá gbọ́ iye wọn máa ṣí.
0: Wọ́n ti wà prep nípa
1: nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ ṣe torí pé ètò òbò ló ń bá ronú ìjà àti ìronú pé ṣé ibi tá à ń lọ sáà. Tó ní mọ̀ wọ̀gbẹ́ lọ báyìí. Ara orin yẹn ó mú jáde. Ní o tun gbe yen na ijade
0: o so fun opo resin ko
1: lo gbe resin ko oni se se yo resin ko o le ti tabi keji tabi pe elesin mi kan ni eleyi lala pe ki gbogbo wo fowo so wopo ki a fi ife han lati ti jai ko sabo o nje fe gbe won gan de e ri po gbogbo e lo ko po
0: ben ko so na o ni ti pe ti pe na
1: adun
0: ade ju wa le
1: oluwa adun adun adun we the hope nkan ti olorin igba na ko igba yen la la a si nje formula ngba yen ne o formula o 10 tin formula o si mo
0: ko se formula mo nto ba ri o ba lo
1: ni nto ba ri o ba mu gari la ro ko mu losan ko mu la le kan se mo ko si mo konko o fe wo ko ni isin o ba boju popo wo yo mani to mi elomi nkan kan fese egbe debi kan
0: don fese egbe debi
1: don fe mo da owo so wo oko ki lo fe ku sapo ohun gangan to ohun le fi so mo luabi ibe abara wa de lori lede ni
0: iyan o calculate ko to ku o le pe 500 lo ku lo
1: ehn
0: bo mo sa ma ro pada se ma wa ta fa je nkoko je fese ni lo laaru
1: ke wo
0: oko oko di orun
1: tori orun
0: kai
1: so gbogbo nkan ngba won teni kan ba fese rin asa won na le ta ni
0: je won le
1: gbelu lo loju popo ni kan ki gboko ki gbogbo motan owo epo motan si oju popo ki si ba ke bi koko nkan ti arakunrin yi so gangan lo se pata ati e tun wa dupe lenu jo meta to sese gba
0: to je yato
1: o tun fe se o tun yato
0: ati rowo tegbe
1: rowo re
0: pe abojo to nro anikan lojo ni
1: se ri
0: pe gba to ojo ro na ni oye labo a complain pa won gba ti ojo be safere ni gbogbo
1: jo nigba ti o ba ro
0: eh
1: odu ma nkun
0: yeah odi opo ta logo fe si nkan kan la nlo pe majority na ta nlo ara gas on ni ti npese e jade so ke wa ni ojo okan ina sa se yato
1: ina sa se yato ni die die bayi eh ko wa yato ni gberun na bo se yato ni gbojo eh yi won wa ri apere na to olorun o je ki won le sase yori o dabi igba kan mo ayo aye se omo o ti yato si omo eh o je lo mo mi si en to ba je na ngbo ba di lowo osan o ma je yoku ah ngbo ba di ale o ma so ti eni isin won je owo awon owo wa naira ko ra nle
0: sáàtì ẹ̀rì fẹ́ẹ̀mì àmọ́
1: àwọn onígbẹ̀ẹ́ àwọn ẹlẹ́gẹ́ ní
0: àwọn ẹlẹ́gẹ́ ní máa ń lò nìsan àwọn ẹlẹ́gẹ́ ní
1: wọ́n ń gbà ṣe
0: gbogbo kọ́rẹ́nsì náà máa ń gbà lọ́wọ́ ọkọ̀ ìyàwó
1: lọ́wọ́ ọkọ̀ ìyàwó ń tiẹ̀
0: ẹ̀ sọ mi tí wọ́n fi máa ń ní lọ́wọ́
1: náà bá wa dọ́dọ̀ àwọn ọlọ́jà
0: wọn lè ta fún ọkọ̀ ìyàwó wọn á tún gbà padà wọn á tún gbà padà lọ́wọ́ ẹ̀ àwọn máa fi
1: oní àpẹẹrẹ ni se wa ri te ba pa mu de do lo de omo lowo se se ran kankan mo ni
0: ki lo fe lo ra
1: ki lo fe ra
0: kora gari kora sugar
1: ti en kankan te o le fi tan omo joko pe wo omo joko
0: ku le gan ni se meji 50 naira ni
1: to ba owo olori owo ibere owo ni isin bo ba mu better life partially to mu lowo
0: yo se re biscuit keke
1: yo se biscuit keke bi 550 naira yo rira
0: 50 naira
1: sweet 50 ibo la nlo aye ti ka kan ro ikan lo fi duro ase iro ni
0: eh
1: o ti ko gugu en le ibo la wa fe duro si bayi ijoba to wa nita to wa lode bayi ayin la nbi ni bo la fe duro si bayi se ah ni bo la nlo bayi nitori olohun e gba wa
0: eh
1: an kero ran pa ni pa nkan to ti baje yi ni e gba wa
0: abasado
1: eh
0: all right mumbo masare so one or two a lo se memu a wa pada wa senu e Last night, ko ye ki awon egbe yen wa awon egbe wo loro kan African Democratic Congress ADC Accord Party Action Alliance Action People's Party Zenith Labour Party oje marun ADC ni to te fe du ipo are won je fun Rotimi Amaechi ni vice presidential candidate Accord Party ni Adeleke to fe run Accord Party ni Oriyemi Hamzat to fe run lawyer bo se je pe awon one or two polopolo n sele nu egbe Accord de Oyo lori certificate o se certificate of return kan certificate of certificate yen sa pe meji so ati menti
1: ti ori kaye
0: na ti o sa n baba release INEC la menti now kini di ti ile ejo fi gbe idajo kale ti ana lori wogile won nitori pe won kuna lati satisfy some performance requirements ni section 2 section really dey wa Nigeria labe ofin egbe oselu kokan a police list e kan na won kan ti won ka le inu ki won win at least 25% of votes ni ipinle kan lasiko eto idibo are tabi ki won win at least one elective seat ni lebi ma sofin abi boya kan win ni boya federal parastatals ni boya ni state ni abi ni local government so o tun mo se pe awon egbe mararun yi won ko nkan kan ninu Labour Party what about awon kan nu won anyways ejo oselu ADC won reject idajo na won si gbero lati appeal January ni election to si ba file pari bayi ati sun that's about 6 months to election won ni idajo yen contradict previous legal precedent awon idajo INEC na awon na soro kaluku bere si ni soro awon kan wa soro pe te ba le bi oselu ADC ati awon to ku won kuna lati you know awon egbe mi to ku nko ta egbe ma run yin nikan
1: nopo egbe po
0: awon an be pe sawon ma run yin nikan ni won le eyan loke abi laarin abi ni sale pepe enikan da ko ebi sowore be e so fun wa o egbe ti won kakale yi e da se yo le eni oro to wa nle ekeji oro to wa nle ta fe ti mo fi lori yen oni oro Major General Rabi Abubakar ti o ku si akata awon agbesunmo mi awon ajinigbe state government in Katsina sọ̀rọ̀ wípé Retired General Iku sọ̀dọ̀ àwọn èèyàn wọ̀nyí kí ló sì fà á kò jọ pé complications látàrí pé ó ní diabetes àti hypertension tó túmọ̀ sí pé yóò ti máa manage ẹ̀ tipẹ́ bóyá ìró oògùn ẹ̀lò àbí nǹkan kan ló jẹ́ kí gẹ́gẹ́ bí ìgbésẹ̀ láti dóòlà ẹni yìí wọ́n ní kò yé wọ́n sì dá òkú ẹ̀ padà amen tó gbà pé kán lè lọ tètè sín lẹ́nàlá mùsùlùmí ẹ̀pẹ́ tó bá kú láàárọ̀ wọ́n ní wọ́n ìfimọ́ dákú seré ní ẹ̀hẹ̀n so kán lè tètè lọ ṣe tó àti tó yẹ. ìyàwó mọ̀mọ́ ìyàmínà Abubakar lẹ́yìn ìgbà tí wọ́n dá òkú bàbá yìí padà ó sì wà láhàámọ́ kó tó di pé àwọn ikọ̀ ọmọ ológun ilẹ̀ nàìjíríà operation fast ìyẹn wa lókè ẹ̀mọ́bìnú tí wọ́n ja ìjàkú akátá ní ìjọba ìbílẹ̀ Matazu wọ́n ní àwọn ọmọ ológun ló padà lọ lẹ́yìn ọ̀rẹ́yìn àmọ́ lọ́kàn tèmi lérò tèmi ẹ̀jẹ̀ àfi òkú lẹ́bà ẹ̀sùn mọ̀ bí mò ń lọ. ok lérò tèmi ṣá o ni mò ń wò pé àwọn tó gbòkú wá ń jọ láyé ṣé àárọ̀ àbí lánàá àbí kí la fẹ́ pè wọ́n kàn gbé wá wọ́n sì padà kò sí ẹni tìǹ odidi retired general. ọ̀rọ̀ yẹn ìṣẹ̀lẹ̀ yẹn ó fa tí ọ̀pọ̀ àwọn èèyàn fi bẹ̀rẹ̀ sí ní kanminú odidi senior military officer wọ́n sì sójà is forever a soldier either by navy by kilotuku air force a military man is a military man once a soldier is forever a soldier. Any Nigerian army ó sì kú bí sọ́wọ́n agbésùmọ̀mí nílùú tó lọ́ba tó níjòyè ẹja tó dànù tó ń bẹ̀rù. jù mí bí ìṣẹ̀lẹ̀ ìjínigbé yẹn ṣe ń lọ àwọn tí wọ́n ń ṣeṣẹ́ láàbí yìí dé wọn màgbá wọn mọ ọmọdé wọn mọ àgbàlagbà ok irú retired general tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ó kéré tán bàbá yìí àti over 60 ìyàwó ẹ̀ náà a ti mọ súnmọ́ 60 àbí kó lé 50 ṣá wọn mọmọdé wọn mọ àgbà wọn mọ akẹ́kọ̀ọ́ wọn mọ olùkọ́ ẹni tí ọwọ́ bá ti tẹ̀ ọlọ́mọdé à ṣàgbákù ọlọ́mọdé à ṣìrìn ó jẹ́ àwọn nǹkan tá a fẹ́ wò láwọn ìlú kan tí àwọn ìlú tó ṣe tán kó wa lẹ́rù ní kí n lò ní àbí àwọn ìbò kó láàrín àìsàn yẹn ó wà advance ó pọn wa lé díẹ̀ ní àwọn ìlú yẹn tó yẹ ká mọ wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ẹ̀mí ó jẹun àwọn ológun bí èèyàn ìmọ̀tíjà lọ sórí èèyàn ẹ̀mí ẹranko nǹkan ọ̀sìn ọjẹ́ wọn lógún ámbélé tàṣe ká tó wá sọ wípé ẹ̀mí èèyàn káṣẹ̀ tó wá mú pé ẹ̀mí àwọn ọmọdé ògowẹrẹ akẹ́kọ̀ọ́ tó yẹ ká máa wò wọ́n pé báyìí làwọn ṣe ń ṣe lọ́dọ̀ wọn káwa náà máa ṣe bẹ́ẹ̀ bí . bo sa nro so tun mo nro so si ya to jo pe agbara wa wo ka ni so jo pe awon mo logun wa o le se ni so jo pe mo find it difficult lati conclude we pe awon mo logun wa o le se o difficult but for me lati conclude we pe awon mo wa awon mo logun wa o le se. Despite she saw one more day, she sat balaba, she saw nilly, she sat a jew. Motive bop pay and one pair won't be cock and water, pay lama book, yo ya. Baby, oh, Josie, dear bear bites, you, Jubel, senior, to your command, bin can. And it's your bad bin can, eh, sing. Obadoni, you would your son, found one woo. I won't call a cocky nick and jock, and when he learn no jometa, I won't be, I won't come back tax, the one while I loo. I won't come back ransom. Na lo wa awon araalu owo awon araalu na la awon mejeji tin gbowo oro wa po nbe mo wa wo ye pe sai kati wa kati ya zoom abi ka kan sluggishly ka lora lati gba wi pe apa apa awon omo ologun wa o ka ka lora lati gba ka kan runra gba kese pa agba taratara baun abi pe ya tori pa won mo logun wa o kaju e no bo ka kan runra ka kan lora ka kan diju kan oju keje ka ra pade se bi eni diju gba wi pe awon mo logun wa o gba won le se so possible sha ka won to nbe loke ita ona wa lowo won le ma le ku gire wa because Nigeria is a sovereign nation orile de kan la wa na ta na kaju e giant of Africa la mo pe ago maka lati rokogo lati na kulo ti an han yin ka wa wo so tun wo so se pelu gbogbo awon kan to nsele yin na a de si tun mura lati dibo January 2027. Awon oro ta fe gbe yewo re omo Nigeria. E sumo radio yin, e fa radio mara. E mu phone yin to ra ajo da. Sale ran se sawon aro oke ta sha. Enikan ni America ti ape ape njo kini anada. Be sin pe won le se le America la won bo an fe ran lo ni ke lo ti je de bi e je asare doke lohun to ba ja won tin be lori ipo lori aga lori alefa bi are bi gomina bi minister bi kinikan bi olorin yen se bebe to ba ja won lo ni yawo atawon mo ti se bi won o ti dake ti won ma wo na re ti kaluko wa le sun ko fori le suka ti kaluku o ti kaluku o le lo ko pada bo ti ro lorun ti kaluku o le se bo ti fe o se kaluku wa sun on diju kan on la kan kaluku ama pe wa ama ojo ona ina ni ama ti eja doke lohun ta se mi mu ta ba ti pada de omo Nigeria mo nbo na e ku kale
3: Efile, Emayi Kuro, Wells Radio, 89.3 FM, Nibe Gongon Lewa.
4: Think thinking of an all-in-one digital platform that fits your lifestyle and makes everyday payments simple, reliable, and fast?
5: Oh, wow. Yes, please.
4: Allow me introduce you to BillStation, your one-stop digital payment solution for individuals and businesses. Built to simplify payments and services for millions across Africa. With BillStation, you can buy cheap airtime and data, pay electricity bills, send money instantly, make online payments, and book flights and hotels. Enjoy our overseas airport pickup services, interstate bus ticket sales, and event tickets, all on BillStation. Fast, simple, reliable.
5: Wow, that's amazing.
4: Visit www.thebillstation.com. Download the BillStation app on the Apple App Store or Android Google Play and get welcome bonuses when you sign up. Enjoy fast customer support and a seamless user experience every time. Get in touch with us today.
6: Email thebillstation175@gmail.com or sales@thebillstation.com.
4: WhatsApp 091-6858-1914. Bill Station, your world, your money, one station.
7: How long will it take you to confirm payment? I have been waiting for the past 1 hour.
8: I'm so sorry. Our network is slow. I will just run out of data.
7: Same excuse yesterday. It is unacceptable. Please, you better switch to One Data Internet Service.
8: One Data?
7: Yes, One Data. One Data is an internet service provider with the best alternative and solution for unlimited speed. One Data provides fast and reliable internet service to organizations, homes, and places of interest in Nigeria. With One Data, you get to enjoy the premium internet service with dedicated unlimited internet speed at all times, 24/7 fantastic customer service and support, and you enjoy a 1 month free subscription when you make payment. Now is the time to say goodbye to downtimes. Sign up with One Data today on 0811-223-2671 or visit www.onedata.ng for more inquiries. One Data, unlimited speed.
9: Are you hungry for something delicious? Food that feels like home but tastes like pure luxury? Then welcome to Honeydew Restaurant, where every meal is made to make you smile. From our smoky jollof to rich ofada sauce to a variety of delicious soups like egusi, eforiro, and more, paired with your favorite proteins and hot, freshly made swallows, all made for you to enjoy. We also handle bulk orders in liters, fresh and ready whenever you need it, for delivery to your doorstep. At Honeydew, it's not just the food, it's the feel. With our beautiful ambience, perfect for your romantic dates, family outings, or your quiet, relaxing evening escape. Join us every last Friday of the month at 7 p.m. for karaoke night with Jai Ola and enjoy music, games, food, drinks, and free mocktails and cocktails as you sing your hearts out. Visit us at Plot 42, Block 8, Alaafin Avenue, beside Wells Radio, Oluyole Estate, Ibadan. For your doorstep delivery or inquiries, call or WhatsApp 0814-691-6635. 0814-691-6635. Honeydew Restaurant, where every meal is made to make you smile.
10: Oh yeah, if you like sports wella, make a reason you Sports Assembly on Top Wells Radio 89.3 FM. You won't hear latest gist, analysis will get vibration.
11: Mino, excellent, Sports Mac, everybody, Lisandro Martinez.
12: Don't drill them for that final.
11: Lisandro Martinez no play like say he just
10: come back. All transfer rumors.
12: That one they play 2-1. The last victory be for Savi before he carry load Comota for Barcelona.
10: Okay now, Monday to Friday, 6 p.m. to 7 p.m. We go run on our auto-ree for sports matter, football, basketball, tennis, and even our local sports. If na EPL, E-Day, Italian Serie A, E-Day, Spanish La Liga, E-Day, MPFL, no dull yourself. Even predictions where they enter, that one save the Sports Assembly on World's Radio 89.3 FM. Sports lovers, no shaking. Meet Sam Adeliri on a one and only Sadeliri and the Sports IQ on Top Sports Assembly on World Radio 89.3 FM, where sports matter, the shelle.
13: kọ́lé lè tò ta bá rówó kárálẹ̀ àbí ká kọ́lé irú léwo lẹ fẹ́ kọ́ ilẹ̀ wo lẹ fẹ́ rà sílẹ̀ tòsí ló dára ni àbí ti ọ̀nà jíjìn tínú omi àbí tínú ìrà àbí yànjẹ ilẹ̀ kódà kó jẹ́ torí àpáta kọ́lé lè tò tí ó máa yànnà náà fún yín.
14: Ní West Radio 89.3 FM ní gbogbo ọjọ́ Tuesday láago méjì sí mẹ́ta ọ̀sán 2 to 3 PM every Tuesday.
13: Àǹfààní wà fún yín láti béèrè tàbí sọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní sáìtì yín nípasẹ̀ text message. Àwọn ọ̀jọ̀gbọ́n tó dántọ́ tí wọ́n ní kankan tàbí omi ṣe lórí ọ̀rọ̀ ilẹ̀ àti ilé kíkọ́ kò ní gbẹ̀yìn lórí ètò bákan náà lẹ́lẹ̀ pè láti dá sètò tàbí ṣàlàyé ilé tàbí ilẹ̀ tẹ́ ẹ fẹ́ tà fún ìkéde àti ìpolówó ọjà àbí ẹ fẹ́ ṣe onígbọ̀wọ́ ẹ máa bọ̀ ní.
14: Iléeṣẹ́ West Radio 89.3 FM Aláàfin Avenue Olújọ̀lé Ìbàdàn
13: tàbí kí ẹ pé Adékúnlé Speak Louder 0705733 0952 0705733 0952. Ọlọ́run akọ́lé ayọ̀ fún gbogbo wa o.
3: Ẹ̀filẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.

0: E kaabo pada lati oke lohun, itesiwaju, onimo pe ni apa isegun. Ikoni konga agbamogbe, Wells Radio 89.3 FM, na le waye, oli oli estate, nle ibadan. Ona lo n ba fe fe sore. Adedamola oloyede omo papa olomi, oloko temije. Ago mokala, tori koja iseju mokala, lati na kulutia. Ambassador. Peloro oselo. Oro ito apu, idinigbe, igbe suma me, ato rishi rishi. Enye enfe le ikun. Lemjo me ta ini aro, awan bi 7 kene kanda ni aro, ne bo, se bo no ni abibo. Se mo, mo ni ati fi alukura mbura. 700 dan kene kansa. Se ani ati bura pe, wan ni se be ma. Awan ti anpa retire general. I want you on duty, Shah. I want you on fib. I want for Dana Sonko. Wah, wah, I bear. Bam will benish, she could she, and when ya won't ya war, my loma. Dear way, ya be, tea, my lord, you're by any sin, what he lay, Lushuka. Just one beba, Mumbo. A dad will out to the one. Hello. Yes, sir.
1: She goes, sir.
0: Okay.
2: Okay.
0: Okay.
2: At all. Okay. O wa tun kan bi 6:30 lale. O wa gbianju kun ori se ko ri se. O wa knock gbogbo lekun. Igba to ma fi se tan tin kan bi 8:39 o gbianju agbare. Kin ge ku. Kuru. Kwa lo pe to ma so si. O wa gun ori igi lo. In sense pe oko kankan o le gbe mu lale yen tori ibi to nwa. O wa gun ori igi lo. O nigba to di dede ago mejila ku iseju 15. Moto awon agbofinro de seyin moto mi won tanna won le ko to bi 5 minutes won wa to kale won tanna yi moto mi po won wo nu e won wo abere won re ni kankan ko ni legbe bi to hun iti to ngun yen won wa ko awon ni ka ga na ko ko sibe lo ko ti to jeju marun oko mi de iyan na duro o ti e but down your night, Gabby, what can I do to your kitty? One ring taker, what an affair? One ring taker, one cool, and one canyon, one law. Only you don't want. A mean one is law. One can spend me play over a god of mine. A baba, babo, when I'm about to be 4:35. Oh, quite like it here, or down here for that. Igba to ko ti ju seju bi mama medugun lo awon to kokoko ko rin se wa awon wa pada ku in ti mo fe ka to n sele lori lede ti o ni ifowo so wopo in ti mo lo te je ki lo toro yin ni o lati join yen le ni de moto travel ta ta sori e in ti moto travel mo to ba se ko moto lo nwo ni oju mo Ọlọrun ni Ọlọrun fẹ je o mọ asiri nkankan lo je ki nkan to tele se. Ibi ti mo tin lo ni se ọran to ọran ọran afọwọ sowo po ni.
0: Alafọwọ sowo po.
2: Alafọwọ sowo po. Baba e so. Now, gẹgẹ bi awọn eto te ti to lele yi. E je ka gbe. An soro gumi, an soro gumi, an soro gumi. Gumi funra re bo sita o so n to so.
3: Awu, gba yen.
2: O ri. Baba so. E se suru. Only kiri nkan ti won lo da train to lo si kaduna lona ti won gba gbogbo eru ti won ti gbogbo ilu kige a pada gbon kankan mo olori awon bandits ti won gbe lo ti awon soja da won lona ti won pa awon ti won gbe won lo ti won gba gbogbo e a gbon kankan do ni na awon ka joko bo mo sara so kini ke film ti omo Germany kan se 24 hours Dodo àti bí America ló fi tú o. Ṣùgbọ́n ẹ ń bá wo fíìmù yẹn yóò mọ̀ pé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí. Ṣùgbọ́n tá a bá fẹ́ kúrò ní ìṣòro yìí gẹ́gẹ́ bí nkẹ́kẹ́ tẹ́nìkan ṣe sórí social media, màá fọ́wọ́dù ẹ̀ sí yín. Ó wọ kíláàsì lẹ́kchọ́rà ni, ó wọ kíláàsì kẹjáde.
0: Láìṣẹ́.
2: Ọmọ. Láìṣẹ́ kò tí ì sọ kankan ìfọ́sí tó kọ́kọ́ ṣe nù kíláàsì ni. Ìyẹn tó fẹ́ méjì o ṣe débì yẹn wá jáde. Ó wá bèrè lọ́wọ́ kí ni lọ́kẹ́dẹ̀. Kí wọ́n padà sọ̀rọ̀ nínú àwọn fífẹ́ǹtì ẹ̀ pé justice ó wá sọ pé yẹn kárí. Kó sọ̀rọ̀. Ó ní ẹ̀ ń wò pé kí n tó ń ṣe fáwọn yẹn kó mọ̀ ṣẹlẹ̀ sí yín. Àjọ padà yín ó lè mọ̀ ṣe nífẹ̀ẹ́. Problem ta. Rajo sapa. Ani ni Nigeria ni fi. Oro ti mo so ni fi o ti ye ni. Problem ta ni fi ni pe e je ka mo so pe kini o ti dodo mi. Ki ka si wa wife, ka ma je ki gari ati rice ati ankara ati fila ti won ha. E ma je ko gba la kaye wa lati le ba tete jaje. Gabo, e se ko to.
0: E se o sa.
1: Sugar sir.
0: Ati awon eyan wa. O ni won. Ẹ kọ́kọ́ wo ọ̀rọ̀ tí wọ́n sọ tí ohun tó ṣẹlẹ̀ tí ó bá jẹ́ pé ẹnìyẹn wọ mọ́tò àbí Ọlọ́run tí ò jẹ́ kẹ́niyẹn rò pé jẹ́ kóun wá òtẹ́ àbí búkà kan àbí ilébì kan kóun sùn sí tó fi wo bí ilẹ̀ yẹn. Tó fi ṣẹlẹ̀ sí dédé ojú rẹ̀. Ní tí wọ́n ń fàyọ fún wa, wọ́n tẹnu mọ́ ṣokùnfà bí ta dédú ẹ̀. Òun ló gun látọ̀dọ̀ àwọn kan sáwọn kan tí ò hàn. Ẹja máa mú bọ̀ pẹ̀lú ìta. Àti ń bá bọ̀ látẹ̀ẹ̀kan. Wọ́n ní tí náà mìíràn bẹ́ẹ̀ mo gbàgbé bẹ́yìn àgbàlagbà ṣe máa ń sọ wọ́n ní kò ní. Gòkè odò tí náà ò bá láwọ̀ àbí kọ̀síkínà tó la àárín omi kọjá. Fídíò kan tí wọ́n láwọn fẹ́ send mo ti rántí fídíò tí wọ́n sọ. Ó lè ṣẹlẹ̀ nígbà tí gbogbo àwọn nǹkan yìí ṣẹlẹ̀ lókè lọ́hùn. Gbogbo ń tà ń sọ ni pé kánṣà máa ti dọ́dọ̀ ti wà. Bóyá ń ta ti ẹ̀kọ́ gbà ni pé kò sí mọ́ ìfẹ́ ṣe tó fẹ́ dọ́dọ̀ wa wọn lè rọ́nà lọ. Ẹ pé but nevertheless àwọn tó ti ń fara gbà lọ́dọ̀ wa ń kọ́ Lékìtì, Londo, ní Kwara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi wá dọ́dọ̀ wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bí Lògbòmọ̀ṣọ́ ní oríire local government. Gumi wa sọ̀rọ̀ láti gbà yẹn up until now. Ọ̀lẹ́ lórí ṣùgbọ́n ìjọba ò gbé gbèsè. Kí ni ìgbésẹ̀ tán fẹ́ gbé? Bóyá wọ́n ti ẹ̀sẹ̀ ni o. Ká láwọn aráàlú la sọ̀rọ̀. Ká láwọn ọmọ Nàìjíríà ló sọ̀rọ̀. Àbí ẹni kan tí ò rọwọ́. Àbí ẹnìkan tí ò jámọ̀ kankan. Ọmọ kan tí wọ́n ní ó ṣe. Audio ohun Baba Bola Ahmed Tinubu. Within 3 days, or there about, kò pọ̀ sí ẹ̀kan ṣá ni a fi wá kan. Ó ti níye oṣù tí ń ṣe, wọ́n dá ti wá sọ yìí. Fẹ́tọ̀ òṣèlú. Ààrẹ wa gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fẹ́ ṣe ipò ààrẹ wọ́n fẹ́ du ipò ààrẹ kálukú náà ń lọ activities rẹ̀ àwọn kan sì ń bẹnu ìgbèkùn up until now ambassador àbí ìyàwó wọn ló wà nírú ipò yìí ṣe bó ṣe máa dákẹ́rẹ́ mo fà á léyìn lọ́wọ́.
1: So o se omo baba olomi yi la ka ye oni kuru
0: ti ba mi
1: ti o ba je omo won isele ba sele si o da mi loju wi pe yo ti lo o da mi loju wi pe bi fa bi fo won ti wa woro ko fi sa si lori ni ajo na sugbon tori pe ko kan ko se be kan won e ri pe ngba ti isele ibere si sele bayi
0: se kin gba pe o ti re
1: eh e ri pe ngba ti isele ibere si sele sawon lo ba lo ba bayi awon lo ba wa ti wa ri wipe ah eyi ti kuro ni en ta won le
0: dayako abi
1: ti awon le ma wo niran
0: okay
1: won si sare so ni a na be to se ba se ma woran re won ti gbe loba loba won ti pa lo awon ba mi awon ba mi ti sa ko laafin nitori oro yi se ba se ma wo re nitori pe kan ba le to ba je letan yo pada kan jeje mo
0: jo ko mi o ti kan jeje mo
1: jo o ti a wa kan jeje mo jo ko mi bayi nitori wi pe ko to won lori isele ti sele lati ri wi pe kiri e mo ba sele ko mo ba gbo oru
0: ture o hello
3: hello e karo
1: e karo sa
0: 11:30
1: ojumo ojumo ojumo alayo la wa isa
3: baba one nation
1: ko ni o to e ko ojumo o
3: ojumo re olomi ye o
1: to
3: olorun yo wa
1: ami
3: eri akiesi ti mo ri o ni mo fe so yi nigba bi joba awon school kidnap to le ngba yen nigba ti Jonathan o da pe okan ni sibo nigba ti ijoba to tele wole ari the 10 school kidnaps nigba ye Buhari ba nbe ni sin debe I think more than 10 school kidnaps now ejo ate na answer election 2027 oro bandit bi le ton bi won se dibo won sise won wa sakiyesi wi pe ti ijoba to wa lode se to ba continue se continue ko yi because mo se wo time table election won si o da ko dori kodo dori kodo in the sense wi pe ba se n se tele tele ko na se to bere apo do kansilo a ma se lo soke ti o fi kan governor ti o fi kan president but now ati yi pada si president first kansilo wa lo kan se ki n se wipe a n gbiyanju pe ijoba ti n be nbe sin tori a n soro power of equal density ibi ti wọn ba di teka si fun president any president ta ba ni Dangote Umar Joseph fun awon other elections njẹ rara continue pẹlu ijọba ti o wa lode mi o so pe ko won le wole mi fi won le wole njẹ yo stop gbogbo nkan ta so lowo lowo yi tori pe eyin agbalagba le ma so wipe okoro ti nje efo ara efo abi di efo boya ara efo ni boya di efo o sa wa ni awọ to efo e fi sọ lẹkan naa wipe inu o le gòkè odo
0: tí o bá ní kí.

0: gbogbo pointing fingers ló nà ká sí ọ̀nà bí gbogbo ìyá ti ń tẹnu mọ́. Ẹ sọ̀rọ̀ gómìnà ìsìn ṣé wọn mọ́ gbọ́ nǹkan tí gómìnà sọ. Àbí ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ ó sì ń sọ a máa ń wò ó nínú ìdẹ̀rù pé AI ní
1: tí
0: àwọn wíwo lórí kínní tó máa jókòó láàrin àwọn bandits kí wọ́n sì máa sọ̀rọ̀ wípé ẹ bá wọn sọ̀rọ̀ ní ẹ bá pa wọn kí wọn ó yí padà tá bá ti yí padà a dẹ̀ ti rí ìyípadà wọn ṣé ìyípadà wọn náà ni tí ó yé kó tún lọ máa pètò. It is not fair ti gọọmenti ti bẹta bí ọkàn láti ń sọ yìí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè yìí yóò mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò bójú mu àtọ̀ mi rò pé má jẹ́ kí n tiẹ̀ sọ yìí kó wọn lẹ́rìí ọkàn use the optimal aim ẹ pé ètò.
2: Ẹ ṣeun sir.
3: Ẹ ṣeun sir. Ẹ ṣe.
2: Comrade Ege.
3: Ambassador. Tọ́. Mo ní ọ̀rọ̀ kan lẹ̀.
1: Ọ̀gá sọ yé ọ̀gá ẹ̀.
3: Kan bá délẹ̀ tán yóò kàn jẹjẹ mojó ko mi. Wọ́n ti bẹ̀rẹ̀. Wọ́n ti ran mọ́. Iná wọn jẹ́ olórí wa báyìí. Àfi kó ń kálukú wọn máa sọ́ra báyìí. Àfi kí wọ́n wẹ̀yìn wò.
4: Ọmọ àwọn olómiye.
5: Bàbá mi.
4: I am ọmọ bàbá olómiye.
3: Chief Gola.
4: One Nation.
3: Ẹ wo.
4: Let the poor breathe. Opposite ni o. Poor breathe. Opposite ni o. Nígbà tí olórí wọ́n tí wọ́n á wọlé ní May 29. Subsidy is gone. So the service is gone. In the company, money is gone. Wọ́n ṣe ṣe nǹkan tó ń pa ọ̀tá wá. Lọ́sọ̀ wọn máa ń tàn wá, wọ́n máa ń lo àwọn táàmù kan. Wọ́n á ní Band-Aid, Epson. Ẹ̀tàn ní ìgbà tí wọ́n máa tí àwọn èèyàn máa ń kówó jẹ. Wọ́n á ní Siphone, wọ́n ẹ̀ bẹ́zù, Oni Jolie, èwo ní ẹ̀jẹ̀ zù, èwo ní Siphone. Service ń jẹ́ service, èwo ní. Wọ́n ṣe àmà manipulate wọn máa tàn wá. Ṣé inú dictionary gan, ṣé ẹ̀rọ terrorist ẹ tó bá ti gbébọn tó ti lọ́yìn ìbéèrè discute tó lọ́yìn ìbéèrè ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ń pààyàn tó ń ṣe gbogbo ẹ̀ terrorist ni kán má pè fún wa ń bá dìtìmọ̀ kán má pè fún wa ní ẹ̀tìmẹ̀ ni. Then mo fẹ́ rọ gbogbo àwọn èèyàn kán má jà lose the 2007 opportunity yìí.
2: 2007
4: taba fi lose ẹ̀.
2: Táwọn
4: ẹ̀dẹ́ ẹ̀ràn sí nǹkan. Táwọn ẹ̀ràn sí nǹkan. Tó tẹ̀ ẹ̀ bá túbá ọlọ́ngbà ìtúbá o. Bí mo dúlórí ti mo pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí máa lọ mẹ́kà tí máa lọ sí máa lọ sí rábàbà máa lọ sí Jerusalem wá bọ̀ mi sí òun wá náà máa tún bá máa àwọn òbí lẹ́gàn ọmọ ṣe ṣe ọlọ́run sọ ń báìbù ọlọ́run
3: ọlọ́run
4: ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run kò sí gbogbo nǹkan bẹ́ẹ̀ so káwọn èèyàn mú bẹ́ẹ̀ àwọn èèyàn 2027 tó ń bọ̀ yìí káwọn opportunity ẹni tún máa tọ́jú nàìjíríà citizen tó máa nífẹ̀ẹ́ mẹ̀kúnú dìínú ni kí ó kọ́ lọ́n yọ̀ǹda fún orílẹ̀-èdè yìí kò ń ṣe léyìí tá à ń bá lọ yìí kò tiẹ̀ ṣé wọ́n pa odidi Abubakar àbí kí ló Abubakar Rabi wọn wá ní wọn kọ́ wọn ṣe rògbò ẹgbà wọ́n ti pa wọ́n ti lọ́gbọ́n tóbi yíjà owó ẹ̀ báwọn ṣe rí kò yéèyàn wọ́n kàn sáà ń sanra wọn àbí olórílẹ̀-èdè fẹ́ pé àwọn kan fẹ́ lo agbésùn láti lé òǹkó lórí ipò báwo lọ sùn àwọn yẹn báwo lò sí dìbò láwọn yẹn fún rẹ tó wá ṣe ń sọ fáwà kọ́ndẹ̀ ìrántí o wọ́n búra o gbà tó ń fẹ́ sọ ẹni wọn yìí wọ́n búra o báwọn máa fẹ́ ṣe nǹkan sí nǹkan tí mo fẹ́ bi àwọn èèyàn ni pé tán má yìí káwọn èèyàn tán wọn ká máa lose opportunity 2027 tó ń bọ̀ yìí bí wọn bá tàn wá tẹlẹ mi ti wọlé tó fi àjẹ ọta wá nàìjíríà tó bá lọ túbọ ọlọrun dàrí jìn o. Yára Buhari sọ pé òun sọrí o olókùnkùn birinbirin náà sọ pé òun sọrí o. Wọ́n ti wá o ẹ̀ máa gbé tó bọ̀.
2: Ẹ ṣeun sá wọn ni wọn á túbá wọn á tọrọ dárí jì tán bá ní I'm sorry tán bẹ̀bẹ̀ téèyàn bá rí aláìsí òun ṣẹ̀ wàásù fún wípé sọ̀rọ̀ ti ìtàn mo nínàkúnà. Inú bíbélì.
3: Tó kọ́lọ̀ ń dáríjì mi o. Tó léwu láti.

0: sọ pé
1: kọlọ darí jẹyàn
0: pé tí tó wà glaring
1: bọlọ wọn lè darí jẹyàn àbí
0: ṣe
1: bọlọ wọn lè darí ju gbogbo èèyàn
0: ẹmọgbọn like
1: ẹn tó ta ìjẹ èèyàn sílẹ ẹgbọ èèyàn ní wàásù ẹ wá ẹ bá wa sọrọ ẹ gbé wa débẹ
0: o lágbára
1: ẹ tó bá pa ṣe ẹ mú wa lọ sọrọ kaini àti abeli kan
0: yes
1: ṣe ọlọrun sọ wípé arákùnrin rẹ dà jẹ olùtọ rẹ.
2: Ń bọ̀ lẹ́sùn lọ yìí ṣe mo náà ti practice next time ìrẹ́ ayé boko haram pààyàn wọ́n dẹ̀ náà rehabilitate wọ́n dẹ̀ tún repentance wọ́n dẹ̀ tún infiltrate sínú sọ́jà wọ́n tún fi sínú ìlúpadà ibi sáàpù ẹ̀ náà nìyẹn.
0: Ẹ jọ ṣe rí bọ́lá ẹ̀gbọ́rọ̀ mi ṣe rí àwọn ṣe rí nípa ti ara tènìyàn ènìyàn ẹlẹ́ran ara.
2: Owó ṣe ẹ̀ṣẹ́ mi náà ẹ lọ gbọ́ wàásù kan rí bí ẹgbẹ́ ẹni máa ń pààyàn káàkiri ó ṣe wá fẹ́ túbá tí òun ò ní pààyàn mọ́ ó yẹ kẹ́ ẹ̀ wàásù yìí tí mo sọ ẹ̀ rí ó rí lo àwọn òbí sẹ́yìn wà bí ẹ ti bá gbé ẹlẹ́jì àforíjìyàn. Ok, ẹ jẹ́ ń súnfún ìtàn bùkọ́ sí ìjọba ẹ̀tún fáfì
1: ẹ̀tún
2: bá ti mọ ọlọ́pàá ń sìn yìí wọ́n á rí wọ́ọ̀dẹ̀ ẹnu ọmọkìlì ó mọ ọlọ́pàá ó dà màfídọ̀ daniel bala ó mọ ọlọ́pàá ó ti mọ ọlọ́pàá kí ẹ wí.
1: Wọ́n parọ́ wa àbáṣá ọ̀nà ìbò bọ́lá hàn wọ́n sojú wọ́n
2: parọ́. Ń sọ pé rí i pé olórí rí ìgbà kan rí o. Ipe ọmọkìlì mo ń sọ
1: o. Nígbà tí ò lóye nípa ẹni yẹn ló sọ̀rọ̀ yẹn dàpọ̀ yẹ ẹ̀ wáyé.
2: Ok, bàlánkọ́ máa kan sọ fún ní ọ̀nà nǹkan. Tó ń jẹ́ kínní kùsì gbàgbé ìgbàmú lé wọ́n pẹ̀lú kà. Ó lọ sórí tẹlifíṣàn ó ní rìfánẹ́rì wa pọ̀tàkọ̀ ní iṣẹ́. Ó ń ṣiṣẹ́ ó ṣà lọ sórí méjì ẹnu ọ̀dẹ̀ ọ̀nà ẹ̀yìn àpàtẹ àwọn ọ̀nà tó fáwọn èèyàn lọ yìí ọlọ́ra rí something. So ní ìjọba tẹ̀mí owó ìjẹ́yìn bá ti mọ ọlọ́pàá ẹ̀ẹ́gbà parliament àwọn abẹ́dùbọ̀.
1: Ṣẹ̀mọ̀ irú tí rẹ́nà mọ́ kìrìtà ń sọ ẹ̀ ní ìsìn ó ṣe é ṣàn ò mọ̀ nípa rẹ̀ dáadáa ṣẹ̀mọ̀ èèyàn lè máa
0: àbí
1: kó jẹ́ tán sọ fún yàn nípa èèyàn
0: ọmọkìrì.
1: Mo ń bọ̀.
0: Wọ́n ṣiṣẹ́ ìlú.
1: Hello.
0: Iṣẹ́ oúnjẹ wọn ni wọ́n ń ṣe.
3: Ẹ kú ètò.
1: Yes, sir.
0: Ọlọ́run ló ń tó, sir.
3: Bàbá One Nation.
0: Yóò máa dá fún yín,
1: sir.
3: Òkè gbogbo yín o.
1: Ẹ ṣeun, sir.
3: Àkàbí ló ń sọ̀rọ̀ láti ayé
1: gùn. Láti ayé gùn ọ̀lẹ́yọ̀, bàbá ẹ káàbọ̀. Ẹ ṣeun púpọ̀.
3: Ṣé ẹ rí ìṣe tí láyé ìdí àwọn ènìyàn a bá ń sọ̀rọ̀ western regional government ojúurú wa ló ṣe mo mọ àtawólọ́wọ́ àti síkù àti ọ̀pọ̀lá àti ọ̀sẹ̀yìn tí mi ò rí bẹ́ẹ̀ ibi ayé ìsàgàyí mo súnmọ́ àjọ jẹun ìṣẹ̀lẹ̀ ọkọ̀ ẹ̀ kejì ẹ̀kọ́ ẹ̀mẹ́ gbogbo ẹ àjọ wà ń bẹ kẹ rí ohun tó ṣe pàtàkì gbogbo ṣe rí lójú ìyà ìṣẹ rẹ o kò sí àfòrán kan tí kò yìí kí rẹ o ṣe rí ayé ni ló mọ ọrùn ògbèké ṣùgbọn ká tó dọrùn. àpẹẹrẹ rẹ bẹ fífìlì ṣe wá rí ẹsìn tí alá ń ṣe. Bá ṣe tí ò bá fún ọ́ àyà láàfíà àti ìfẹ́ ọmọ nìkejì sílẹ̀ kì í ṣe ẹ̀sìn nítorí pé ọlọ́run ló dá ènìyàn.
4: Àìsàn ọ̀nà
3: kẹ́hún ni ènìyàn ó nídìí o. Fẹ́ tí ṣe ọwọ́ ara ni ó bàjẹ́. Ẹnìkan máa bá ṣe ọwọ́
4: ẹ̀.
3: Iṣẹ́ ọwọ́ ọlọ́run ni gbogbo wa ṣe gbà kálukú dáyé tẹni kálukú yà sí ó ní ọ̀nà kan wà tó dára lójú èèyàn.
1: Ní òpin rẹ̀ ikú ni.
3: Bẹ́ẹ̀ ni ẹ rí bàbá àlejò fún náà. Ṣé ìrìká pé ẹ̀yà dá ṣùgbọ́n ní àti ayé ẹwọ ọkọ àti bọ̀tẹ́ wọn ò dáa.
4: Àdìbẹ́ kò sí dáàbò, a máa rò bí a tóbi.
3: Ẹ mú òṣèlú ọ̀hún. Ẹ̀dá ni wọ́n bá kú sí gbogbo alárí wọn. Ẹ tó fẹ́ rí ẹjẹ́ ká ohun tí ọ̀dà olóko méjì. Ǹjẹ́
4: bí a fi mọ mí dáwẹ́
3: ẹ̀sùn? Àgbèrè fún agbára tọ́lọ́run sì wá gbé wa débẹ̀. Yálà akọ́lé aṣáàdébẹ̀. Bíbélì ni kò sí ẹnìkan tí wà nípò kan tọ́lọ́run ògùn. Àwa yìí ti padà tó wáyé pé kí ògá làwa ṣe ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ o. Ohun àwọn orí ẹ̀mí kan náà làjọ ń gbé káàkiri. Ìgbọ́ tẹ́ni ọba lẹ̀mí bá bèrè rẹ̀ ọparí náà nìyẹn o.
1: Ìgbọ́
4: tí èèyàn fẹ́ mẹ́.
3: Kí ènìyàn bá kú ní ìjọ náà ni èrò rẹ̀ pin.
1: Ó pin ni.
3: Bẹ́ẹ̀ ni sà, méjì ju pé káṣá máa gbàdúrà kí kọ́lọ́run ọ̀dà fún kó bá wa pọ́ tó àwọn tí wọ́n gbà ń bẹ̀ yìí lọ́kàn. Ọlọ́run ni kò gbọ́ o. Ẹ̀rí kò sun tọ́lọ́run ò lè ṣe o.
4: Ó sún àná ka ẹyẹ.
3: Kò sun tí ò lè ṣe o, torí kọ́lọ́run ló dá èèyàn, ọlọ́run bá wa pọ́ tọ́wọ́. Àwọn tó wà nígbè fún ọlọ́run bá wa tú wọn sílẹ̀.
1: Ẹ
3: ṣeun.
1: Ẹ ṣeun sá. Àkànbí bàbá igun 0915333493 bóyá yìí náà fẹ́ gbìyànjú àti dá sí
4: ẹ lá. Ọ̀nà bẹ́ sọ àṣẹ̀ṣẹ̀ lọ.
3: Ẹ bó ṣe o.
1: Yẹ sá.
3: Alájì ìlú mọ́lẹ́ ló ń bọ̀.
1: Ẹ káàbọ̀ sá.
0: Ẹ káàbọ̀ sá Alájì.
3: Ẹ bó ṣe.
1: Yẹ sá.
3: Bàbá wọn ní sàn.
0: Gbogbo ara mo fi ń koyin sá. Ẹ ṣe gan-an. Ẹ
3: ọ̀nà rẹ̀ gbogbo aláwọ̀ tẹ̀sí
4: bá.
3: Ọ̀dì ọ̀pọ̀ ni ìforíjìn ọ̀pọ̀ ni ìmójúkúrò. Ọlọ́run máa foríjìn yẹn o. Ọlọ́run kí èyí sábà dípò o. Àwọn náà ń sọ nígbàgbọ́ làwọn ń sọ gẹ́gẹ́ bí n tí àwọn tó ń da ìgbọ́kùn yà ni o. Wọ́n mọ̀ pé ọlọ́run ìfún yẹn lẹ́sàn o. Inú tí ò ṣe bíráìbù lẹ́sàn ọlọ́run o. Ó ṣe é ṣe ó ṣe é ṣe ó ṣe pé n tí ń ṣe wọ́n káwa mẹ́rin ni ọ̀tọ̀ ọlọ́run ó ṣẹ̀ san.
1: Ọlọ́run ó ṣẹ̀ san.
3: Ìkálára àwọn tó ti ṣe ẹ mọ̀ gbọ́ ìkálára tó ti ṣe ọmọ erébù.
4: Màmá rò bí a tóbi o.
3: Ṣé jẹ́kùrì? Níjọ́ kan ìlú wà ìkọ́ mi lè mórí wọn nínú mọ́tò. Ẹnìyàn mẹ́nu stroke àwọn tó bá mọ̀ wọn wọ́n sì mẹ́ni tí mo sọ. Wọ́n sì mẹ́ni tí mo sọ nínú stroke ló wà. Ẹ̀tọ́ oúnjẹ èèyàn mẹ́wàá tẹ́ sùn gẹ́rì.
4: Èmi àti mo bí dọ́wọ́
3: ẹ̀sìn. Mẹ́wàá. Kì í ṣe fífi nítorí bá ti lè mú ọ tó ṣe pé o dẹ́njẹ èèyàn mẹ́wàá ó ṣe gẹ́ èèyàn mẹ́wàá ṣùgbọ́n bí tá a ti lọ ni pé tí ìlú bá ń rí báyìí gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ fáwọn kan tí ìlú ń darí wa náà tó bá sì rí báyìí ìpín méjì làwọn èèyàn yà ṣùgbọ́n ìpín kan ni ó pọ̀ jù pé kan lọ ìpín àkọ́kọ́ ni pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ni máa ṣe ọlọ́run wọ́n sì máa ṣe èèyàn torí. Ìpín kejì yóò dúró di pé tó bá ṣe pé n tó kù náà rí àfaramọ́ àwọn yóò kéré. Ẹ wo ìdíléètì tí aburú ṣe ń hẹ̀ sí lórílẹ̀-èdè yìí báyìí.
1: Ó pọ̀.
3: Kò sí nǹkan tó fa ẹjọ́ bàbá wọn nìṣẹ̀.
1: Pátá. Pátá.
3: Ṣé báyìí la ṣe ń lò bọ̀?
0: Rárá kò rí bẹ́ẹ̀ gbà kan.
3: Ọlọ́run làwà.
1: Àmì. Ẹ̀yin ìjọba àbí kí la ti wá fẹ́ wí? A ti ń sọ ó ti tọ́jọ́ méjì mẹ́ta fa.
0: O ṣe rí.
1: Tá a bá sọ.
0: Torí tí a bá sọ.
1: Ọ̀tọ̀ ni.
0: Àti pé àti ẹ̀ ṣe rí ẹni tí ò bá tiẹ̀ sọ̀rọ̀ tó rí nǹkan tí ò sọ. Ọ̀tá orílẹ̀. Ọ̀tá ibi tó lọ́n dà sí ni. When you see something.
1: You see something.
0: You see something. So kò.
4: Ọ̀tá
0: orílẹ̀ èdè pé ẹyin kò kú sí nǹkan tó kàn mí. Ó kà ẹ́ ó ti kan gbogbo wa báyìí. Kò tán. Kò tán.
1: Ó ti kan lẹ̀kan báyìí.
0: Ó ti kan lẹ̀kan báyìí. Báyìí.
1: Kò fẹ́ sonu ní ìpínlẹ̀ Ọ̀yọ́ dàbí alára mọ́.
0: Kò sí dàbí alára o.
1: Bàbá mi.
5: Ambassador.
0: Yes.
5: Ẹ ní láti sọ yìí. Olómi yìí ṣé tó lọ ń gbé ẹ lùsì. Ambassador ṣé tó ń gbé lọ yín bẹ́ẹ̀ ń ṣe.
1: Kábíyèsí. Ọlọ́run ti ń sọ ọjọ́ ti pẹ́.
5: A láti sọ ni. a de mama ise ri emi mo padu ma npa 100% emi mo padu ma npa emi mo padu ma npa 100% emi mo padu ma npa 100% se mo ibu ngo mo dupe lo gba o to ma nko to ma so pe ma fe onu ohan ala ti so ni a bayi bayi awon Nigeria pa musu le kun emi ti mo so mo fere da gbo awon Nigeria ma pa mi le kun se e yo so mo lo bo ti yin onu ni se yo se kiri se bayi bale aye lele yi bamo wa ikiri ni won ko bodo ma fun wa lowo nje ikiri le abi kini le pe kan wa lowo mi ya wa ni UK o wa o ko no ni ti ma bo wa fi UK o in 1991 o save 1000 pounds emi le bi ati mu do ki ya o ko ti ma bo wa fi UK o ti pe 1000 pounds yen in 2001 2 point something million naira ẹwọ boye dali aye awọn pipo na de ni awọn pipo gbadun Nigeria awọn na da
1: ago mọ́jìlá kò ìṣẹ́jú bí méjìdínlógún 09109153439. Wọ́n ní iṣẹ́ tó lù agbẹ́ran mi lélẹ́yìí.
0: Bẹ́ẹ̀ni.
1: Mo dẹ̀ ti ń ṣe nísìnyí, ó ti sún mọ́ mo bọ̀. Hello.
6: Hello, ẹ kúṣẹ́.
1: Yes, sir.
6: Àbájá. Bá a gbé kinú kan wá.
0: Yes, sir.
6: Padà bá tó dúró stage kan, ó ní kí gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n ó ní ká lọ gbàdúrà ságbárò fún ẹni tó bá ń da Nàìjíríà rú. Bẹ́ẹ̀ni tó bá làm kọ́ lọ gbàdúrà. Ikú pọ̀ lásìkò yẹn òun náà bẹ́ẹ̀ bá lọ.
0: Ìnira
6: àbá ẹni méjèèjì dẹjọ wà ń bẹ̀ àtàwà tá à ń pè lórí ẹgbọ́n nǹkan tí ẹni tó pè bá ń ṣe sọ. Ẹni tó bá ní ṣètò kò jẹ́ ǹjẹ́ nídìí ò kàn ṣe yìí o tó ṣe pé ó ní ẹ̀rí ọkàn tinútinú tó bá ti ń dínú ọ̀mọ̀rúnú pé nbo la ti bára wa yìí. Kí ni mo fẹ́ fàyọ ni pé ẹ jẹ́ bóyá ṣe ẹ lo àǹfààní rédíò yìí àwọn tó bá ń gbọ́ wa. Ẹ jẹ́ ká fìtì dọ́kẹ̀ kí gbogbo wa ó bá àwẹ̀ ní ọjọ́ tí ní mẹ́fẹ̀ tí wọ́n sọ pé yóò parẹ́ tó sákúrò ń bẹ̀. Wọ́n gbá àwẹ̀ ni o. Lẹ́yìn àwẹ̀ ọlọ́run pàlú náà rẹ̀ mọ́ o. Due to this, bóyá ká lo avenue yìí before kó tó di pé election ó dé ká fi ọjọ́ kọ́ ká Tuesday one day kí gbogbo wa gbá àwẹ̀. Gbogbo ẹni tí ni Nàìjíríà lára ara Nàìjíríà lẹ́ni tí mò ń sọ̀rọ̀ yìí. Ara Nàìjíríà lẹ́ni tẹ́ ń sọ̀rọ̀ yìí. Gbogbo ẹni tí ni wá lára tí wọ́n jẹ́ kágbègbè sí ayé àlàáfíà kọ́lọ̀ ọmú ọkọ̀ lẹ̀. Níṣẹ́ tèmi ni.
1: Wọ́n ní àwọn sọ̀jẹ̀sì kákéde àwẹ̀ àti àdúrà kò tí ì burú jù a lè ṣe fún Nàìjíríà. Àwọn kan ń bẹ lórí òkè torí Nàìjíríà.
0: Bẹ́ẹ̀ni tádùrá o tádùrá o.
1: Ẹnìkan sọ̀rọ̀ pé ká máa gbàdúrà fún Nàìjíríà wípé àwọn ìbò eventually mọ̀ lọ́wọ́ wọn kan padà sọ wọn padà realize wípé kò fẹ́ yàtọ̀ sí ti ẹni sọ pé kò fẹ́ yàtọ̀ sí ti ẹni ta ni. Lórí pé à ń sọ̀rọ̀ yìí mo rántí iléeṣẹ́ rédíò kan tí mo ti ṣiṣẹ́ ńgbà náà tí a ti bẹ̀rẹ̀. Tí mo ti bẹ̀rẹ̀ láàárọ̀ lọ́sàn lálẹ́ lẹ́yìn tá a bá kàròyìn tán a ní ètò kan gbà náà tí wọ́n pè ní jẹun wítèmí tó bá tún dalẹ̀ lẹ́yìn ìgbà náà wọ́n tún wá ní èèbó kan tí wọ́n tún máa ń ṣe wọ́n pè ní atok tó bá tún wá dalẹ̀ àtúnṣọ̀rọ̀ tó ń lọ lọ́rọ̀ nàìjíríà kan wọ́n dìdájí bí ara ń fún. Five a sì ẹkú ojúmọ́ ẹkú yá àtúnpè ọ̀rọ̀ Nàìjíríà dà pé ju ọ̀rọ̀ Nàìjíríà náà lọ lórí jẹun wítèmí ọ̀rọ̀ Nàìjíríà ni ọ̀rọ̀ Nàìjíríà ni gbogbo àwọn ìròyìn pátápátá lórí Nàìjíríà a ti ń sọ ọjọ́ ti pẹ́ náà up until now so wípé gbọmọgbọmọ tán láàárín fún. Pàdé tí a ti ń ràn láti joy kílé tàbí tí Nàìjíríà wá ń ṣe tí rẹ̀ pé.
0: Ẹ ṣe ta ni Nàìjíríà gan. Àwọn èèyàn tó kúrò ọ̀dìbẹ́gọ́ sí dáa sọ. A wà nínú ẹ̀ náà ni Nàìjíríà. A kàn sọ ní orúkọ ni pe ilu ta ngbe o ko ma je Nigeria sugba wa ta wa nibe ni Nigeria awa ta wa nibe la ama obi atobi ari awon eniyan kan ti won le ran wa lowo lati le yo wa ko ninu ofin won ti se joba le a lori ri lati le gba wa ko ninu wa
1: awon kan ti eso
0: a gbon de nse ni pele si
1: lojojumo
0: lojojumo
1: awon kan ni boya tori pe en to ti eso wa lo ko gan ni to so wa Nigeria
0: seri banuje okan ni o je fun yan ngba ta wa ta ti sese n dagba pe enikan tan pe ni lord lugard ni lo so wa papo
1: ti girlfriend re to wa so wa loko
0: to wa so wa loko Nigeria
1: Nigeria se bi there are people of the Niger now
0: seri isowopo ogba na in to fe bi lo nbi yi a iwa wa ise wa eya wa irin wa kori ba
1: won fi 1.5 billion se wedding party up won fi 1.5 billion se wedding papa won kan ni hello
7: ekuse
1: yes sir
0: yes sir
7: a ma so wi pe ti agbole kan ba n
1: dagba to toro
7: nda to toro awon yoruba ma so wi pe o ma le be o ti dagba o
0: ti dagba
7: se mo pe a ni kọlọ ndari mi koda bi ese a lo ma le Nigeria
1: opo
7: o ma le Nigeria ti dagba mo support nkan ti e to pe kan yen so
1: pe ka se awon
7: yen wa lafia di Jerusalem
1: okay
7: eni to fun afẹ
1: yo se rere
7: yo se rere
1: okay
7: ta ba gbadura fun alafia Nigeria pe yen so o toro ni awon kan e se do jina ani ta ni gbadura fun orilede yi kini kan awon ni pe business awon la won gbadura fun
1: awon
7: orede
1: ati gbadura fun Nigeria
7: ko si nkan to tun kokan pelu Nigeria won o de ba dun abi wo de o ba dun
1: won ni bi igbe ni lori
7: ati ano kan lori igbe ni lori nigba ti Nigeria nigba ti ilu ilu ba wa okay le yan ma so wi pe on lori bo se ri nisin ta lo le lo si bo n lo si showru la go mesa abago mewa abago mokala money
1: ta won so si sin se showru sa
0: Ariya
7: oruko ko si mo. Aba won to fe se ti mo.
0: Ko si.
1: O to ni o.
7: Awon eyo se night party.
0: Won se night party mo se
1: night party. All night. Ayenya
7: fe mo. Biga pelo. Eh. Nigba aye bi mo se kere yi won ni a lo jebo.
1: E ba lo party o party.
0: Mm.
1: Lo party o party.
0: Mm.
7: Ebo na lo je. Se se si ni ebo na won je lo to. Se se ri lowo lowo
0: yi. Won si do majumo ni.
7: Da ah meji oluwa te ko loju loju agbo won si mo jojo elesin anyway o ta na kan seri bo se wa ye looto ko si nkan tadura se ki o ti abagbo osoke lapapo gege bi eni yen si so ninu oro olorun gege bi eni yen si so ninu oro olorun ni oro olorun pe nigba ti olorun si gbe o wo ati gbe soke awon eyan nigba ta won gbo bi o osoke ni pẹ̀lú gbogbo wa sókè ní ọ̀kan pẹ̀lú inú kan tí èsè yí pé àkànfin tara àwọn ẹja torí ọ̀tọ̀ ní kátó wípé ẹja ṣe nǹkan àìmọye àwẹ oríṣiríṣi àwọn tí wọn láwọn ọmọ fi sáà ẹrọ tẹ pé wọn mọ fi sáà ẹrọ kókìnnú kẹtù wọn mọ wípé àwọn wọn sì àwọn fẹẹ mọ ẹni wà nílò jáwé pàwé yín wà nílò tọwọ gbà wọ bó ṣe rí ta bá ṣe ìṣọkan bí jáwé ka àdúrà bí a yẹ sọ pé bá ń sọ ti ló ń gbà sọrọ yìí bí àwọn bá ń sọ tí mò ń bá ń sọrọ yìí àwọn kan ṣe pé yà sọrọ àmì tí mo wà tí mo sì ń gbọ kí wọn ló rí ẹ tí mo sì ń gbọ tí wọn ń gbàdúrà ni tí wọn ń lo microphone tá à ń gbọ àmọ tá à ń gbọ ìgbàgbọ́ sóye káwọn lára sí ni bá ké tó aládùúrà báyìí wọn náà bá ké tó kégbé gbogbo àwọn tá à ń sọ rè mo dẹ̀ mọ̀ pé gbogbo àwọn tá à ń sọrọ wọn yìí gbogbo wọn ni wọn ń gbọ́ kìí ṣe ìgbà tí a bá tó rí ipò tí wọn ọlọ́run wọn kò gbòkò láìpẹ́ ọlọ́run máa fà kìí ṣe bí ọmọ lékè wo ọgbọ́n pé ẹ bá wọ̀ rí ọlọ́run ó mú kìí ṣe ju gbogbo tọ̀ bá ń tẹ̀lé ọ̀lẹ́ àwọn míì lọ́wọ́lọ́wọ́ sí bí bàbá ẹ̀ ti sọlẹ̀ kan kò tọ̀rọ̀ ni àwọn tá a mọ̀ tá gbọ́dọ̀ dá kan orí báwa náà mọ̀ fi ìṣẹ́ wà lórí ibi ìjìyà lọ́wọ́lọ́wọ́ sí báyìí lórí wípé
8: yóò yà bẹ́ 100 lóòótọ́, yóò yà more than 100 torí yóò sunú. Iṣẹ́ wa abẹ́ tó ń ṣẹlẹ̀ kátàǹbì afẹ́ kúrò nígbà kátàǹbì kálá láńlá àtà káàmà náà 1000 torí kíni bádà dé gbogbo ìgbà yìí náà dàbí ẹni pé kí n ṣe Nàìjíríà yìí náà bí wa sí wọn. Ọ̀pá kíkọ́ anyway àdúrà ní ọ̀pọ̀ rìn kò dẹ̀ sí nǹkan láti bọ́ lọ́rùn rìn a dẹ̀ sí bá bá ń ṣètì bá bá ń gbà lọ kankan ọlọ́run ó gbọ́ ní mọ̀pọ̀ ọlọ́run iṣẹ́ alábòsí bí èèyàn yóò sì dá wa lóhùn ó pẹ́ lójú wa ni ó pẹ́ lójú wa yìí kọ́lọ́mọ́ sì mú wa kúrò ńbẹ̀ ilẹ̀ báyìí jẹ́ ti wa.
9: Olómiyè ó rí pé ó sàn lé lura wọn.
8: Yes, Chief Brown. Ṣe rí anything tribalism ẹjọ́ má support ẹ̀mí fọlọ́n bàbẹ̀. Mo fẹ́ fún yín sample kan, gbogbo ẹja pátápátá ń gbé lọ́rùn dáwọn sí.
9: Ṣé kò kọ́ ni?
8: Gbogbo ẹja pátápátá ń gbé lọ́rùn dáwọn sí.
9: Inú omi ni wọ́n ń gbé.
8: Spisi wata on wa ngon fo loke. Spisi ma wata on. Seba wo Indian, won ne ya. British ne ya. Toma, si access to British o ya so se la wa. Nation won, o ya mo gba pe British la da pe. Oyin po mi e ma si sun atati dike bi. Oyin po mi e ma list atati dike to gbo ni. Mo wa pe Indian. Pe pe India, won ko si bi si bi si bi si. Won ko ya lo si ku da bi wa, pe Tamil wa, bu pe be wa, o ko bi si wa. Mo e ma da Pakistan be na lo si bi. Ẹ̀má ẹ̀kẹ́ ni ẹ̀má yìí tó bá máa fún wa Arúgbó ni Ìbá ni Ibo ni Alọ́pùtà ni Àfin ni Kínní kan ẹ̀má yìí kan máa fún wa òṣèlú Gèmí. Ṣé bá wọ́n ti ń gbà tí o ti sì yí pa ìyá Kwesì Nítì ṣáàgbọ́ pa ìyá rí níta yìí Nítì. Sọ Yorùbá ni Gèmí ni Sá ni Ibo ni Yorùbá ni Arúgbó ni Ibo ni Mùsùlùmí ni Kìrìsẹ́nì ni ẹni tó ti ká wa èèyàn. Èèyàn ni gbogbo ẹ̀má ìka èèyàn. Èèyàn ni gbogbo ẹ̀má ìka pọ̀ lọ́ Wọ́n gbà burúkú rí. Àwọn ilé Àbádàn fi hàn bá gbàgbà fi hàn bẹ́ẹ̀ Awúsá ló máa kópa ẹ̀. Wọ́n gbà burúkú rí. Ẹ má yìí kí n máa fún ìwà fẹ́.
9: Ẹ ṣeun sá. N bá sọ pé èèyàn.
10: Èèyàn àbìdí yàn yàn.
9: Èèyàn lè yàn ọmọ ẹ̀kẹ́. A sọ
10: ẹnìkan tún wà.
9: Ìka wà yìí.
10: Ẹ
9: káàárọ̀ sá.
8: Ẹ kú ẹ tó. Ẹ ṣeun sá. Ẹni gba gbogbo ìpayẹ tá à ń sọ yìí. Ìpínlẹ̀ tí kò dé sí ìdìbò. Gbogbo àwọn nǹkan tó ṣe ní ìtọ́rí ìlú kúdìkúdì. Ṣé mo ní tóbi ní fún àní? Nígbà yẹn tí ẹ pé ó ń fún àní kan ọ̀pọ̀ ní Kádà. But àwọn ọkọ náà ló dé mọ́ ẹ̀ kì í ṣe pé kò sí mọ́ sà. Mo ṣì wà. But àwọn aládàra ìlú. Náà ní ṣe pé ìfẹ́ tí wọ́n á ṣe fún ọmọ. Nǹkan kan bá sọ pé owó orílẹ̀-èdè ló ń wà mọ́. Ẹ jẹ́ ká mọ̀ lórí dátà. Dátà ló ṣe nǹkan ṣe ká sí ìtọ̀. Dátà gbọ́dọ̀ fọ́lù àtàbàtẹ́ àwọn olùjáàjì. Ètò ti ń wọ ìdí tó bá ti wọ́n ti ní dátà sí wọ́ bẹ̀. Àwọn tó pọ̀ kíní wà lọ́jọ́ gbàrà sọ́tọ̀ọ̀tọ̀ fún ìmọ̀-sórílẹ̀-èdè yìí.
9: Ẹ ṣeun sá, kò wà.
10: Ọlọ́run rán Jonah sí wọn ni kì í ṣe pé wọ́n dédé gbà wẹ̀. Ọlọ́run ti rán àwọn oríṣiríṣi náà sáwà náà
0: Je ka tun ma tesiwaju.
10: Na ni dake lori oro eto abo yi. Papa julo lori awon mo ti nbe
0: la. E
10: ba wa ka awon mo wa. E ba wa ka awon mo wa.
0: E si ma fi ise oselu ba ibi je.
10: E ba wa ka awon mo wa.
0: Ajo, e ma fi oselu ti de ben to oto bi won se nse ko yi.
10: A gomina are Bola Abdulaziz to ab gomina Seyi Makinde eyin leto abo e ba ka awon mo wa.
0: Oh,
10: esi dabu ba wa to.
0: Ejo o.
10: Ese pupo.
0: Odoju e o. To, oruko temi ni ambassador Wale Ege Wumi Baba One Nation. Agba lowo Olorun, e pade emi ni ojobo lori ijoko ojo. O yo da fun wa o. O dabo.
10: Adedamola Oloyede mo badun ba Olomi loko. Ba da. Nigeria o da yo dun ba gbo kan si ba da to do ta tan ata wa won ni. So kini ni wa shawati. Joke. O fun so wo Olorun, ibanujo kiri o po ma do de mi atin. Ba lowo Eledumare. Ire Lord Opa. Odiba.
11: Efile, Emma Yikuro, Wells Radio, 89.3 FM, Nibe Kongolewa.
12: Lati ikoni West Radio 89.3 FM ikoni kanga domode ati seleri lati ma mu awon iroyin ojulowo wa fun yin eyi ti koni bayo ninu nitori na on te ba gbo latenu awon woye wa ati olupe wa ki se on ti ikoni fi o telu o bi ko se iwoye won e seun ti e

lásán o akọjọpọ ìròyìn àgbáyé ló ń dẹsẹ ti gbọyìn láti ìkànnì kànga gbọ́n màgbẹ́ wells radio 89.3 fm ti àkàlẹ̀ sí òpópónà aláàfin state ìbàdàn oyè ọlọ́run adégòkè ní o nílò àwọn kókó tó wà nínú ìròyìn náà ìfikún àkókò fún ìmúṣẹ 5 sínú oṣù kẹsàn-án ẹbù fún epo bẹntiró pẹ̀lú gálà kan tange ní náírà 5 àjọ tó mójútó ètí fi èsì ìdánwò àfikún léde iyún ìdánwò alátúnṣe ti mọ́ pọ̀pọ̀ òtísíìsì olórí ní ológun ìlú uganda ó ti dá ìbínú sílẹ̀ lẹ́yìn tó lérí nípa agbẹjọ́rò ẹgbẹ́ zelensky ń wá láti yí trump 7 nínú ìròyìn púpọ̀ kejì ara àwọn tí kò yọjú síbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ lánà òde yìí ni ilé ìgbìmọ̀ aṣojúṣòfin fi kún ìsúná ọdún 2025 pẹ̀lú kí ọjọ́ rẹ̀ láti 6 oṣù kẹfà sí 6 nú oṣù kẹfà sílé ìyè gba ìjọba àpapọ̀ láti parí àwọn iṣẹ́ àkànṣe tó wà ńlẹ̀ nínú ètò náà ìpinnu ọ̀hún ló tẹ̀lé ìgbàwọlé àbá òfin àtúnṣe tọdún 2025 eléyìí tí wọ́n fi fikún àkókò ìmúṣẹ ọ̀hún níbi ìpàdé pàjáwìrì tí alūkkóró ilé aṣòfin tajudeen abbas léwájú rẹ̀ lórí sí bí wọ́n ṣe gba òfin ọ̀hún wọlé ní ìgbà kíkà kínní ẹlẹ́ẹ̀kejì tó fi wọ́n ti ẹlẹ́ẹ̀kẹta àti ìgbésẹ̀ kànmọ́nkíà lórí ẹ̀ lórí òfin náà olórí ilé aṣòfin tó jẹ́ ọ̀jọ̀gbọ́n julius ó sọ̀rọ̀ lórí bí àfikún àkókò náà ṣe ṣe pàtàkì nítorí ìmúṣẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ àkànṣe tó wà nínú ètò ẹ̀náwó ọdún 2025. ẹbú fọpo rọ̀bì dangote ti mú àdínkù bá owó epo bẹntiró oge ní gálà kan pẹ̀lú múrí 4.5 nínú àkọ́ránṣẹ́ iléètò fìṣọwọ́ sí àwọn alágbàtà epo lánà òde yìí ìgbésẹ̀ ẹbú fọpo náà olótẹ̀lé ìtúká àìnífọ̀kànbalẹ̀ àti làásìgbò tó wáyé ní agbègbè àárín gbùngbùn ìlà oòrùn middle east èyí tó nípa lẹ́ka ohun àmúṣagbára fún bí oṣù mẹ́ta sẹ́yìn wàyí ó wá fikún pé iye owó epo tuntun lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ni 1,000 naira ó lé ní àpò kan dín ní múrí kan àti 5 láti 1,000 naira ó lé ní àpò kan àti múrí 2.5 bẹ́ẹ̀ náà sì ni owó àgbá epo náà dínkù ẹbù fọpo ọ̀hún ó wá pé iye owó ọjà tuntun náà o wọ́n mọ̀ fi múlẹ̀ tí ó sì bẹ̀rẹ̀ sí ní nípa láti 12:00 òru òní lọ. àjọ tó ń rí sí ètò ìdánwò àṣewọlé ẹ̀kọ́ gíga gajambo wọ́n ti fi èsì àfikún ìdánwò alátúnṣe utme eléyìí tó pè ní mopopo tọdún 2026 wọ́n ti fi èsì rẹ̀ síta o nínú ọ̀rọ̀ tó jáde lónìí látọ̀dọ̀ agbẹnusọ àjọ jambo ní ẹni tó ń rí sí àmọ̀ràn nípa ìbánisọ̀rọ̀ ìlú fabian benjamin ó kéde pé kí àwọn tó kópa nínú ìdánwò náà kí wọ́n lọ yẹ èsì wọn wò láwọn ojú òpó àjọ ọ̀hún tí wọ́n ń lò láti ṣàyẹ̀wò èsì ìdánwò benjamin wá ṣàfihàn ìmọrírì àti ìdúpẹ́ rẹ̀ fún sùúrù àti ìfọwọ́sowọ́pọ̀ àwọn tó ṣe ìdánwò ọ̀hún tó ń ti àwọn èèkàn tọ́rọ̀ kàn lórí ètò náà ìdánwò àfikún mọ́pọ̀pọ̀ ọ̀hún ló wáyé lọ́jọ́ àbámẹ́ta 13 nínú oṣù kẹfà ọdún 2026 tó jẹ́ àǹfààní ìgbẹ̀yìn fún àwọn tí àjọ ọ̀hún buwọ́lù láti ṣe ìdánwò náà ṣùgbọ́n nítorí ìdí kan ìṣòro tàbí ìdílọ́wọ́ mìíràn bóyá nípa ẹ̀rọ ni o tàbí gbọ̀ngàn ibi wọn ó ti ṣèdánwò náà tí wọn ò láǹfààní láti ṣe ìdánwò náà kó tó wá dé wípé wọ́n fún wọn láǹfààní àti ṣe ìdánwò alátúnṣe mọ́ọ̀pù ọ̀hún. olórí àwọn ọmọ ológun ìlú uganda mosi kenirugaba ó ti fọ̀rọ̀ dá ìbínú sílẹ̀
lẹ́yìn tó gbéraga lórí afẹ́fẹ́ nípa àtìmọ́lé àwọn olóṣèlú alátakò àti ẹni tó tún jẹ́ agbẹjọ́rò Erias Lukwago nínú àwọn ohun tí wọ́n fi sójú òpó abẹ́yẹfo Twitter àti tẹ́lẹ̀ tó di X wàyí Kenny Rugaba ó pin oríṣiríṣi àwòrán eléyìí tó ṣàfihàn Lukwago nínú àhámọ́ àti ìlérí ìpalára tó ń ti ìrora tó fi mọ́ ọ̀rọ̀ lórí pé olóṣèlú náà ti ń tọrọ àforíjìn Lukwago ni ròyìn gbé pé àwọn ọmọ ológun lọ gbé nílé rẹ̀ lánàá òde yìí nígbàtí ó ń gbaradì fún ìgbésẹ̀ òfin tako Kenny Rugaba lórí ẹ̀sùn ìjínigbé alátakò kan tí í ṣe Kizza Besigye ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wá fún oríṣiríṣi ìbò ẹnu àtẹ́ lò látọ̀dọ̀ àwọn olórí ẹgbẹ́ alátakò tó fi máwọn ajàfẹ́tọ̀ọ́ ẹni tí wọ́n ń fẹ̀sùn kàn án fún pé ó ń hùwà bí ẹni tí kò ní ẹni tó lè báwí Kenny Rugaba tó jẹ́ ọmọkùnrin ààrẹ Yoweri Museveni ó ló ti ń kojú ọ̀pọ̀lọpọ̀ àríwísí tó fi mọ́ ìbò ẹnu àtẹ́ lù lórí àwọn ohun tó ń jáde sójú òpó ayélujára wípé ó ń fojú sun àwọn ẹgbẹ́ alátakò. Ọkọ̀ òfurufú ìjagun àwọn ọmọ ológun orílẹ̀-èdè Amẹ́ríkà tó gbéra lánàá ló ṣàdédé jáwálẹ̀ ní kété tó ti gbéra ní bùbá ayò òfurufú àwọn ọmọ ogun Edward ní apá gúúsù California ní Mohave. Ó sì gbiná pẹ̀lú àwọn ènìyàn mẹ́jọ tó wà nínú ọkọ̀ náà tí wọ́n sì jọlọ̀ nípè lójú ẹsẹ̀. Gẹ́gẹ́ bí àwọn aláṣẹ ológun òfurufú ti wá fìléde, ọgágun ọmọ ogun orí òfurufú ti jẹ́ James Hayes. Ó sọ̀rọ̀ níbi àpéjọ àwọn oníròyìn wípé ọkọ̀ òfurufú ọ̀hún tí wọ́n ṣe lọ́jọ̀ láti lè mọ ẹgbẹ́ àwọn ohun ìjagun núkílíà àti àdó olóró ọ̀nà ṣàdédé jáwálẹ̀ láìpẹ́ lẹ́yìn tó gbéra kúrò nílẹ̀. Ó wá pé àwọn tó wà nínú ọkọ̀ náà wọ́n jẹ́ àwọn agbaṣẹ́ṣe ìjọba àwọn ènìyàn ìjọba àti àwọn ọmọ ológun. Èyí wá sọ̀rọ̀ fún àwọn oníròyìn pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ti wà lábẹ́ iṣẹ́ ìwádìí táwọn sì ti ń gbé ìgbésẹ̀ láti mọ ohun tó ṣokùnfà tí ọkọ̀ òfurufú ọ̀hún fi jáwálẹ̀ ní kété tó gbéra. Ààrẹ Volodymyr Zelensky ti gúnlẹ̀ síbi ìpàdé àpérò G7 lónìí tí wọ́n sì ń retí kó ṣe ohun ìwúrí fún olórí orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump nípa ire Ukraine àti èrè wọn nínú ogun tọ́jà kojú Russia tó ti bí nǹkan ti ṣe dára bí wọ́n ṣe ń pè fún àtìlẹ́yìn alágbára lágbàáyé. Zelensky tí ààrẹ French Emmanuel Macron tó kí ẹni tó gbàlejò àpéjọ náà ti ọjọ́ 15 wọ ọjọ́ 17 ní Evians-le-Bains. Trump ti gúnlẹ̀ sílùú France lánàá pẹ̀lú ìdúnadúrà àti fòpin sí rògbòdìyàn tó bẹ́ẹ̀lẹ̀ láàrin wọn àti Iran tó ń ti àdéhùn tí wọn yóò buwọ́lù tí wọ́n ń fojú sun ọjọ́ ẹtì jímọ̀ lórí ẹ̀. Trump wá sọ̀rọ̀ lórí bó ti mú àyípadà bá rògbòdìyàn Ukraine àti ọ̀rọ̀ nípa pé àti Zelensky o àti ààrẹ Russia ẹ̀yùn Putin wọ́n ti ń ṣàmì ṣetán wọn láti fọwọ́ sí àdéhùn tó yẹ. Nínú ìròyìn eré ìdárayá lágbàáyé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ lọ́kùnrin ti orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀yùn Super Eagles àwọn ni wọ́n mú ipò kejì tó tóbi jùlọ lágbàáyé lára àwọn ikọ̀ tí kò kópa nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé àjọ FIFA fún tọdún 2026 bí wọ́n ṣe wà ní ipò 24 nínú ohun tí àjọ FIFA fi léde fún àwọn ikọ̀ ọkùnrin agbábọ́ọ̀lù lágbàáyé. Denmark nìkan ló wà ní ipò 21 lágbàáyé tó sì lékè láàrin àwọn orílẹ̀-èdè tó kùnà láti pèrègédé fún ìdíje ọ̀hún èyí tí orílẹ̀-èdè mẹ́ta jọ ń gbàlejò rẹ̀ láwọn orílẹ̀-èdè tí í ṣe orílẹ̀-èdè Amẹ́ríkà, Mexico àti Canada. Lára àwọn tó wá fọhùn nípa ìtìjú wọn ni John Terry ó ṣàpèjúwe bí àìsí níbẹ̀ Nàìjíríà bó ṣe jẹ́ bí ìpàdánù níbi ìdíje tó ní orílẹ̀-èdè 58 fún ìgbà àkọ́kọ́. Eric Chow igun rẹ̀ wọ́n parí nípò kejì nínú abala sí ti ìdíje olùpèrègédé ife ẹ̀yẹ káàfù wọ́n wà lẹ́yìn South Africa eléètò pèrègédé. Nàìjíríà sì ṣe ìpamọ́ ìrètí wọn láti díje nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tó súnmọ́ àṣekágbá. Lórí Gabon kò tó wá dé pé wọ́n lulẹ̀ sọ́wọ́ Congo níbi bọ́ọ̀lù asọ́léwò mi kí n gbà sí tó ń ti ọ̀rọ̀ nípa bí wọn ò ṣe sí níbi ìdíje ife ẹ̀yẹ ọdún 2022 tó wáyé nílùú Qatar. èyí ló pin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tọ̀sán òní
ṣugbọn kin to ma lo egbọn awọn koko to wa ninu royin na lekan si lanu ode yi ni ile igbimọ asoju sofin fi kun akoko imuse isuna aba ofin ọdun 2025 pẹlu osu meta won sun gbedeke ọjọ rẹ lati ọgbọnjọ osu kefa won sun si ọgbọnjọ osu kesan ọdun 2026 lati le faye sile fun ijọba ki won le pari awọn ise akase to nlo lọwọ ebu fọpo dangote mu adiku ba owo epo bentiro pẹlu muri perin odi naira marun ajọ to nri si eto danwo asewole eko giga jambu ti fi esi danwo afikun utme tọdun 2026 lede iyun idanwo afikun alatunse tan pe ni mopop olori ologun uganda muzi kenrugaba o ti da ibinu sile leyin to gberaga lori afefe nipa ifini sinu ahamo ti oloselu alatako ati agbejoro kan ti je Aries Lukwago. Are Volodymyr Zelensky ti gunle sibi apero G7 loni pelu ireti pe yo se iwuri si olori orilede America Donald Trump nipa pe Ukraine ri ere ninu ogun won koju Russia ati imudara ninu igbesi ati pe fun atileyin agbaye ninu oroyin re daraya lagbaye iko egbe agbabolu agba oje lokunrin ti orilede Nigeria yan Super Eagles awon ni won mu pokeji to tobi julo lara awon ti ko lanfani ati kopa ninu odije fi eye agbaye ajo FIFA lori ibon ti wa nipo 24 eyi lopin akojopo iroyin agbaye fun tosan ni akojopo ati atunto iroyin na lo waye latowo okunle olowu e darapo mo wa loju opo ayelujara wa gbogbo Wells Radio 893 loju opo ikanni banidore Facebook wa Wells Radio 893 FM fan page lori itakun agbaye www.wellsradio893.com

0: Ẹ̀ka ni Wise Radio 89.3 FM náà láwàáyé aláàfin avenue làwa kẹ̀tẹ̀ fẹ̀ sí ìyẹn ní Olúyọ̀lé ní ìlú Ìbàdàn.
1: Ó bá ti bẹ́ẹ̀ ti, kò sẹ́ni nítorí mi.
0: Ìrírí mi lẹ̀tọ̀, ètò ni ìrírí mi. Fisayo ni lorúkọ tèmi. Èmi a máa ní mi ò ní ṣohun tí ó borúkọ bàbá tó bí mi lọ́mọ jẹ́ láyíká fàtà. This is your radio evangelist. Ajíhìnrere tó gáyàtà tó stand out yàtọ̀ lórí afẹ́fẹ́. Òun náà ló ń parapara lórí ẹ̀rọ MIC. Mo ń bọ̀.
2: Ìgbà tó ń lọ, ìgbà tó ń bọ̀, àsìkò mi ti dé. From nothing to something, bone to body.
0: Ẹ lórí ọ̀fẹ́ àti gbójú ayọ̀ wò mí ìyẹn lójú òpó Facebook tèmi gangan Fisayo Johnson. Fisayo Johnson, ẹ lọ wò mí live and direct ńbẹ̀. Ó mọ́lẹ̀ ẹ̀rọ kò so gbà.
2: Zero to zero, grass to grass, èmi Fẹ́mi Ládélé, Fẹ́mi Sọláfẹ́.
0: Engineer Sam lọ lọ́wọ́ button mi. Ó ló ń fa sókè tó ń fa wálẹ̀ látàárọ̀. Engineer Sam ẹ mà káàárọ̀ ẹ káàsán níbi tẹ́ wà. Àyàyà ojú mi máa tutù yàtọ̀.
2: Tàtijọ́ ìtàn ayọ̀ bàbá ṣe. From nothing to something, bone to body.
0: Oko tá a wà ìgbẹ́ Engineer Sam pọ̀.
2: Ẹ̀rọ tún ní ro, grass to grass o. Èmi Fẹ́mi Ọládélé, Fẹ́mi Sọláfẹ́.
0: Farayọlá náà ń bẹ nínú kulu pẹ̀lú mi ọlọ́wọ̀ tún mi tó gáyàtà.
2: Ìjọ ìtàn ayọ̀ bàbá ò ṣe. Ìgbà ìdá ó nílò ìgbà. Àsìkò ìtura tọkàn.
0: Torí àkókò wa ètò tọ̀sán yẹn ó dà pé ó tún lágbára díẹ̀ ju ìta tí ń gbọ́ bọ̀ láti ẹ̀yìn wa. Ẹ jẹ́ wọnú ètò yẹn lọ, ìyẹn ló ní sàn-án sàn-án.

ni ọjọ́ Sunday ilé ìta lò kọjá ìgangan ilé ìta lò kọjá ìgangan mo múra ilé ìjọsìn lọ́wọ́ bẹ́ẹ̀ ni ago mi dún wọ́n ní máa bọ̀ ní agbègbè àpáta ìyẹn ní bembo lápáta pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tí ó dẹ̀ kí a fi tó gbogbo ọmọ nàìjíríà létí ó lágbára pọ̀ gbogbo ẹ̀yin abiyamọ pátápátá pàápàá jùlọ ẹni tó jẹ́ pé ọmọkùnrin lẹ kójọ ọmọkùnrin lọ́lọ́run fi jíǹkìyín ẹ wọ́ rédíò yín mọ́ra dáadáa o. pàápàá jùlọ ẹ̀yin tó jẹ́ wípé àwọn ọmọkùnrin ti fẹ́ ìyàwó wọ́n ti fẹ́ ìyàwó sílé lágbára lọ́wọ́lọ́ ẹ̀yin abiyamọ ó kọ tí bàbá àti ìyá ò sọ yín ọmọ aráyò kùkù ní sọ yín o. ẹgbẹ́ tó tọ̀sán ẹgbọ́ dáadáa ẹ bá ń ké sí ìyá esther ẹ bá ń ké sí ìyá samuel ẹ ké sí ìyá túndé ẹ ké sí ìyá emmanuel ẹni kó gbé tó ìrírí mi fún tọ̀sán ìṣẹ́.

0: arákùnrin eléyìí tó pè mí lórí ago tó ní kí n wá radio evangelist èmi tí ẹ ní kán ní sùúrù pé kọ́ńlẹ̀ wá fẹnu ara wọn sọ ìṣẹ̀lẹ̀ ìyẹn ní èní tó ń jẹ́ ọjọ́ ìṣẹ́gun àmọ́ arákùnrin yóò di mímọ̀ fún mi pé ṣé mo mọ̀ pé ọ̀nà fún ọ̀nà ọ̀run pé àkókò tí mò ń ṣètò àwọn máa wà ní ibi iṣẹ́ torí ẹ̀ làwọn ò ṣe lóore ọ̀fẹ́ láti wà lórí ètò pẹ̀lú mi lọ́sàn yìí live and direct kí ló ṣẹlẹ̀ wọ́n jó di mímọ̀ fún mi pé bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn wọ́n ní àwọn fẹ́ ìyàwó nígbà náà lọ́hùn wọ́n ní ìgbà tí àwọn dẹ̀ fẹ́ ìyàwó yìí àwọn jọ nífẹ̀ẹ́ ara wọn wọ́n ṣe lọ́kọláya ìyàwó wọn yìí ó bímọ ó lóyún àmọ́ ìgbà tó máa di àkókò ìrọbí arábìnrin yìí bímọ ọmọ wà àmọ́ jáde láyé irú àkókò a máa ṣẹlẹ̀ lóòótọ́ irú a máa ṣẹlẹ̀ àmọ́ àwọn fara balẹ̀ bí ọdún bíi méje kó tó di pé àwọn tún sọ pé àwọn tún fẹ́ obìnrin míì arábìnrin yìí wọ́n dẹ̀ fẹ́ níṣu lọ́kà ni wọ́n mu lọlé ìyá wọn mọ ìyá ìyàwó ìyá gbogbo wọn jọ mọ́ra wọn ìyẹn tí wọ́n kọ́kọ́ fẹ́ tó jáde láyé bẹ́ẹ̀ wọ́n tún ṣe bí ọmọkùnrin ṣe é ṣe pé àwọn ò ṣàǹdè máa ṣe àgbèrè káàkiri pé àwọn ní láti tún fẹ́ obìnrin míì wọ́n tún fẹ́ obìnrin míì lóòótọ́ ọlọ́run tún jí kí wọn wọ́n tún ṣe bí ọkùnrin àti obìnrin ṣe ń ṣe arábìnrin yìí tún lóyún ìyẹn ẹlẹ́ẹ̀kejì arábìnrin yìí bí ìbejì bẹ́ẹ̀ obìnrin yìí tún jáde láyé àti ọmọ kan ẹ̀rẹ̀ pé ó lágbára pọ̀ mọ́ ń bọ̀ ìrírí mi lètò ètò ní ìrírí mi ìkànnì west radio lẹ́ń tẹ́tí sí 89.3 fm náà lójú pọ̀ náà aláàfin avenue lawa ìyẹn ní olúyọ̀lé ní ìlú ìbàdàn inú kúlù bẹ́ẹ̀ ni mo ti ń jòhun sórí ẹ̀rọ àgbàgbé ọmọ ọwọ́ òkúkú ní dánmọ́ lọ́mọ lágbára lọ́wọ́ ọlọ́run nígbà tí wọ́n tún ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n máa tún pàdé obìnrin ẹlẹ́ẹ̀kẹta ẹ̀rẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ yìí ó ti di pé ká jáde tán ká tó bá jẹ́ ọ̀dọ̀ pásítọ̀ ní alẹ́ lọ ní ọ̀dọ̀ wòlíì àbọ́dọ̀ àfà àbí ọ̀dọ̀ àwọn oníṣẹ̀ṣe ó ti di pé ká tọbẹ̀ lọ o ìyẹn tí nǹkan ò bá ní bàjẹ́ tán pátápátá láláì látúnṣe wọ́n tún pàdé obìnrin ẹlẹ́ẹ̀kẹta nígbà tí wọ́n wá pàdé obìnrin ẹlẹ́ẹ̀kẹta ẹbí wọn kankan ò gbọ́ ara wọn kankan ò gbọ́ wọ́n ṣàrọra ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ wọn ò sọ fẹ́nikẹ́ni bẹ́ẹ̀ obìnrin ẹlẹ́ẹ̀kẹta yìí lóyún nígbà tí obìnrin ẹlẹ́ẹ̀kẹta yìí lóyún tán wọn ò sọ fẹ́nikẹ́ni rárá débi pé wọ́n ṣe dáná débi pé wọ́n ṣe ìgbéyàwó àbí nǹkankan ìgbà tóbìnrin yìí máa rọbí ìyẹn obìnrin ẹlẹ́ẹ̀kẹta tí bọ̀dá yìí fẹ́ ó gba obìnrin yìí ní ọjọ́ mẹ́wàá gbáko láti bí ọmọ àmọ́ rẹ́yìn ọpẹ́ padà end the story yẹn àǹtí yìí padà bímọ o bẹ́ẹ̀ nǹkan ò ṣe ọmọ bẹ́ẹ̀ nǹkan ò dẹ̀ ṣe ìyá ó bímọ láyọ̀ àti àlàáfíà ọjọ́ tí ìyá yìí bímọ lárákùnrin yìí wá gbéra ló bá délé ìyá ẹ̀ màá mi mo ti bímọ ibi ọmọ òun rèé o òun ni mo fẹ́ wá kọ ilẹ̀ bò ìyẹn lọ́dọ̀ yín bì mo ti bímọ màá mi ìyá ṣáà yọ gẹ́gẹ́ bí ìyá dáadáa ọlọ́run abẹ́ wú ọlọ́run abẹ́ dá sí àmọ́ ó sọ nǹkan kan fún mi pé bóyá o tiẹ̀ lóbìnrin kan arákùnrin wa dáhùn ó ní ìtọ́ni ọlọ́run ni ó ní ìtọ́ni ọlọ́run ni ìtọ́ni ọlọ́run ni lóòótọ́ àmọ́ ohun tí mo fẹ́ jẹ́ kí ẹ̀yin aráalé bá wa pẹ̀kẹ́lù gangan rèé ǹjẹ́ bí arákùnrin yìí bí ò ṣe sọ fún ẹbí kankan àti ará ẹ̀ kankan ǹjẹ́ ó tọ̀nà àbí kò tọ̀nà torí àwọn ẹbí yìí jẹ́ kó di mímọ̀ pé ó sọ wípé ìtọ́ni ọlọ́run ni ṣé àwọn ẹbí ìyàwó ẹ mọ̀ pé ó lóyún àbí wọn ò mọ̀ ṣé wọn mọ̀ gbà tó bímọ àbí wọn ò mọ̀ gbà tó bímọ tó ṣe jẹ́ pé ọ̀dọ̀ ẹbí àwọn gangan ọ̀dọ̀ tàwọn gangan làwọn ò gbọdọ̀ má mọ̀ nǹkan kan tó ṣẹlẹ̀ ṣé àwọn làwọn ń ṣe ẹ ni ìrírí mi lẹ̀tọ̀ ètò ní ìrírí mi ẹ̀yin aráalé ẹ bá pẹ̀kẹ́ lu ọ̀rọ̀ yìí ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 091 68 93 1000 091 68 93 1000 ṣé ìgbésẹ̀ tí arákùnrin yìí gbé ṣé ó tọ̀nà àbí kò tọ̀nà bá a dá sí tò. Ojú òpó yẹn ti ń ṣẹ́jú. Hello.
1: Hello, ẹ̀ka.
0: Ẹ̀ka sọ́sà.
1: Ẹ̀ka sọ.
0: Orúkọ yín sáà ibi tí ń bá wa sọ̀rọ̀.
1: Àdúwálé láti orísun Bare.
0: Ó yà bá a dá sí tòsà.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kan tó ṣe yẹn gẹ́gẹ́ sí mi
0: yé.
1: Ó tọ̀nà bí o ti sọ yẹn. Bẹ́ẹ̀ni ìyẹn tó sọ́yàwó alákọ̀ọ́kọ́ tó kù. Ẹ̀kejì the same thing. Ẹlẹ́ẹ̀kẹta ló bá jẹ́ kí kúkan tó pè yàn lọ́rùn.
0: Àmọ́ àwọn ẹbí ẹ̀ ń bàjà lọ́pọ̀lọpọ̀ débi pé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ wọn ò jọrẹ́ rárá pé ṣé àwọn làwọn wá ń ṣe é ni débi pé àbúrò kankan ò gbọ́ ẹ̀gbọ́n kankan ò gbọ́ ìyá ò gbọ́.
1: Olótùú
0: sẹ́rí
1: ọ̀rọ̀ yẹn. Sẹ́rí ọ̀rọ̀ yẹn.
0: Mo ń gbọ́ yín sà.
1: Sẹ́rí bó ṣe wà yẹn. Tẹ́ bá sọ pé ẹlòmíì pé má sọ fún àwọn ẹbí àtúnàkàn.
0: Yes sir.
1: So, ó yẹ bó ṣe ṣe náà ó dá ọ̀bọ̀ tí ó ti ṣe náà dá lọ́dọ̀ tèmi.
0: Lápá ọ̀dọ̀ ti ń ṣá.
1: Bẹ́ẹ̀ ni lọ́dọ̀ tèmi.
0: Ó tọ̀nà.
1: Ó dá.
0: Bí ò ṣe sọ fún.
1: Ó tọ̀nà.
0: Bí ò ṣe sọ fún ẹnìkankan.
1: Ẹ̀sìn kankan. Bọ̀ ṣebí àwọn ẹbí ìyàwó náà mọ̀.
0: Àwọn ẹbí ìyàwó mọ̀ pé ọmọ àwọn lóyún àwọn àmọ́ àwọn ẹbí ọkọ ò mọ̀.
1: Sẹ́rí ẹjọ́ ti pa ọ̀rọ̀ yẹn. Sẹ́rí ìyá tó ti gbọ̀ yẹn.
0: Ó lè kankan wà lẹ́rù rẹ̀. Ok. Mo ń gbọ́ yín.
1: Ìyá tó bí nǹkan lẹ́gbọ́n wà lẹ́rù rẹ̀. Ẹ ń pe obìnrin kọ́sẹ̀ pé sọ pé inú ẹ̀ dùn nọ́mà fẹ́gẹ̀ ẹni inú ìyá bàbá ọmọ yẹn dùn pé nǹkan kan. Ó wá sọ pé kí wá sọ̀rọ̀ pé ó wá gbèjì ọmọ sọ́dọ̀ òun kò sọ ọkọ̀ kó fẹ́yàwó ẹ̀ fi mà.
0: Kò tó fẹ́ tán fẹ́ sin ibi ọmọ ni ló wá gbé ibi ọmọ wálé.
1: Ó yẹ fi àwọn ìkíní kejì yẹn ó nìkan kan tó fi wọ́n dájọ́ pé inú ẹgbẹ́ rẹ̀ pé ìyàwó ẹ̀ bá ti bímọ ó mọ̀ sọ fóun tó àwọn yẹn ló ń lò.
0: Ìyá ẹ̀ kó wà lẹ́rù rẹ̀. Ó dà. Ẹ jẹ́ kí n lórí ọ̀fẹ́ àti gba ìpè mí ìwọlé. Ẹ ṣeun gan. Ojú òpin ẹ̀ ti ń ṣẹ́jú. Hello.
2: Hello.
0: Ẹ bá yín nǹkan tẹ fi ń gbọ́ wálẹ̀.
2: Ẹ ká ìrọsẹ̀ àìsíṣẹ́.
0: Yes, my car sọ ma, orúkọ yín ma.
2: Orúkọ mi ni ìyá àti Ọládẹ̀jọ́ láti Fara ni.
0: Ẹ bá wa dá sẹ́tò mọ̀.
2: Níkẹ́ àsán yò.
0: Mo ń gbọ́ yín ẹ bá wa dá sẹ́tò mọ̀.
2: Hello.
0: Mo ń gbọ́ yín ma.
2: Ní sọ́kà ní pé ọkùnrin yẹn ó ṣe dá. Nítorí pé ìtọ́ni Ọlọ́run ni. Ntí Ọlọ́run ni kò ṣe ló ṣe yẹn. Torí irú ìyá ẹ̀ tó ń sọ pé tó lọ gbé ibi ọmọ bá tó ń sọ pé kó tó bímọ kó tó níyàwó ó ti ní kankan nínú bẹ́ẹ̀ni ó ti ní nǹkan tí ìyá ẹ̀ fẹ́ ṣe so bó ṣe gbọ́rọ̀ sí àṣẹ Ọlọ́run yẹn bó ṣe yẹ kó ṣe náà ló ṣe ṣe yẹn bí ò bá wá tẹ̀wọ̀n lọ́rùn oku to wo won olorun aba wo omo na a se lo
0: ami ami e se o awon bi amo lo nda se to yi ya ki ma fa si ko idupe lowo ile ise albani fresh bread ele ti won ko bread fun wa iyen losose pe ka ma fun awon ololufe wa ah be na ni ati ri lara awon ah ololufe ti won wa gba ah bread ba e ka san e ba gbe nu si mike anti oruko yin ma
3: oruko mi ni opeyemi lati alexander
0: lati alexander le ti gbo wa iyen ni ose to koja de de wa si ori eto lati wa gba ah bread albani ah eshungun e ba ko bread nla meji bogini e ba ko fun ah ai e ba ko fun e ba ko ile ise albani no ni e ba mu keji no ni ka fun ni eshungun te ngbo wa egba e ba dupe lowo ile ise albani kon fun yin ni bread e dupe lowo won dada
3: e segun ni mu dupe lowo ile ise albani fresh bread mu gbadura fun yin pe ile ise yin o ma tesiwaju o mo si tun fe dupe lowo west radio ile ise yin a tun ma tesiwaju
0: o ami lagbara lowo lo e seun ten go wa e seun gan iriri mi leto eto ni iriri mi.

0: ẹsẹ̀ yín lẹ́lẹ̀ kọ́ ẹ̀yin lẹ́ni port harcourt ẹ̀yin lẹ́ni ìbàdàn ẹ̀yin lẹ́ni gbogbo bí lóòótọ́ àmọ́ ilé ayé náà lẹ́fi gbogbo ẹ̀ lẹ̀. ẹ jẹ́ wò bóyá mo tún lè sáré fún olólùfẹ́ bíi méjì ní ìyẹn ní búrẹ́dì àbáni fresh bread tó máa wá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ láti wá gba búrẹ́dì. Ìwọ́ tó mọ̀ pé olúyọ̀lé ò jìnà láti wá kò sówó ọkọ̀ ńbẹ o, búrẹ́dì ńlá bọ̀gìnì ńlá méjì òun ni ẹ máa wá gbà. Ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0916893 1000. Àbáni fresh bread ló ní a fún yín. Gbogbo ẹyin ṣèkà láyé ilé ayé ilé asán o. Ojú òpó yẹn ti ń ṣẹ́jú ẹjẹ́ ń fún yàn búrẹ́dì. Hello.
1: Hello.
0: Hello. Orúkọ yín mà.
1: Hello. Christian ń sọ̀rọ̀.
0: Láti Boma.
1: Láti Kuọlá.
0: Christiana láti Kuọlá. Ṣé ẹ wà lọ́jọ́ mẹ́jọ ẹ wà gba búrẹ́dì?
1: Hello, kò ṣe torí búrẹ́dì mo fi pé torí ọ̀rọ̀ tẹ̀sán yìí.
0: Okay, ó yẹ báwa dá sí ma.
1: Ṣé rí ọ̀rọ̀ táwọn èèyàn sọ yẹn?
0: Okay, ma.
1: Ó lè rí jẹ́ tòótọ́ ni Ọlọ́run ni tòótọ́, ṣùgbọ́n ara bí a mọ́ torí ọ̀nà ìgbọ́ tó gbébi ọmọ wa tí ò sọ fún un. Ó lè bèrè pé ó sọ fún mi pé kò ti bí mo. Yóò mí pé ìyá yẹn ní nǹkan kan nínú ìyá ọ̀dẹ̀ mí pé kò ní nǹkan kan nínú. Ṣé ti yé rí?
0: Oyé mi.
1: Ibi ìgbà ní ìfúnpọ̀ bá fi ojú sí ọ̀nà lè máa gbàgbẹ́ ṣùgbọ́n ok now ọmọ ẹ bímọ ó mọ̀ pé ó lóyún ọmọ pé ìyàwó ẹ ó ló fẹ́ yàwó kò mọ̀ kó bímọ. Ó kàn ṣàgbéjẹ́ rí i pé ó gbé ìdí ọmọ wá. Ó máa béèrè
0: pé
1: yóò bí pé ìyá ẹ jẹ́ nǹkan kan ká máa ṣe ọlọ́run ṣùgbọ́n bí máa yẹn ṣe ṣe ó ga. Ìtọ́ni Ọlọ́run ló pè wọ́n sọ fún un pé ìyá ẹ̀ ṣe sọ pé nìkan ṣe
0: ṣùgbọ́n
1: pé kó ṣe olóṣèṣe yẹn tó kò ṣe pé ká má sọ pé ìyá ẹ̀ ló wà ní ìdí ọ̀rọ̀ ẹ̀ Ọlọ́run ló mọ oṣù jẹ́
0: tó
1: má bẹ́ẹ̀ tẹ̀.
0: Ṣé ráyè wà lọ́jọ́ mẹ́jọ báyìí?
1: Ẹ̀rọ kò ṣe torí bẹ́ẹ̀dì ẹ̀rọ ṣe pèsè
0: ìkọ́ táwọn èèyàn sọ. Ọ̀rọ̀ yẹn ga yàtà ni ẹ ṣeun gan. Ẹ ṣeun gan.
1: Mi máa láti pèsè ẹ̀bọ̀ torí àwọn méjì tó sọ̀rọ̀ yẹn. Wọ́n á bí a mọ obìnrin rẹ̀ mí náà.
0: Ẹ ṣeun gan.
1: Ó lè má jẹ́ ìyá ẹ̀ tó ń ṣe.
0: Ẹ ṣeun gan.
1: Ẹ
0: ṣeun gan. Ẹjọ́ ẹ máa flash ẹjọ́ ẹ pè wọlé lónìí sọ̀sán. Àwọn tó fẹ́ pè wọlé pọ̀ àmọ́ flash tẹ́yìn flash yẹn gan kò ní jẹ́ káwọn tó fẹ́ ráyè pè wọlé yẹn gan wọ́n jẹ́ káwọn ráyè pè wọlé ẹjọ́ nítorí tọlọ́run. Tó bá jẹ́ ètò lẹ́fẹ́ dá sí ẹ pè wọlé ẹjẹ́ ká dá sètò tó bá dẹ̀ jẹ́ pé àwa ta fẹ́ wá gba ẹ̀bùn ni ẹ pè wọlé náà. Ìwọ́ ṣèkàṣèkà rántí ọjọ́ àti sùn rẹ o. Rántí ọjọ́ tó sùn tó ní jímọ̀. Bó ní irinwó ilé tó ní mílíọ̀nù ọkọ̀ ó kó kankan lọ ilé ayé náà ló da gbogbo ẹlẹ̀ sí. Yes, hello.
1: Hello, ẹ̀kásán o.
0: Ẹ̀kásán ma, orúkọ yín ma. Yes, ma. Yes, ma. Ẹ fẹ́ wá gba ẹ̀bùn ni. Ẹ máa bọ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára lọ́wọ́ lọ. Ẹ máa bọ̀ lágo kan lọ́sẹ̀ tó ń bọ̀.
1: Òkè ṣé ní àsìkò yìí.
0: Ago kan ọ̀sán dẹ́tí máa débì.
1: Níjọ Tuesday.
0: Bẹ́ẹ̀ ni ma, ẹ máa bọ̀ ní iṣẹ́ wa. Yes, ma. Yes, ma. Yes, ma. Radio Evangelist ilé mi ti ń pè mí wẹ́rẹ́wẹ́rẹ́. Kọ́lékọ́lé ti wọnú kulú pẹ̀lú mi ń bì. Ó ń wò mí lójú èmi náà ń wò létè létè. Bàbá wa bọ́ ìsì. Gbogbo kàkàrú ẹ nílé ayé Ọlọ́run gbọ́ òní kò nkankan lọ. Ó dá gbogbo ẹlẹ̀ ní lọ́jọ́ ọjọ́ kan. Gbomi lẹ́nu ọ̀rọ̀ bílíọ̀nù náírà. ti oluwa ni le ati ekun re aye ati awa ta tedo sinu re so kilo wa nse wo to tede sinu aye to wa nse falafolo gbaun je ma lo le mi were were kete tin ba ti dide ni eto kole kole ma bale bage yen leyin to mi e ma gbe kede ati ipolowo ja yin bo yen lori eto iriri mi to ba je ni nkan ayo kan abi bi meji te fe ba mi so abeyin gan ni iriri yin gangan te fe fi je ki awon omo araye kon fi se ekoko eleyi te fe so fun mi e pe mi sori ero ibani soro mi 08033 17 79 03 08033 17 79 03 Engineer Sam lolo button ni ma kwata ro Bara yo lolo lowo tun mi ma kwata ro akuse lataro Radio Evangelist money amalayawo mi tin tutu de mo fe gbera nle mo fe lo re gbenu tin fe lo re je o lagbara lowo Olorun inu re ati ayo ati alafia ni mo fi yin le yen fun tose yi mi o ni ba yin ninu rabaji gan ibanuje iyen lose to nbo mo kiyin o mo lu yin logo enu mo so wi pe o da bo

0: nǹkan wo ni gbogbo ayé ń dà kèrékèré tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM kànga àgbẹ̀mágbẹ̀.
1: Not just another radio station. Wells Radio 89.3 FM. Broadcasting from Ibadan, Oyo State, brings you wholesome programs for you and your family.
2: The time is 2 p.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
3: Láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ̀ 89.3 FM, gẹ́gẹ́ ni aago méjì ọ̀sán lù.
4: Akọ́lé mara lẹ̀.
5: Kọ́lé lè jò ká bárowó káralẹ̀ àbí ká kọ́lé irú léwo lẹ fẹ́ kọ́ ilẹ̀ wo lẹ fẹ́ rà ṣẹlẹ̀ tòsí ló dára ni àbí ti ọ̀nà jíjìn tínú omi àbí tínú ìrà àbí ọ̀gbẹ ilẹ̀ kódà kó jẹ́ torí àpáta kọ́lé lè tò tí ó máa yànnà náà fún yín.
6: Ní West Radio 89.3 FM ní gbogbo ọjọ́ Tuesday láago méjì sí mẹ́ta ọ̀sán 2-3 PM every Tuesday.
5: Àǹfààní wà fún yín láti béèrè tàbí sọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní sáìtì yín nípasẹ̀ text message. Àwọn ọ̀jọ̀gbọ́n tó dántọ́ tí wọ́n ní kankan tàbí omi ṣe lórí ọ̀rọ̀ ilẹ̀ àti ilé kíkọ́ kò ní gbẹ̀yìn lórí ètò bákan náà lẹ lè pè láti dá sètò tàbí ṣàlàyé ilé tàbí ilẹ̀ tẹ́ ẹ fẹ́ tà fún ìkéde àti ìpolówó ọjà àbí ẹ fẹ́ ṣe onígbọ̀wọ́ ẹ máa bọ̀ ní.
6: Iléeṣẹ́ West Radio 89.3 FM Aláàfin Avenue Olúyọ̀lé Ìbàdàn
5: tàbí kí ẹ pé Adékúnlé
6: Speak Louder
5: 07055203 07055 3 0952. Ọlọ́run akọ́lé ayọ̀ fún gbogbo wa o.
7: Pálépálé àjọ̀dún ọdún kẹrin lórí afẹ́fẹ́ Tuesday July 7, 2026 láàmú olóríire tí ó jẹ̀bùn lórí ètò pálépálé ní ìkànnì West Radio 89.3 FM Aláàfin Avenue Olúyọ̀lé Ìbàdàn aago méjì sí mẹ́ta ọ̀sán 2-3 PM láì pẹ̀lú àwọn ẹ̀bùn rabandẹ̀ bíi gáàsì lindà cement paint pressing iron àti bẹ́ẹ̀ lọ. Ìdíje oríire yìí wà fún gbogbo ènìyàn àtẹni tó ní nǹkan tán àbí omi ṣe lára ilé kíkọ́ àti ilẹ̀ rírà. Àwọn àlejò pàtàkì tí wọ́n bọ̀ ni wọ́n bá wa yí kótó ìdíje oríire lọ́jọ́ náà. Adékúnlé Speak Loud bàbá kọ́lé ni ó máa gba gbogbo ènìyàn lálejò sáàtì ra tíkẹ́ẹ̀tì 1,000 naira jáfẹ́ bí o jáfara o tún jáfọ́ rẹ̀ tàbí o sanwó sí sẹ́nẹ́tà kan nọmbà yìí 2463-98-90-23 kó o sì fi rìsíìtì rẹ ṣọwọ́ sí WhatsApp nọmbà yìí 0705733-0952. Ọ̀pọ̀ iléeṣẹ́ ló ti ń dẹ́bù fún wa táyìí náà bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ máa pe Adékúnlé Speak Loud bàbá kọ́lé sórí nọmbà yìí 0705733-0952. Hotem Life Supportive Foundation ló package yẹ. Kọ́lé ọdún kẹrin yìí èmi ni wọ́n jẹ̀bùn sọ bẹ́ẹ̀.
8: Kọ́lé ayọ̀ fún mi o, bóyá mi ò ní sọpẹ́, bílẹ̀ aláyọ̀dán mi wo, ọpẹ́ mi àpọ̀jà burata. Kọ́lé aláyọ̀ fún mi o, bóyá mi ò ní sọpẹ́, bílẹ̀ aláyọ̀dán mi wo, ọpẹ́ mi àpọ̀jà burata. Èmi àkọlé o, gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tó ń kọ́lé tara tiwọn. Èmi àkọlé.
6: Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín tá a pè ní kọ́lé real estate eléyìí tí ó gbọ́ngbọ́n. Ìyẹn ní ìkànnì alálùbáríkà ìkànnì aláràgbà yìí dá.
8: Ilé tí mo.
6: Iléeṣẹ́ rédíò West Radio 89.3 FM tó wà ní Aláàfin Avenue Olúyọ̀lé nílùú Ìbàdàn.
8: Building plan àbí sí ọ̀fọ̀ àti agreement kan bá wa ṣánbó kágbẹ́ foundation kápò bíríkì àti sìmẹ́ǹtì.
6: Adékúnlé Speak Louder lórúkọ tèmi bàbá kọ́lé bàbá gbélé kalẹ̀ tẹ́ ẹ bá ní bàbá fílà tóun. Omi ẹ̀kọ́ náà ni.
8: Kalẹ̀ kagba document kan ni.
6: Ẹ̀yin ẹ̀kan gbìyànjú kẹ́ ẹ lọ gbójú wò wá ní ìkànnì abánidọ́rẹ̀ẹ́ pọ̀ West Radio fan page at West Radio 893 òní kẹ́ ẹ lọ wò at West Radio 893 kí ẹ comment kẹ́ ẹ ṣíà ẹ̀ kẹ́ ẹ bá wa pín lógúnlógún lọ́gbọ̀n kó lọ fà. Ẹ̀yin náà lè fi comment síbẹ̀ o. e like e gbogbo n te ba ti mo se ni ke se eh iyen da be
8: so pe bile alayodan mi wo
6: eni lojo 16 ninu osu kefa odun 2026 te ba wojo ago yin e ri pe ago meji ko ti koja iseju bi merin ti o ba correct lodo yin eja le kanna ko le sun siwaju
8: emi akole emi akole o gbogbo egbe mi lo rale ton kole
6: eto yi wa fun gbogbo eni to ni ise kan tabi omi ise lara ile kiko ati ile rira abe nta building materials boya pop expert ni bricklayer architect surveyor abi paint le yin se koda ko je painter ni yin te ma ba yan kunle e le je tilers o se se ko je pe cement dealer ni yin e le ma sise aluminium works ati bebe lo ati bebe lo eyan ba je welder eto kole kole gbogbo wa lo jo wa fun
8: Kagbe foundation, kapo biriki, ati simenti, kato buloku, were de were.
6: Gege bi ishe wa lori eto yi, orishi ishi nkan lati kuya mwen sile fun yin lori eto yi.
8: Karo worale, kagba document, koni no face, kile dun wo, ko sheri, were de were, igba melo, nile bindu.
6: Awon ri ofe kan shi sile, tuja kwe yin le fi message ron she, si wa lori eto ta si ba yin ka, yin pe nkan kan bay lon lumi loju. Lori oro ile kiko ati ile rira a ba yin ka si gboro aye e le so fun wa iru ile tabi ile te ni te fe ta abi ile to wu yin ti e fe ra e boya lara ile ta ba daruko ni bi e le so pe ile wu mi o emi na fe ra mo fe kowo le ehn bakan na awon oro mi ma nsele laarin onile ati ayalegbe iyen landlord ati tenant abi tenant si ara won ile ti en fe ojutu si gbogbo e lori eto ta pe ni kole kole oni e ti ba iyen la fin so pe gbogbo nte nfe oju kan lo wa ni kan ni West Radio 89.3
8: FM emi akole o gbogbo egbe mi lo rale ton kole tara ti won
6: biyan ba fe message wa wole pe e ba mi ka number te le message si e je ki n fun yin niyan number yen ri 070-57-330-952 070-57-330-952 oni ke ma fi message yin ran se si bayi
8: ile bi duro
6: mi o ni e flash e o message mu ni ke fi ran se si be bayi o
8: ko se ri were de were igba melo ile bi duro
6: e wa je so fun yin nipa kole kole ajodun odun kerin lori afefe eleyi ti a nse ti o ti bere lati bi ojo melo kan e te gbo foran kede e lekan yen awon eyan tin gbianju fun wa awon eyan duro ti wa ope pataki lowo ile ise God's Grace Aluminium ton wa ni odo ona ni ilu Ibadan God's Grace Aluminium won satileyin fun wa e seun oju oni tiyin baba wa Adeyemi bakan na egbe building materials dealer ni orisun aje ton wa ni Ogunpa ni Ibadan labe alaga Alaji Olarinwaju Kazim e seun o ti e duro ti wa awon na won satileyin fun wa egbe yin oni tuka ni agbara Olorun oba eni to ra gas cylinder fun wa honorable Ibitoye Said Olabanji won ra gas cylinder fun wa pe ki awon eyan le fi se ifaje pelu 1000 naira te fi ra ticket won ti se atileyin gas cylinder fun wa bakan na ni honorable Adepeju Idris Rukayat awon na won ra ticket marun honorable IJK JAK Genius awon na won ra presinayon won ra fun wa e ri pe awon ebun yin ti e ti dele ka ma so nkan mi ebun ti wa nle lo ni ranran ni agbara Olorun ohun ti gbogbo yin wa yo to yin lowo ni ase oba mi oke ile ise mi Arc Works and Construction Support Services won ni ka ma nsun le ipe ko ni sewu awon na won jeje ati leyin won fun wa ti asiri pe rere na lo ba de nitori ti kole kole 4 year anniversary na ni Oyo State Fire Services awon na won duro ti wa bakan na Oludia Water won ni ko ni sewu Rutar Resources Mrs. Godwin Christana Loyin Ring Road nbi won ni en so nle Home Links Global Reality Company Limited ti won tale ti won tale won ni oya eja jo gbe laruge awon na duro ti wa won ticket mewa won si ni pe ojo yen a jo si ni bakan na baba wa kan wa Alaji Raji oni malu awon na won ma duro ti wa o to fi mo baba wa eru Olorun ni agbe ni won ni oya eja jo se Nigeria Institute of Building ti awon na wa ni ipinle Oyo yen ni awon egbe to mo nipa kako ile gangan awon to je engineer ni ogogbo e lo wa nu egbe won won duro ti wa won ni ojo yen oni ye ni ase oba mi oke Excellent Standard Blogs won wa ni eleyele ni Ibadan pe te ba fe ra blog won lodo awon ni ke wa o won wa pelu wa won duro ti wa ya fin ele orin ni won ko bimbo awoko Jesu won ni awon na awon bo o bakan na ni Apple Security Nigeria Limited ti won ti en be nto si wa nbi won ni o tun ti ya ajo se ni Kiki Concepts ile ise tun tale tale awon na won ma duro ti wa o e seun o ojo ni ti eyin na bakan na ni iya wa okay e ma binu gbogbo e ko le da o na ni ti a nse e ri pe ojo yen pepeye yo pomo ti o ba ti pomo loju yin ri ti yin ni pe e gbiyanju ke ra ticket 1000 naira lati fi je ebun ti a ndaruko yi gas cylinder cement paint pressing iron ati be be lo 1000 naira ko ni sagba wa bawo le se wa rin e ma bo ni ile ise West Radio 89.3 FM ke wara ticket yin e ma bo ke wara ticket yin ti o ba je pe e tun si ntosi e le pe number mi sugbon e sanwo si account number yi 1000 naira tabi e fe ra ju be lo e ba fe ra mewa ke fe rogun ke fe rogorun e sanwo si account number yi Zenith account number 24 63 98 90 23 egbo le kan si Zenith account number 24 63 98 90 23 ibe le sanwo ticket yin si to ba je pe eyin o le de West Radio te ba ti wa sanwo e send the receipt yin si WhatsApp number yi 070 57 33 09 52 ibe le send esi ni WhatsApp number ta wa ba ti ri a ba yin fill ticket yin a send esi yin ni number teyin na ni te to je WhatsApp yen a wa fill ticket yen bi la ba yin ko sinu koto ngba ta ba fe yi koto bo ba je yin leje won pe number yin ni loju ba wa Olorun ba ba yin si e seun oju oni tin ni agbara Olorun ba
9: Baba tó ń kọ́lé ayọ̀ fáwọn kan, tèmi ń kọ́ òwe ya, Olúwa tèmi ń kọ́. Baba tó ń kọ́lé ayọ̀ fáwọn kan, tèmi ń kọ́ òwe.
6: Mẹ́sẹ̀jì kan wọlé, ohun tí wọ́n sọ ni pé ká tún nọ́mbà yẹn pe o, wọ́n ní ká tún pe. Zenith account number tẹ̀sán owó tíkẹ́ẹ̀tì sí 24 63 98 90 23 Adekunle kilo leba lori e e wa fi receipt ni ranse si WhatsApp number yi 070 57 33 09 52 e o le fi ranse si e je ndoke lohun ka gbo foran kide yen ka to wa ma mu gbogbo awon ti mo ko wa fun yin lori eto kole kole ile ta abako ko ni wu mo wa lori o e seun te n gbo wa mo ki yin e ku kale
9: e se
2: e file e ẹ̀mọ́ yìí kúrò Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.
5: Kọ́lé lè tò tá a bá rówó kára lẹ̀.
7: Kọ́lé àjọ̀dún ọdún kẹrin lórí afẹ́fẹ́ Tuesday July 7, 2026 láàmú olóríire tí ó jẹ̀bùn lórí ètò kọ́lé ní ìkànnì West Radio 89.3 FM aláfẹ́fẹ́ ní Olúyọ̀lé Ìbàdàn aago méjì sí mẹ́ta ọ̀sán 2-3 PM live pẹ̀lú àwọn ẹ̀bùn rabandẹ̀ bíi gáàsì Linda, cement, paint, pressing iron àti bẹ́ẹ̀ lọ. Ìdíje oríire yìí wà fún gbogbo ènìyàn àtẹni tó ní nǹkan kan àbí òmíì ṣe lára ilé kíkọ́ àtilẹ̀ rírà. Àwọn àlejò pàtàkì tí wọ́n bọ̀ ni wọ́n bá wa yíkoto ìdíje oríire lọ́jọ́ náà. Adékúnlé speak loud bàbá kọ́lé ni ó máa gba gbogbo ènìyàn lálejò. Sáàtì ra tíkẹ́ẹ̀tì ₦1,000 jáfẹ́ bí o jáfara o tún jáfọ́ rẹ̀ tàbí o sanwó sí sẹ́nẹ̀tà kan nọmbà yìí 2463989023 kó o sì fi rìsíìpìtì rẹ sanwó sí WhatsApp nọmbà yìí 0705733 0952. Ọ̀pọ̀ iléeṣẹ́ ló ti ń kẹ́pù fún wa tẹ́yìn náà bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ máa pe Adékúnlé speak loud bàbá kọ́lé sórí nọmbà yìí 0705733 0952. Hotam Life Supporting Foundation ló package ẹ. Kọ́lé ọdún kẹrin yìí èmi ni wọ́n jẹ̀bùn sọ bẹ́ẹ̀.
9: Kọ́lé ayọ̀ fún mi o, bóyá mi ò ní.
6: Ṣẹ́yìn náà ti sọ bẹ́ẹ̀ lọ́dọ̀ yín pẹ́yìn lẹ́jẹ̀bùn.
9: Láyọ̀ dán mi wo, ọpẹ́ mi àpọ̀jà búra.
6: Bí ìyẹn ṣe jẹ́ nìyẹn, ẹ̀yin ilé iṣẹ́ tó kù tẹ́ ẹ bá fẹ́ fún wa lẹ́bùn tàbí ẹ fẹ́ tì wá lẹ́yìn tẹ́ ẹ fẹ́ kún wa lọ́wọ́ bí àwọn kan ṣe ṣe yìí ẹ pé nọ́mbà mi yẹn.
9: Bílé aláyọ̀dán mi wo.
6: Ó yẹ já ṣe bẹ́ẹ̀ ká lọ sínú ètò sàn-án fún tèní.
9: Èmi àkọlé o. Gbogbo ẹ.
6: Àìmọye èèyàn ló wà nígboro ayé tí wọn níwe ilé wọn níwe ilẹ̀ wọ́n sì kọ́lé. Ìyẹn ló máa ń dàbí ẹni pé ọgbọ́n ọdún ni òmùgọ̀ ẹ̀mí nígbà tí àwọn alátòlú bá dé tán bá ń bèrè pé ìwé tẹ́ fi kọ́ ilé yìí dà olúwa ẹ̀jẹ̀bẹ tó wà gbọ́mọlé lọ́wọ́.
9: Àmì.
6: Irú ẹ̀ má ba ṣẹlẹ̀ láfiníkẹ́ máa gbọ́ ètò kọ́lé.
9: Mo bá kọ́ kò ní.
6: Báwọn bricklayer ṣe kúnta táwọn tilers náà tán wà ń bẹ̀ àwọn carpenter gbogbo wọn náà kúnta bàbí.
9: Dissection àti wádìí ká ṣe document bíi survey building plan àbí CFO.
6: Ẹni tẹ́ bá wa dá sí gẹ́bí ṣe wa tẹ́ ṣe máa ń dá sí lọ́sẹ̀ẹsẹ̀ ẹnìkan rèé tó sọ wípé ó ní kán làún lọ́yẹ̀ wípé kí ló lè fà á tí tenant bá rí owó ilé san fún bí ọdún márùn-ún ọdún mẹ́wàá tó tún wá ń lo 20 ọdún tó sì ń rówó ilé san kí ló lè fà á tí ò lè kọ́ ilé tara tiẹ̀. Ìbéèrè tẹni ẹ béèrè nìyẹn pé kí ló lè fà á. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ayé ẹ̀yin olóye ayé ẹ bá wa dá sí ẹ bá wa pè wọlé. Nọ́mbà tẹ́ ẹ lè pè sí ni 0916893 1000 0916893 1000 tàbí 0915 33 34 893 0915 33 34 893. Àwọn nọ́mbà tẹ́ lè pè sí nìyẹn pé èèyàn rówó lè san fún ọdún márùn-ún ọdún mẹ́wàá 20 ọdún kò wá rówó tí ìralẹ̀ tí ìralẹ̀ ẹgbọ́ wọn ní kẹ́ ẹ làwọn lọ́yẹ̀ kí ló lè fà á o tírú ẹ̀ fi lè ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ àjọ fi ojú inú wò 0916893 1000. Ẹ̀yìn mọ̀ jù wá lọ ni wọ́n fi gbọ́rọ̀ ìwà báyẹn pé ká báwọn nà sórí afẹ́fẹ́ tẹ́yàn bá ń rówó lè san ẹnìkan ti wà lójú òpó yìí ẹ̀jẹ̀ àwò onítọ̀hún náà ẹ̀jẹ̀ àwò ẹ̀lọ́ ẹ káàsán o. Hello. Ẹ̀ka ẹ̀sán sá orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
10: Ọ̀gbẹ́ni Adé Olúkáyọ̀dé ni láti kọ́ láàfàkà o.
6: Bàbá wa Adé Olúkáyọ̀dé ẹ ṣeun sá.
10: Ọ̀gbẹ́ olórin kan ló kọrin ó ní agbára ò kọ́lé agbára ò ralẹ̀ agbára kọ́ lọ lá nílé. Ṣé èèyàn rówó san nílé. Àánú ni àṣírí bò ni.
6: Àánú ni.
10: Ẹlòmí ò jẹ́ ìwà ló wọlé ẹ̀ ṣe kò sí tán. So ìpè ń tọ́jú tó ń lówó ṣe fún lówó rẹ́ǹtì san. Ó lè ṣe bẹ́ẹ̀ pé lónìí ló ń gbà fi sanwó lẹ́yìn ló fi sanwó rẹ́ǹtì ẹ̀.
6: Ok.
10: Ṣé tó jẹ́ ìpò ní akọ́lẹ̀ kẹrí kó ra lẹ̀ ṣe kí hàn ti nílẹ̀ ni kí hàn ká nílẹ̀ náà kò tún jẹ́ àjòjú kò ṣe bí kò tó rí àánú kò rí àánú bẹ̀rẹ̀ iṣẹ́ náà kò lè parí ẹ̀.
6: Ok, so omi pe o ṣe ń rówó ilé san kò mí pé ó lè rówó ilé ó lè rí ilé kọ́ àbí.
10: Kò di tami ni o, àánú ni orí ọ̀fẹ́ ní.
6: Ẹni ẹ̀ náà ń gbọ́ báyìí.
10: Ó yí Ọlọ́run.
6: Ẹ ṣeun sá. Adúpẹ́ sá o, thank you sá. Oga, oga ju.
9: Èmi akọ́lé o.
6: Àléyàn ń rówó ilé san fódindi ọdún márùn-ún ọdún mẹ́wàá ogún ọdún ṣùgbọ́n kò ralẹ̀ kò kọ́lé ẹ gbọ́. Ẹni ìní kálá ń lọ yẹ kí ló lè fà á. Mo tó di pé màá máa ka àwọn mẹ́sẹ̀jì tó ti wọlé sọ́dọ̀ èmi láàárín ọ̀sẹ̀. Ẹlòmíì fi ṣe àwọn ìbéèrè tàbí àwọn nǹkan kan.
9: Àmì àmì ni ẹ ṣe.
6: 09168931000 09168931000 tàbí 09153334893. 09153334893. Ẹ̀yin náà pè wọlé ọgbọ́n kì í ṣe tẹnìkan èèyàn ti ń sanwó ilé fódindi ọdún márùn-ún ọdún mẹ́wàá ogún ọdún ṣùgbọ́n kò rówó ralẹ̀ kò rówó kọ́lé kí ló lè fà á ìbéèrè tẹ́ni ìbéèrè ni ẹ tán ní kálá àwọn lọ́yẹ̀ ta ló wà lójú òpó yìí. Hello. Hello.
10: Hello.
6: Ẹ káàsán sá orúkọ yín àti bẹ́ẹ̀ ti gbé wa.
10: Olùkáyọ̀dé náà ló tún padà wá.
6: Bàbá.
10: ó tún pín ẹ̀ka tó wò báyìí ṣẹ́rí ewé lómi ewé lómi tó ń gbé ilé tó jẹ́ pé lọ́dọọdún ó ń san ẹ̀ka sọ pé 500,000 mo sọ́rí o ewé ẹni bẹ́ẹ̀ ó yẹ kó fèrú sí kó lọ wá kó lọ wá bí ọlọ́ọ̀dúnrún ọlọ́ọ̀dún ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún wí
6: 300,000 or 200
10: remaining 300 kó ra máa fi pamọ́ tí kò ti ilẹ̀ tó bá dẹ̀ ti nílẹ̀ kó ra máa fi ṣe nǹkan lórí ṣé gbogbo nǹkan yìí àánú náà tún ni tó bá bá jẹ́ kó rí àná gbà tó náà jẹ́ tó fún rẹ̀ ní ọpọlọ
6: tó fún rẹ̀ brain
10: tó fún rẹ̀ brain that's it tí ò sọ pé bóyá nítorí pé àwọn ẹgbẹ́ mi
6: dúpẹ́sì
10: àwọn ẹgbẹ́ mi ń gbé àmọ́ tí ń gba owó báyìí ọmọ yìí sára tí mo ń gbà kí wọ́n máa lọ gbé ní onífẹ́ ní àṣẹ ìṣú ta ló ń gbénu àyẹ̀rẹ́ kò lè ní tiẹ̀ fún ọlọ́run kó ràn wá lọ́wọ́ ni o ó lè bẹ́ẹ̀ lè fún ìsáàgù bá ṣe rí sí
6: torí
10: ìyàwó ẹlòmíì máa sọ pé láéláé
6: òun ò lè gbé láàrin ẹbí òun ò lè gbé tòsí kinní kan ó ti yé mi ẹ ṣeun sá àmì sá ẹ sá.
9: Wẹ́rẹ́ dé wẹ́rẹ́ ìgbà mélòó nílé fi dúró.
6: Bẹ́yìn ṣe ń gbìyànjú ẹ̀ láti pè wọlé.
9: Mélòó.
6: Tẹ́yìn náà fẹ́ dá sí i. Ẹ̀jẹ̀ ń ju nọ́mbà yẹn síta lẹ́ẹ̀kan sí i.
9: Ká gbádùn.
6: 09168931000 09168931000 tàbí 09153334893 09153334893 ẹ̀yin náà bá wa fi òye gbé èèyàn ti ń rówó ilé san lọ́dún márùn-ún ọdún mẹ́wàá ogún ọdún ṣùgbọ́n kò rówó ralẹ̀ kò kọ́lé ẹ gbọ́ kí ló lè fà á ta ló wà lójú òpó ilé hello. Èyí ó ti já ìyẹn já tíntínní ìsókè ẹ bá lórí ọ̀fẹ́ àti pè wá padà ẹ pè wá kí ó ń dá padà ní o nẹ́tíwọ́ọ̀kì yìí jẹ́ kórè rẹ̀ fapọ̀ ẹ má flash ẹ pè wọlé sànsàn ìyẹn la fẹ́ lórí ètò tá a pè ní kọlékọlé ẹ pè wọlé bó ti yẹ 09168931000 tàbí 09153334893 àwọn nọ́mbà tẹ́ lè pè nìyẹn tí ẹ fi bá wa sọ̀rọ̀.
9: Akọ́lé o, gbogbo ẹgbẹ́ mi ló ń ra.
6: Nígbà tá à ń retí ìpè yín.
9: Àti wọn. Ilé tí mo.
6: Ẹ̀jẹ̀ máa mú àwọn mẹ́sẹ̀jì yẹn ní kọ̀ọ̀kan ìjèèjì.
9: Àmì àmì.
6: Wípé yín bá ti ń wọlé báyà á gbé tá a sì jọ sọ̀rọ̀ pọ̀.
9: Mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí. Àmì àmì ni ẹ ṣe. Káròwó ralẹ̀ ká ṣe sẹ̀ṣọ̀n àti wàádìí ká ṣe dọ́kúmẹ́.
6: Ọ̀lẹ́jì Ọlárewájú Kazeem láti Ògùn pa ẹ̀wọ̀n ti orí ajé Bídímà ti rà. Ẹ ṣé o, mo rọ́wọ́ yín.
9: Gbogbo bíríkì àti sìmẹ́ǹtì látogún
6: náà. Bàbá wa Adéyẹmí God's Grace Aluminium mo rọ́wọ́ tẹ̀yìn náà ẹ ṣeun ojú òní tìyìn lágbára Ọlọ́run ọba.
9: Nílé bí dúró.
6: Eya wa mi ak mo ti rowo yin eh o. Message yi wole won ni Abiodun Olanre waju won ni building contractor ni se tawon mo nse lara ile kiko ati ile rira.
9: Baba ton kole
6: a Adebi Wahid lati Itamaya won ni electrical contractor ni se tawon o.
9: Mi nko baba ton kole ayo fa won kan temi nko o eya. Oluwa ti mi nko kole ayo fun
6: ile kan re fun tita two kino ko yi 3 bedroom duplex okay 2 numbers 3 bedroom duplex and 2 numbers 2 bedroom flat at Eleshimeta area won ni o wa fun tita asking price say 220 million naira ni won fe ta. Abayomi Kazim Apcas won ni lati anfani pe AC expert ni se ti awon mo se nta won o.
9: Ole emi akole o gbogbo egbe mi lo nrale
6: 0915338938 Hello,
11: Ekaso
6: ma oruko yan ati bi te tin pe wa.
11: Lati money ya.
6: E ku on di radio yan o han o.
11: Seri nkan to le fa temi le so.
6: Eh ti daruko yin o.
11: Eh Faleye.
6: Faleye. Oya.
11: Seri nkan temi le so.
6: Eh.
11: Lori oro ni pe elomi wa to ye pe ko la cash.
6: Lakasi, I lakasi.
11: Then,
6: okay.
11: I lakasi, woman, tell me, lamb, let's thank
6: okay.
11: Sorry, tell me, but lakasi, go on, go out, but your blessed, tell me, at least,
6: I lakasi. So, no man,
11: patch. Then, I lakasi.
6: Okay.
11: I see, in Timothy, what to do, what you do, we pay. All of my garden, tell me, say, say, man, near me, focus.
6: Again,
11: the shame come by, take
6: back me, take him now. So, that's all my fault. A shame, a show, would do peg on you. Ah, oh, God,
9: you. Oh, where, Grammy, no,
6: you know, you pop monkey, you should tell me, come by ye.
9: In your folly,
6: ain't that we will lick a sofa, and to the wall listen for the man, or do mewa, or go or do, till our wool rally, till the wool coily. 0916893 1000 Hello. Hey, Otija, yen ti ja, o ja tintini. Be ba lori ofe ati pe wa pada. E pe wa ki atun jo fi oye gbe nitori pe ogbon ki se ti enikan.
8: Oh, at agreement, come by Washambo, Tago Foundation, Tapo Biriki, at the Cementi, Tapo Bulaku, where they wear it, Igamelo, Nile Pinduro. Where are they? Where are they? Igamelo, Nile Pinduro.

0: rí wẹrẹdẹ wẹrẹ ìgbà mélòó nílé kí n dúró.
1: bí ìpè yẹn ṣe ń wọlé ẹjẹ tó mú mẹsẹgì eléyìí johnson salẹ wọn ní láti ìdí ògùngùn ní gate nílùú ìbàdàn wọn ní tàwọn sọvio níṣẹ táwọn mọ ṣe lára ilé kíkọ àti ilẹ rírà. ẹjẹ àgbà ìpè yìí ná hello ẹ kúrò lẹ hello èyí òun náà tó ti já tọ. nẹtíwọ́ọ̀kì ló ń ṣe bẹ́ẹ̀ o ìwọ̀n bẹ́ẹ̀ bá lórí ọ̀fẹ́ àti pé ẹ tún pè wọlé padà 09168931000 09168931000 ẹ̀ ló ta ló wà lójú òkú ẹ̀ ẹ̀ ló òun náà tún já ni o.
0: ilé aláyọ̀ ọdún.
1: ọ̀dà bí yẹn bá ń ṣe ẹ tún lè lóyè náà 09153334893 ẹ̀pẹ̀ òun náà èké inú méjèèjì yóò wọlé.
0: akọ́lé o gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tán kọ́lé tara tiwọn.
1: mo mọ̀ nípa iṣẹ́ carpentry work ẹ pè mí o bí wọ́n ṣe kọ́ mr sulaiman wọ́n ní láti alákíá ní ìbàdàn ta ló wà lójú òpó yìí. hello.
2: hello.
1: hello ẹ káàsán sá orúkọ yín àti ibi tó ẹ ti ń pè wá.
2: ọ̀gbẹ́ni adéríkàdé náà ló tún padà
1: wá. bàbá òwò mà sọ wọ́n igan lọ́sàn-án yìí.
2: nǹkan mi tó ti máa ń ṣe ẹlòmíràn pé nǹkan tí mi ń tó nǹkan tẹ́lẹ̀ mi ò tó ló máa fi parí ìpè.
1: ok.
2: èmi ni wàhálà kí n jẹ̀jẹ̀ máa ra lẹ̀ kí n jẹ̀jẹ̀ máa tójú kíra èmi máa ra lé ń tèmi ní ìjárí èmi máa ra lé ń tèmi
1: kò sí ríra
2: èmi máa ra lé ń tèmi lóṣè kò sí ṣiṣẹ́ tí.
1: iṣẹ́ fi bọ́ lọ́wọ́ ẹ̀ ọ́ tíṣẹ́ fi dàrú.
2: iṣẹ́ ìwálẹ̀ iṣẹ́ ìwálẹ̀ ẹ pé kò yẹn rí owó tẹ́lẹ̀
1: kò rí bẹ́ẹ̀ mọ́
2: sára ẹ̀gbọ́n nìyẹn.
1: ẹ ṣeun sà ẹ ṣeun àgbà òní tán lórílẹ̀ mo dúpẹ́ gan-an ni o. ẹ ti gbọ́ ẹlòmíì ò fi rẹ̀ máa pin tí ò tó èmi ò nídìí láti kọ́lé jàre máa rárá ilé ni tó sì lè máa rà á tó bá yá. wọ́n ní bísíǹsì gan pàápàá lè wálẹ̀.
0: ọpẹ́.
1: 68931000 09168931000 èèyàn tó sanwó ilé fọ́dún márùn-ún ọdún mẹ́wàá ogún ọdún tí ò sì rí owó ra ilẹ̀ tí ò rówó kọ́ ilé ẹ gbọ́ kí ló lè fà á. ẹ̀yin gbọ́n jù wá lọ ẹ mọ̀ jù wá lọ ẹ̀yin náà pè wọlé tàbí kẹ́ ẹ lo 09334893.
0: gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tán kọ́lé tara tiwọn. ilé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí.
1: mò ń bọ̀ ná ẹ jẹ́ kí n lọ sókè lọ́hùn-ún ká tó gbọ́ fọ́nrán ìkéde yẹn tí n bá padà dé a máa ka àwọn mẹ́sẹ̀jì yẹn àwọn ìpè yín tó bá wọlé náà a máa gbé ẹ kú kalẹ̀ o ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa.
3: 2026 láàmú olóríire tí ó jàbùn lórí ètò pálépálé ní ìkànnì west radio 89.3 FM pálépálé àjọ̀dún ọdún kẹrin lórí afẹ́fẹ́ tuesday July 7, 2026 láàmú olóríire tí ó jàbùn lórí ètò pálépálé ní ìkànnì west radio 89.3 FM aláfẹ́fẹ́ ní olúmọ̀lẹ́ ìbàdàn aago méjì sí mẹ́ta ọ̀sán 2 to 3 PM live pẹ̀lú àwọn ẹ̀bùn rabambẹ̀rabambẹ̀ bíi gáàsì lindas cement paint pressing iron àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìdíje oríire yìí wà fún gbogbo ènìyàn àtẹni tó ní nǹkan kan tàbí omi ṣe lára ilé kíkọ́ àtilẹ̀ rírà àwọn àlejò pàtàkì tí wọ́n bọ̀ ni wọ́n bá wájú kótó ìdíje oríire lọ́jọ́ náà. adékúnlé speak loud bàbá pálẹ̀ kọ́lé ní ọmọ ọ̀gá gbogbo ènìyàn lálejò sáàtì ra tíkẹ́ẹ̀tì ₦1,000 jáfẹ́ bí o jáfara o tó jáfọ́ rẹ̀ rẹ̀ tàbí o sanwó sí sẹ́nẹ̀tà kan nọmba yìí 2463989023 kó o sì fi receipt rẹ̀ sanwó sí whatsapp nọmba yìí 0705733092. ọ̀pọ̀ iléeṣẹ́ ló ti kẹ́pù fún wa táyì náà bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ máa pe adékúnlé speak loud bàbá kọ́lé kọ́lé sórí nọmba yìí 0705733092. hotam life supportive foundation ló pákéjì ẹ̀ kọ́lé kọ́lé ọdún kẹrin yìí èmi ni wọ́n jẹ̀bùn sọ bẹ́ẹ̀.
0: kọ́lé ayọ̀ fún mi o bóyé mi o.
1: àwọn mẹ́sẹ̀jì kan ti ń wọlé ní kọ̀ọ̀kan ìjèèjì.
0: ilé aláyọ̀dán mi wo.
1: ẹni ní àyàmì professional plumber wọn ni pé water treatment àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé plumber ni àwọn táwọn dẹ̀ ń ṣe iṣẹ́ tó jẹ́ ojúlówó káàkiri ẹ ò pé kan pé àwọn ò òkè. ìwọ náà wá ń wọra ẹ níran o ò lè mẹ́sẹ̀jì wọlé o ò sì lè pè wọlé kí ló dé kí ló ṣẹlẹ̀.
0: ìjàmúrata.
1: tẹ́ ẹ bá fẹ́ mẹ́sẹ̀jì 0705733092 ni kẹ́ ẹ fi mẹ́sẹ̀jì.

0: Hello.
1: Láti orí sun bari, ok. Mo ń gbọ́ yín. Kí lẹ pè? Painter. Ṣé ti ilé àbí ti mọ́tò? Ok, painter ilé kíkùn, ọ̀dà, òwúrú, ẹ ṣeun. Ojú òní tí yìí, sir. Thank you, sir.
2: Bílé aláyọ̀dán mi wo. Ọpẹ́ mi àpọ̀jà múrata.
1: Tó bá ń gbọ́ gbégbégbé.
2: Èmi akọ́lé o.
1: Ìwọ náà jẹ́ bá wọn gbé.
2: Lóhùn rà.
1: Àwọn kan bá ń pè wọlé àbí wọ́n mẹ́sẹ̀jì. Ìwọ náà gbìyànjú tiẹ̀.
2: Kọ́lé.
1: Wọlé jẹ́wọ́ níṣẹ́ rẹ̀ ó ju ojú lọ́la náà bá pè ẹ́.
2: Ẹ̀mí lóhùn ralẹ̀ tán kọ́lé tara tiwọn.
1: 09168931000 ni nọmba to le fi pe wole bayi bi to se nlo lowo ti gbogbo ayo si gbo e 09168931000 tabi 09153334893 mo leni kan bere bere o so wi pe ohun rowo odun marun ile san odun mewa to nti wa nbe ti to fi pe ogun odun pe sugbon awon orowo lati rale tabi lati ko ile ipe ki lo le fa tori ko ye awon kan laun loye o lawon ojogbon kankan tin pe wole ti won so eyin na pe wole ke so tin ojuwo le fi wo arabini wa lati moniya won pe wa wole baba wa lati oluyole won pe wa wole atawon mi bebe eyin na pe wole e pe wole ke so ki lo le fa iru e tori ogbon ki se tenikan ba kan na to ba je pe se bayi leyin na nse eja gbo hello ta lo wa loju opo hello Hello, ẹ̀ka san orúkọ yín àti tẹ́tí ń pè wá.
3: Ètò olùyí àgbà ni bá ń sọ̀rọ̀.
1: Kí lẹ rí?
3: Olùṣọ́ àzán ni bá ń sọ̀rọ̀.
1: Olùṣọ́ àzán.
3: Kí ẹ rí ètò yẹn kí ṣe gbogbo ènìyàn lọ́lọ́run fún olórí ọ̀gbẹ́ láti kọ́lé.
1: Ẹ kú òǹdí rédíò, sà. Tàbí kẹ́ yín lẹ̀. Ọ̀rẹ́ sà. Ok. Mo ń gbọ́. Ok, kì í ṣe gbogbo èèyàn ni ó kọ́lé. Kí lẹ rí? Kò fún lórí òfé.
3: Ṣùgbọ́n tí ọlọ́run bá lè sí èèyàn níyè. Wọ́n bá lè rí èèyàn pàdé.
1: Ok.
3: Láti rìnrìn àjò. Ọlọ́run a máa fún èèyàn ló.
1: Oyè mi. Ẹ ṣeun sá.
3: Láti àti ayé bá ti wọ̀nyẹn lára. Bẹ́ẹ̀ sínú ayé. Àti ìrìn yóò di.
1: Thank you, sir.
2: Ó ṣe rí wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ́ ìgbà mélòó nílé fi dúró.
1: Wọ́n tún ní orí ọ̀fẹ́ ní o ẹni tọ́lọ́run bá fún lórí ọ̀fẹ́ ló ń kọ́lé o kìí ṣe gbogbo ènìyàn ni ó kọ́lé. Ẹja tún wèlé wò. Hello.
4: Hello.
1: Ẹ̀lẹ́sà.
4: Hello.
1: Yes, sir. Kí lorúkọ yín, sir?
4: Ọ̀gbẹ́ni Adéolú náà
1: ni. Bàbá ẹ tún wọlé tí ó tún yá mò ń gbọ́.
4: Ó sàrẹ́ pé ẹni yẹn fún ẹ lò mix statement yẹn. Gẹ́gẹ́ ìsọ̀tọ́ ní ẹ̀sìn. Ó dàbí pé òun fún ara ẹ̀ ti wá rira e ti kilo de to wo kole for good 20 years
1: o daru
4: o n tin yi e fi yi e to si yen o ran ko ni ko wa to olorun lo
1: ko lo ba olorun
4: ni ko lo te olorun yes I don't want any more.
1: Okay, okay.
4: So you are going to go to the
1: house.
4: If you can discover yourself, you will be yourself.
1: So
4: that is how I
1: are. Okay. Oti shawari ara ko
4: gbe gbe 3000 naira ko ra ma lo da pa mo
1: die
4: kunini akitiyo ko de ni ni irungba ipe o fe se nkan yen
1: e se sir
4: mo pe pelu na lowo olorun olorun ade gbiyan jo la de
1: amen thank you sir e se o e se sir
2: foundation papo biriki ati cement papo bulok were de were igba melo ni le bin duro
1: baba wa de olukalo kayode won follow wa gidi gan ni won ni ke lo si kan ni abani dore po wa e lo fi comment yin sibe ke pin ke share ke like ke comment
2: ni le bin duro
1: at west radio 893 benike ti lo gboju wo wa at west radio 893 fan page wa niyan eyin na dara po mo te ba ti like e ma gbo wo nkan ta nse lodo wa nbi
2: oluwa emi nko baba tun ko le
1: 09168931000 number yen ni ke pe wole si bayi 09168931000 abi 09153334893 09153334893 keyin na ba wa da si
2: apo jaburata pali alayo fun mi o ni sope
1: hello talo wa nbe e ka san
3: hello
1: e ka san sawo
3: e fa
1: oruko yin ati te tin pe wa
3: o ko ko la ti te waju
1: sa
3: ka lo ko ko la ti te waju
1: lati te si waju
3: baba
1: oye oya mo ngbo yin
3: e ku eto na
1: e ra sa
3: en to sele sele
1: yes
3: ibo kalai afoka sile
1: afokan si leyin tun pe
3: afokan se ka
1: okay
3: o si wa pe adura yo de tin lo
1: ami ami
3: re pe en o le ro re ku won ko le won ra de
1: o
3: ra le e se po e la o re wa lo ra de ba yan
1: o ga
3: e se pe le o ko ta ku to tere
1: bene bene bene
3: mo ka si ra le o ra le ati bi wan dela do te ko bere o wa lo fo ka ri do o na dina o wa ro ku ko na ben do o ra dia
1: okay o da o da e se nsa a do pe sa o e sa
2: baba ton ko le ayo pa won kan le mi ko o e a
1: eni kan re mi o ni iwe e je ngba ipe yi na e je ngba hello hello hello
4: eban
1: e ka o sir
4: sir eleyi kini ka se pe teni eleyi bayi
1: ta lo nsoro sir
4: ogbeni adeolu na ni
1: baba o e seun o ya
4: kini ka ti so ti iru eni ti iru eni
1: ewo ni
4: ogbe family house
1: okay
4: si o so wo ki o de ri de ko ko ri lara kan
1: ko ka lara agba ti nkan kan o le niyan o ti we pe ofe lo n gbele oh baba e se o don ni o jora won die na
2: ko le o gbogbo egbe mi lo ra le kan ko le tara ti won
1: o ga ju olorun simu
2: emi
1: mi o ni iwe kankan mo kan ko le ni se ijoba ko le ba mi fa nkan kan ki ke lo mo adisa egbo biri beyen te ba niwe kankan te le kole e ti lufin ijoba ti ijoba ba gba yin mu ki so fun yin ehn won ni e lo ko we yin wa laarin ojo perete e wa ma wa owo kiri hello ta lo wa nbe
0: hello
1: hello sir
0: am a popular man
1: ki loruko yin sir
0: ami ija ko mi
1: ah popular man o ya popular man ngba na
0: o ti o ti retire lenu se ijoba
1: all right sir
0: mo ti ba olóṣèlú ṣiṣẹ́
1: láwọn
0: ọ̀gá olóṣèlú gan-gan-gan-gan.
1: Ok.
0: Mo rí lédi. Ṣé rí ilé kíkọ́?
1: Yes.
0: Ọwọ́ ọgbọ́n mi ti wà.
1: Ok.
0: ọwọ́ Ọlọ́run.
1: Ló ti ń wá.
0: Ní ti ń wá.
1: Àdúgbò wo lẹ ti ń bá wa sọ̀rọ̀ yìí bàbá?
0: Ìdádámọ́ wà.
1: Ó da ọwọ́ Ọlọ́run ló ti ń wá mú gbọ́.
0: Ọwọ́ Ọlọ́run ló ti ń wá. Iṣẹ́ ìgbà tí mo ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọ̀gá ọ̀gá ọ̀gá gangan.
1: Ok.
0: Síbẹ̀ kò sí àtijọ́. Ṣé ń gbọ́?
1: Mo ń gbọ́ yín sá.
0: Ìgbà tí mo gbéyàwó. Tí mo bímọ.
1: Ok.
0: Ní kúkúrú mo ti ẹni tí mo ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀.
1: Yes.
0: Ṣé ń ṣaláìkú. Tí mo lọ sí yunifásitì kan.
1: Ok.
0: Ní ní Nàìjíríà yìí.
1: Yes.
0: Mo tún lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀.
1: Kí ló wá ṣẹlẹ̀?
0: Mo rán máa ń lè wé mi.
1: Gbogbo
0: àwọn ọmọ mi níwájú Ọlọ́run àti ìlú pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run. Wọ́n ti ń kọ́lé. Wọ́n kọ́lé fún mi.
1: Pé bẹ́ẹ̀ yóò bá ti ẹ̀ kọ́ direct, àwọn ọmọ kọ́ fún yín. Mo ti yọ tí mo fẹ́ yọ. Ẹ ṣeun. Ẹ ṣeun sá.
0: So Ọlọ́run ní kọ́lé fẹ́dà.
1: Bẹ́ẹ̀ni.
0: Kì í ṣe pé ń rálẹ́ o.
1: Ṣùgbọ́n ẹ kọ.
0: Mo ralẹ̀ lẹ́ẹ̀mẹta.
1: Ọ̀gá o.
0: Bí n bá fi rà, nígbà tá a bá rí oṣù mẹ́fà ló tún fi tà.
1: Ó lágbára.
0: N ò fi ṣe ìṣẹ́kújẹ. Ṣùgbọ́n mo lè fi ọmọ mi ṣeré. Mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo wà lábẹ́ òbí ọmọ mi.
1: Ọpẹ́ náà ní dìbàjẹ́ lágbára Ọlọ́run. Ẹ ṣeun sá.
0: Lọ́dà fẹ́yìn náà.
1: Àmì àmì sá àmì ẹ ṣe sá o ẹ sá. Ẹ̀rí nǹkan báyìí.
2: Wẹ́rẹ́ de wẹ́rẹ́ ìgbà mélòó ni lé fi dúró. Bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn.
1: Mo fẹ́ lọ sókè lọ́hùn-ún. Mo fẹ́ lọ sókè lọ́hùn-ún kí n tún lọ gbọ́ fọ́nrán ìkéde yẹn. Ṣẹ́yìn náà ti ra tíkẹ́ẹ̀tì lọ́dọ̀ tí 1,000 naira ni.
2: Tèmi ń kọ́.
1: Tẹ́ ẹ̀ bá ti rà á, ẹja jọ gbọ́ fọ́nrán ìkéde yìí nítorí ti kọ́lékọ́lé ọdún kẹrin yìí. Ó ti ń tán lọ, ọjọ́ ti ń pé bọ̀ on the 7th July 7th òun ni a ṣe. Ẹjẹ́ ń gba ìpè náà, ẹjẹ́ ń gba ìpè náà. Hello.
5: Hello, Ọ̀gbẹ́ni Adé Olúkàwọ̀dé ni ó.
1: Bàbá o.
5: Ẹ wọ́rú bàbá ní ìfì, Ọlọ́run dé gbìyànjú bàbá Aládé. Ọlọ́run rí i pé ó wà náà níyàn bàbá láti rajẹ̀ láti kọ́lé.
1: Gbágbára yàn sí.
5: Ọ̀ tún wò ó pé kọ́ tún máa wọ wọn mọ́ wọn níran. Ẹ̀wọ̀n Bọ́lá ń ṣe sàn.
1: Ọlọ́run ṣeun, Ọlọ́run ṣeun.
5: Yóò ó póríṣiríṣi ọ̀nà tọ́lọ́run fi ń yọ̀ǹda fún ìtàkùn. A ò ní ṣe lásán.
1: Àmì bàbá ṣe ti ra tíkẹ́ẹ̀tì tí yẹn màtí ra tíkẹ́ẹ̀tì yìí.
5: Nípa orí ọ̀.
1: Ó já tintinni. Ẹ jẹ́ ń dókè lọ, ẹ jẹ́ ń dókè lọ. Ẹ wàá máa sọ yòókù.
2: Ní wo máa mi lórí àmì, àmì ni ẹ ṣe. Ilé tí mo bá kọ́ kò ní wo.
6: Kọ́lékọ́lé àjọ̀dún ọdún kẹrin lórí afẹ́fẹ́ Tuesday July 7, 2026 láàmú olórí ilé tí ó jẹ̀bùn lórí ètò kọ́lékọ́lé ní ìkànnì West Radio 89.3 FM aláàfin afẹ́ni Olúyọ̀lé Ìbàdàn aago 2:00 to 3:00 PM 2 to 3 PM láì pẹ̀lú àwọn ẹ̀bùn rabandẹ̀rabandẹ̀ bíi gáàsì Linda Cement Pain Pressing Iron àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìdíje oríire yìí wà fún gbogbo ènìyàn àtẹni tó ní nǹkan kan àbí òmí ṣe lára ilé kíkọ́ àtilẹ̀ rírà. Àwọn àlejò pàtàkì tí wọ́n bọ̀ ni wọ́n bá wájú kótó ìdíje oríire lọ́jọ́ náà. Adékunlé Speak Loud Bàbá kọ́lékọ́lé ni ó máa gba gbogbo ènìyàn lálejò. Sáàtì ra tíkẹ́ẹ̀tì 1,000 naira. Jáfẹ́ bí o jáfara o tún jáfọ́ rẹ̀ rẹ̀ tàbí o ṣọwọ́ sí sẹ́nẹ́tà kan nọmba yìí 2463989023. Kó o sì fi rìsíìtì rẹ ṣọwọ́ sí WhatsApp nọmba yìí 0705733-0952. Ọ̀pọ̀ iléeṣẹ́ ló ti ń dẹ́bù fún wa táyì náà bá fẹ́ ṣe bẹ́ẹ̀. Ẹ máa pe Adékunlé Speak Loud Bàbá kọ́lékọ́lé sórí nọmba yìí 0705733-0952. Kọ́lékọ́lé ọdún kẹrin yìí èmi ni wọ́n jẹ̀bùn sọ bẹ́ẹ̀.
1: Mo ń gbọ́ yín báyìí. Hello sir. Hello.
7: Hello ma.
1: Hello ma, ó yá. Kí ló orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá?
7: Ẹni tó ni nọ́mbà yẹn mo fẹ́ bá sọ̀rọ̀.
1: Àwọn náà làwà lórí afẹ́fẹ́. Ẹ ṣeun, àdúrà wa ó gbà. Ẹ ṣe o.
2: Ọpẹ́ mi àpọ̀jù àmúrata, èmi àkọlé, èmi àkọlé o.
1: Hello, ẹ káàsán o.
8: Hello.
1: Ẹ rà sá o.
8: Ọ̀gbẹ́ni Adé Olúkàwọ̀dé ni o.
1: Bàbá ṣeun sá.
8: Owó tọ́lẹ̀ fún yẹn ni.
1: Okay sá.
8: Now, concerning the ticket.
1: Okay sá.
8: Torí mi ń lé ọ̀pẹ́, bọ́ ṣe àṣẹ mọ̀, mo sọ fún pé ìríran mi.
1: Okay.
8: So, mo fẹ́ mi ò wá mọ́ mi fẹ́ ṣe. fella.
1: Okay.
8: I mean, my name is.
1: Oh, da. Ma pe yin leyin eto se gbo ma pe yin tori ti mi ni ke ma ju odo yin ba nbo ma pe yin e ma wori e seun sir.
8: All
1: right, sir. Thank you, sir.
2: Lọku where dey where igba mi lu ni le bi duro where dey where igba
1: Abayomi Kazim Abcas Musole kan ni ACS party ni awon Dayo Otufale Aluminium Works won ni onise ti ta won Segun David won ni Terrazzo ati Ties onise ta won nse Alaba Modu won ni Tylers ni awon o Kupola Idris won ni CCTV camera ati solar pelu fence wire ni se ta won yan la yu 3-bedroom, 2-flat, 1 up to lean-to level at Odon Village, Lafta Olodo, only 8 million naira, ni asking price, say. Want to swap way, egbe lewe in lakan, lo wa. Bully Aminu, Agbolade, electrician, only lati mali fala fia. Busi event planner, ibadon, ni amon wa, guwa ye, te bafe shi, amonon so beo. Ade dayo so dik, aluminium expert. Ati fabricator won lo ni se awon engineer Agbenga Afolabi won ni wiring o ni se tawon nse
2: mi wo ope mi apoja
1: 3-bedroom, 2-flat completed at Apete keyan kan ko sinu e ni asking price here won ni 20 million naira pe o wa negotiable bakan na 3-bedroom flat at Aba Olose won ni 5.5 million naira ni won fe ta
2: Mami lori, ami, ami ni eshe. Ile ti mo ba ko, ko ni wo mami lori, ami, ami ni eshe.
1: 3-bedroom foundation we have a plot of land at Olugbun Eru Ekerin Village. One asking price is 7.5 million naira. Ise weather ni ise temi o, Mr. Julius Akande lati Kẹ̀yìn si. Supplier of granite and sand lemi nse titi lope bi won se so niyan bakan na 3 plot of land won ni o wa fun tita ni iwaju crane ta ba wonu de ni agbongbon village asking price say 3 million naira per plot ni won fe ta o bakan na eleyi so pe mo mo nipa ise POP Akilapa Adeleke won ni lati apete
2: baba to nkole ayo fa won kan temi nko o eya oluwa temi nko kole ayo fun mi o
1: 3-bedroom duplex and big church with 2-bedroom BQ at Akala Express nilu Ibadan won ni asking price here 70 million naira ni opo jo we lo
2: fun mi o Boye mi o ni sope.
1: Office complex kan won lo wa fun church, school, offices, hospital, hotel, awon to le lo ni restaurant, eatery, abi factory ati be lo. Won ni o wa ni Alexander nilu Ibadan ni ona Abakwanu. Elo ni won pe 70 million naira o ni asking price e. A plot of land at Ekerin Village won ni asking price ile na 5.5 million naira Mr. Ojubanire from Male Falafia won ni engineer ni ise ti ta won
2: ori ami ami ni ese ta be worale ka se session ati wadi ka se document bi survey building plan abi si ofo at agreement
1: eni to so pe ohun kike lo ma disale kan ton lawon ni iwe pa won kan kole ni mo nso mo ni elufin ijoba ni oti ijoba ba de ejo lamba o tori won ni ke wa iwe yin jade e si ma na owo ti o ye ki e tun na
2: document
1: iyen ti di ogbon odun ni omugo emi fun yin beyin to ye ke ti fi bi eja kan kin kan so pe to ti ye ke fi bi 20,000 se ngba na kan wa so fun yin pe 200,000 ni nisin tabi 500,000 ki le se o si di dandan ke provide abi sa ni ni pe won wo ile yin
2: nko o eya
1: gbogbo gba ta ba tin rale tabi rale eja gba receipt ka gba iwe ka se survey ka se building plan gbogbo nkan yi lo se pataki bo ba need si of o eja gba ibi ti le yin ba force nko on to ba ti je mo iwe ni be eje ki a ba won gba ni o
2: in so pe bile alayodan mi wo
1: Sola Tomi wa from Odo Ona won ni Odo Ona kekere won ni mo mo nipa supply of granite and sand akose mose ni mi to ba je ti ise aluminium works Bolaji Olubunmi lati Oluyole school ni emi nfi ile se o Mrs. Ojuola pe Kemi Adekunle lati Apete won ni sola ni awanta
9: ati won emi akole emi akole o gbogbo egbe mi lo nra
1: o gbe yin te ba wa da si eto yin le ni e ma dupe lowo yin lopolopo
9: bo ba ko koni wo mo mi
1: lati moniya e seun o
9: ami ni e se
1: lati oluyo le nbi e se
9: ile ti mo ba ko koni wo mo mi lori
1: ni lati tesiwaju adupe lowo ti yin na
9: Tabe worale ka se se
1: bi ba ko lori eto yi wan digbo le ma gbo latenu baba wa amna chizu eh igbo kwenu iyan le ma gbo o ti ye yin
9: ati cement ka to bulloku were de were igba melo ni le tin duro
1: kin to ma lo je ran yin le ti ticket yen e gbianju ke ra 1000 naira ni eni ti o ba nbo e wa si west radio 89.3 fm loluyole ni badan ke wa ra ticket yin o 1000 naira ni bakan na ti e ba ni ori ofe ati wa ele sanwo si account number is zenith account number 2463 98 90 23 adekunle kilo ni o gbe jade yen zenith account number yen e wa mu receipt e wa fi sowo si whatsapp number yi 070 5733 0952 Honorable Ibi Toye Tora Gas ni da fun wa e se awon to ra ticket Adepeju Idris Honorable awon Honorable IJK AKA Genius e se o
9: Amurata emi ako
1: ile se mi a ki ile se Apple Security ori aje building materials dealer e se wa laji Olanrewaju Kazim e seun pupo ile ise God's Grace Aluminium adupe lowo yin alu yin logo enu e ma wo wa ran o e ma fi wa sile bakan na ni ile ise Home Links Global Reality Company Limited Kiki Concept gbogbo yin laki NIOB e se o Rutar Resources ni Ring Road ni Ibadan e se The Young Eru Olorun ni agbe ni eyin na adupe pupo pupo Oludia Water Excellent Standard Blocks ni eleyele baba wa ni maalu Alaji Raji e seun o to fi mo rewa Unique Properties eyin na seun lopo lopo e se gidi gan ni mama wa Reverend Monda Taya Biodun akorin awoko Jesu akorin emi ni ati Mrs. Mojisola Famuide mi ni wa gbogbo yin ti o e ku aduro ti wa o an reti yin lojo na gbogbo yin ti e fe ra ticket mu ti so number mi le pe o eni ibere eni message te fe fi ranse Adekunle kilo loruko temi speak louder la pe ja oruko baba kole kole baba gbele kale e ma pe number yi 070 5733 0952 070 5733 0952 ipade wa bi adubi ni ile ta ba ko koni wo mo wa lori engineer mi Henry Samadelere e ma binu e seun oni gan mona mo ki gbogbo eyin oga ni kon ni yi ise yin koni dibaje o ile ise wa koni juna a jo se ni yo dun gbogbo o kan si eyin na e so be ile te ba ko koni wo mo yin lori o dabo
9: emi akole o gbogbo egbe mi lo rale tan kole sara ti won
6: pale pale ajodun odun kare lori afefe Tuesday July 7 2026 la mo lori de ti o jabun lori eto pale pale ni kan ni West Radio 89.3 FM alafia fe ni oluyale ibadan ago meji si 1000 2 to 3 pm live pelu awon ebora bandera bande biga cylinder cement pen pressing iron ati be be lo idije orire yi wa fun gbogbo eniyan ateni to ni nkan kan abi omi se lara ile kiku ati le rira awon alejo pataki ti won bo ni won ba wa yi koto idije orire lojo na Adekunle speak da baba pale pale ni o ma gba gbogbo eniyan lalejo sati ra ticket 1000 naira jafa bi o jabara o to jafa re re tabi o sowo si senator kan number yi 2463989023 ko si fi receipt re sowo si whatsapp number yi 070 5733 0952 o pa ile sa lo ti tap fun wa tai na ba fe se be e ma pe Adekunle speak louder baba pale pale sori number yi 070 5733 0952 Hotam Life Supportive Foundation lo package Kale kole odun kare yi emi ni won jabun so be
10: Not just another radio station. Wells Radio, 89.3 FM. Broadcasting from Ibadan, Oyo State, brings you wholesome programs for you and your family.

0: ẹ ṣe mọ̀ pé after ta ro pe bi o te ti ma gbera tere tele after o te ti gbera na san na bi ka bi bi inter trade ni African countries se kini se opportunity gan ti wa fun Nigeria ba se pe ko si gan ta te produce gan ta fe export pupo but sha na opportunity kan ta ti maximize three for every problem o ma create o ma create opportunity o ma create challenges so opportunity wa fun wa ta dey maximize by abi be en ko to gbowo kan to se pe opportunity de o bi a market ko le sare o le jo yo nipa wahala to nse le ni agbaye by
1: o kuku wa iru Nigeria nsi bi ba se to bi to awon eyan si de gari wo Nigeria wa e
0: bato
1: awon eyan si ko pa nipa wo Nigeria wa àwọn èèyàn ń kó mango wọ Nàìjíríà wa láti ọdọ African countries àwa náà ọláwọn kankan tá à ń kó lọ irú oṣù wa ń bì kan jọwọ tí wọn ń sọrọ Nàìjíríà sí Tanzania tí tí nkankan bá ń lọ Tanzania láti Nàìjíríà èyí tó pọ jù ní ẹ ọjà oko ló pọ jù àtàwọn kankan ló pọ jù ní ẹ cargo flight ti won lo ma se ero ki si nbe cargo portion won ni o ma n kuju iru awon oja kankan do after nkan ti o se ti igbera ni cost of logistics within Africa o si high cost of logistics ni awon nkan yen ni ti awon olori wa baba wa wo ok mo fe gbe oja mi lati bi lo si Syria loan èlé ni ma san owó ọjà yẹn ni èmi lérò pé ó ṣì ń sílò wa dáhùn kí ó kò sí nǹkan ta lè gbé lọ cost yẹn ni ta bá lè rí bí cost of logistics wa ọ̀hún lórí wa bá lè bá wa wò ó wọ́n bá lè subsidize ẹ̀ in whatever ways or through whatever means wọ́n fi lè subsidize ẹ̀ I think they will start trading within us because trading within Africa is still the poorest among all the continents. Our trading is still the poorest and the lowest. Ah, Balawa Shedada. Actually, their competition is not a big deal. If I mean, no, we can meet you at 2,000. Torí akọ a kìí fẹ́ tà fúnra wa. Ẹ̀kẹta náà tún ni pé bí àǹkan ta tún nígbà mí ò kí ń yọ wá lójú gbogbo wa láfíríkà nǹkan ta ní ò kí ń yọ wá lójú ó tẹ́ wa lọ́rùn nǹkan tó ẹ̀ka rà ń Ghana ká lọ rà ń lé òyìnbó because colonization yẹn sì wà lára wa. I believe sápé mọ ìlú òyìnbó mo ti gbókè mi wá. Mr. Gushola ló ń lọ láti Ẹ̀mbàdàn ìlú òyìnbó lèmi ti gbé tèmi wá kì í ṣe ó gba àwọn yẹn náà mo feel pé ó ṣì ń disturb ọrọ̀ ajé wa láfíríkà so àwọn nǹkan tèmi rò nìyẹn but irú kíní tó ń ṣẹlẹ̀ yìí sì ó láwọn nǹkan kan tí ò ní lè wá láti òní òkèrè tó jẹ́ a máa láti wá láàrin ara wa ni. A máa láti wá láàrin ara wa ni. Nǹkan bí ráìsì nígbà míì
0: ilé ogun wa àwọn ń kó wá ẹ má lọ bẹ yẹn ẹ má kẹ fúba o.
1: Ni kí Nàìjíríà wá wo pé ìlú wo ló wà láfíríkà tó jẹ èsì tí ọ̀dẹ̀ gbé ráìsì wọlé mọ́ tá lè gbé ráìsì lọ. Tá a bá ní tanra wa sà àwọn ìlú kan wà tó jẹ́ ń yíwa ká Nàìjíríà àwa là ń fún ọlá àgbàdo wa náà ń rà o sóyà wa náà ń rà o ẹ má jà tanra wa o. Àwọn ìlú kẹ́kẹ́ ìgbèdè nínú ìgbè mi èmi ní kí ní ọgbà àwọn yẹn àgbàdo wa. Wọ́n even to make it worse our farmers even prefer to sell to some of them than to sell locally because some are get better return on their investment from those countries. So mo believe pé kí gbogbo wa bẹ̀rẹ̀ sí wò pé ìlú wo ni ó níbi nǹkan ta ní kíjọba wa dẹ̀ ràn wá lọ́wọ́ kí pọ́lísì wa wà favorable.

0: We are an quarter of a share with some countries now shutting their airspace. We pay everybody a lot of water, long to get to me for me. Tamule, boy, you are Tabani Tala, all the tag by the fish. I'm not going to have to see
1: ati agbado alewa asinko wole ni
0: asinko so ko ti to wa je se la ma la fe gbe lo feyan kan so ara nkan ta ti gbudo se lasiko ni pe ka won joba wa kan ba fo to di esoro age kan wo pe okay we see ara nkan ka wa kan pe ni mo ngba ti Ukraine ati Russia ni pe a le ma jo pe gbo nkan ta n lo ori me de kan lati fe lo ma ko wa a le ma se be iru si me ka wa wo pe te se mo ko gbo odun to koja ti price on je lo le je lawon Nigeria kan it was basically because of importation
1: ben,
0: now
1: global growth
0: we can't import some of those things ki lo ma se le price won be skyrocket pada. So as he could let a bar, I was so on it on my yammy bar one day. And I balance all, Mr. Gujola. On it on bar, we got the boy on bar, I was so tall. Of course, can you put it on my yamaja non so, or will not fit back? But I mean, tell that bar, I so tall, and the late junior, go a bar, I so tall. Oh, tall, tell Cabara, I was on Nigeria last year to any pay. And the capitalized production.
1: Nisin ki to ni ke ma lo mo se ni bere meji kan
0: okay
1: ki to yo ndai awon household nisin se mo pe to ba soro agbe value chain o kare ile o kare o lati asoro ki de bodija de la late de ketu ko si biti oro nje o si kini ki awon household Bound now, I want to such a fair mitigate or prevent the possible inflation to she ko shele. We go rise time kowole Asia corridor no long baba. Asia corridor ike de rainy sin yin won ti fok mi si. Kosi vessel to fe gba Gulf corridor e koja o le koja. Kosi to fe teri si no mo. Omo gba ti miza to ma koja so nisi kini ki our household owners se ki won lo prepare ni okay ka ni pe won wa extend for 2 months 3 months ki lo le sele kini se 70,000 yi na se ma kini o ona won ni our household owners no se le plan ahead preventively or any measures to pe kon ni wa to expose pe pe kon wa ko wa ni di ariwo ko ni di fa ka ja ko ni di pe ba le fowo nje sile rice 200 naira rira ni 400 naira mo ki lo le fa ki no le se
0: ara nko ti awon household lo se lasiko yi open lara nkan ti a ti so lati bi odun kan bi meji na iyawo president wa gan na ti e so nigba kan lodun to koja especially awon to ba lanfani to je ni ile won ekule won si free iwa de le si free ton ti fi gbo nkan yara ka won gbe si se garden kekeke fun to ba si laye ni ile Moje issue on two by 20 abi 30 le won le be se nku le le
1: issue ke issue di osu mejo osu ari la ve se kia kia ba ta de teri si wa
0: na mi o le tu a be lati bi issue a be lati bi o to ba le gbe efo so ye ni iyen na de mo ko mu lati bi kan lo bi kan ni o en to ba le gbe ata Wagi, Frankulele, so that he has reduced the Mamala Doja. The other thing that is also very important, we say, as you know, at the man saw, and we know a lot of you, and the concussion test board, you know.
1: Each stakeholders kini won le se ni asiko ta wa yi
0: ti ijoba ni ti emi ti ko kan ijoba wa ni Nigeria ni pe won se ma ba wa stabilize economy wa lasiko yi ti inflation fi go wa ni dide soke ju
1: du tu ni so o ma dide soke
0: because they will earn more. For example, the job project pay our matter barrel of oil in 2026 means 64 naira 50 kobo. We see what it was 78, what it was 82. So ijoba ma pa owo si foreign reserve wa ma ga soke si o ye ko ba reduce pressure on our foreign on our exchange rates ton ba ba wa se yen ko wa wo bon se ma make sure pe awon to n ta epo ba se so ni bere oro wa losun eh on fi wa le si won lowo ko ma kon so pe en ko to ba won awon ile pe ni counter nkan to ba se kini kan ka yan o pe eh owo wa lewo e daran
1: se fe ko ti gbe subsidy wa ni
0: ni no subsidy ni koko mo mo koko ni subsidy for example mi ti mo so only command pe ten npc ma kan ta gbogbo epo to ni ko me so pa won local refineries kan le po ta local refineries ba le po plus iru Dangote ti to ma ra bi 10 million liters lo shoshu to fi ma impact o ye to ma ni kan te epo ti nkan to ba ra o ba po ko ni le fowo ku owo epo yen pupo because ko ni pa ohun na lara ju ene ti mo pe ijoba ma n sa epo fun Dangote atawon eyan ni naira so ko ni so pe dollar ni ohun fi ra to ohun na lo se ta loye bayi to ba ta fun won naira I have to stabilize around one continue to be then consider my shares or rag better and it's all subsidy. gbogbo impute ti àwọn àgbẹ̀ wa àti bọ́sù àsìkò ìjọláwà ń bì ń sì ní south west àti gbogbo ibi nàìjíríà àsìkò táwọn àgbẹ̀ ń kọkọ rẹ̀ àti ń ra nǹkan tá a fẹ́ lò díẹ̀díẹ̀ àti ń rà á lẹ̀ pé a kàn ń dúró ọ̀pọ̀lọpọ̀ wa ń dúró pé kójò méjì mẹ́ta mẹ́rin márùn-ún tó ṣe tó bẹ́lẹ̀ ka tó bẹ̀rẹ̀ sí ti gbàdọ̀ ti gàrí bọlẹ̀ ni. So impute wa kí ìjọba bá wo bó ṣe lè subsidize ẹ̀ àti ṣe rí ìlú yìí wọ́n sì ṣe lọ́dún tó kọjá náà ìjọba pín fertilizer ìjọba ń pín kíní ó lè má kárí ó lè lálẹ́ lè má láìkí bọ́n ṣe ṣe bọ̀kan bá fi transparency ṣe kó kárí dáadáa ìsọ́tì rẹ̀ tó jẹ́ gbogbo àwọn àgbáre nǹkan èlò wọ́n fẹ́ lò lóko tí ṣọ́ọ̀kì yẹn ò bá pọ̀ jù lára àwa àgbẹ̀ a lè ṣe nǹkan tó yẹ ká ṣe a lè produce táwa náà ta bá produce tí owó wa ò pọ̀ jù ìgbà yẹn ni a lè ta fáwọn alábàárà oníbàárà wa kan rà á kan dẹ̀ lè lọ tà lọ́jà. So èmi sì pé bí ó ṣe kàn jọba ó kàn wá nìyẹn àwọn ta bá rọra tẹ̀lé bẹ́ẹ̀ yẹn àwọn àgbẹ̀ nàìjíríà tí mi mọ̀ hàn kì í ṣọ̀kan jú wà wọ́n fẹ́ pa ₦100 lórí ₦50 tó ń bá ti rérè wọn díẹ̀ àgbẹ̀ nàìjíríà kì í ṣọ̀kan jú wà wọ́n á ta oúnjẹ àgbẹ̀ wà nílùú. So mo bìlì pé ta bá fẹ́lẹ́ dá ráùtù bẹ̀mírú èta tí ń parí tíjọba promise wa last year January àwọn máa rí capitalize bank of agriculture with ₦1.5 trillion ló tí àgbẹ̀ lè máa lówó gbà tí ó gara tó bá lè bá wa ṣe yẹn náà lásìkò yìí pẹ̀lú kán bá tiẹ̀ ní láti fi bẹ̀rẹ̀ àwọn àgbáríbì kan ṣáṣí tágbẹ̀ ò bá lọ máa gbowó tó gara jù iṣẹ́ àṣeéṣe àbẹ̀ ìyá ẹni obìnrin pé ta bá ṣe bẹ́ẹ̀ yẹn díẹ̀díẹ̀ tó ní kàkó play part ẹ̀ everybody will be fine at the end of the day.
1: Ẹ ṣe tí a pè yín tí ẹ jẹ́ tó dé with your tight schedule pé bí chairman Lagos Chamber of Commerce and Industry Agric Sector káàkiri náà ni lọ́tún ló sì báyìí a dẹ̀ pè yín ẹ jẹ́ sórí ètò ọ̀rọ̀ àgbẹ̀ every action matters ẹ sì jẹwa. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ohun tó ti ń gbọ́ látàárọ̀ Mr. Tunde Banjuko ni àgbẹ̀ ni wọ́n ọmọ̀wé ni wọ́n olùkọ̀wé ni wọ́n òyìnbó tún pè ní ọ̀tọ̀ gbogbo pátá ni wọ́n èké tẹ́ bá fẹ́ ní tẹ́ bá wò sọ́tọ̀ wọ́n sọ sí tẹ́ bá pè wọ́n ibẹ̀ náà lọ wà. Ẹ ṣeun tí ẹ pè wá tá a pè yín tẹ́ jẹ́sà a ó sì máa rí yín bá lágbára náà. Òhun ti gbọ́ bẹ́ẹ̀ ẹ̀yà ara lé ó wá kù wá báyọ̀ ẹ lè pè sórí sórí sínú kùlù yìí 0916893 1000 0915 333 8933 1000 àti 0915 333 8933 tọ́ ó ní ó ń jà ní ilé kejì kọ̀ọ̀kan yìí bí ti eléyìí kọ́ ó ti kàn wá báyọ̀ ẹni tó bá sọ̀kùsọ́jà ni tó bá rò pé kò ní kan ara ilé ó ti kan ara oko ó ti kan ara ilé a lè rò pé fà á kájà tó ń ṣẹlẹ̀ orílẹ̀ méjèèjì kò kàn wá nípa ti ọrọ̀ ajé àti ọrọ̀ jíjẹ mímu ó ti kàn wá gbogbo ọ̀nà pátápátá ló fi kàn wá torí before now orílẹ̀-èdè yìí a máa kò kàn wọlé ni food security wa is being impacted because of importation kì í plan fún ọjọ́ ọ̀la a ti mọ̀ pé bí ukraine ò bá ṣàgbàdo kó ṣe sóyà brazil a ṣe argentina a ṣe táwọn yẹn bá ti ṣe àbùbù tẹni tọlọ́kun àkàwọn adébẹ̀ àmọ́ import wọlé láti lè stabilize economy wa nísìnyí àwọn wọ̀nyí nísìnyí oníkàkọ́ a máa ṣọ́gbà ẹni báyìí oníkàkọ́ a máa ṣọ́ orí ẹni báyìí torí pé wọn ò ní fẹ́ kí wọ́n lọ tààtọ́ kó má sí nǹkan táwọn aráalé àwọn aráàlú wọn tó máa jẹ torí kò sẹ́ni tó mọ̀ láwà àmọye ọjọ́ àmọye oṣù àmọye wákàtí ìgbà tí gbogbo fàákàjọ aláàrin orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta yìí tó máa wá sí òpin tó bá jẹ bẹ́ẹ̀ kí ni ìpinnu kí ni ìlànà tẹ́yìn náà fẹ́ gbà ọ̀nà wo lẹ fẹ́ gbà báwo lẹ ṣe fẹ́ rìn ètò wo lẹ fẹ́ gbà ẹ jẹ́ kábẹ̀ sí ní ìwòsọ́tún kábẹ̀ sí ní ìwòsọ́ sí báyọ̀ báwo la ṣe fẹ́ ṣe báwo la ṣe fẹ́ ṣe ọ̀nà rẹ̀ fẹ́ gbà ẹ pè wọlé kájọ a ti gbọ́ ohun tí àjùnìwá bá wa sọ ó kàn mí nísìnyí àsìkò ti tó fẹ̀mí àtẹ̀yìn kábẹ̀ sí ní máa pinnu láti máa we need to start planning how to mitigate how to work around it inflation o ma wa a le ko sile o ma wa dandan niye ohun to wa nle yi o ma mu inflation wa ori pe ti gara die nisin oni moto ma pa pe mo ti ro pe 930 everybody have to start thinking people start looking at okay how can I really reduce cost maximize profits how can I optimize my process every that come out we're not supposed to be kini kem no se kini kini to no se bo se ma le je ki anfani wa sodo won ni oga ko ma se so e je ki
2: hello
1: and do ti won lo oruko ti a le tin pe o
2: okiye oya
1: kara sa
2: baba wa
1: Okay, Mama. I'm going to
2: say. I'm going to say, I'm going to say, I'm going to say, I'm going to say, I'm going to say, I'm going to say, I'm going to say, I'm going to say, I'm going to say, I'm going to say, I'm going to say, I'm going to say, I'm going to say, I'm going to say, I'm going to say, I'm going to say, I'm going to say,
1: ìjọba àpapọ̀ náà wọ́n ti gbọ́ ohun tẹ́ ẹ̀ sọ wọ́n ti ọ̀rọ̀ tó ga ni ó tọ́ lọ sọ ká ní irú $20 billion tó wọ́n fi ṣe tọ́nà ara maintenance refinery orí àti port harcourt àti kaduna kálọ̀rọ̀ lọ dà sí orí agric oníbití ìbàdé nísìnyí ìgbà tó ṣe harcourt borrowers náà tó ná billions of dollars síbẹ̀ náà àwọn tó ń ṣàgbẹ̀ náà lọ bọ́ síbẹ̀ tó ń gbẹnu sí so ọ̀rọ̀ ìyà tí ìjọba kọ sí ọ̀rọ̀ àgbẹ̀ tọ̀ nǹkan tí tó pé ó nídìí àpérò kí gbogbo wa jókòó kájọ òru ni pé ṣé lóòótọ́ lòdòdó la fẹ́ ìlọsíwájú òwò àgbẹ̀ àti iṣẹ́ àgbẹ̀ lórílẹ̀‐èdè torí tí ààbà ti dìde ká ṣe tán láti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ á kọ̀ máa sọ́nà ni torí nísìnyí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọba ìpínlẹ̀ wa nísìnyí àwọn gómìnà wa nísìnyí ibi airport lọ nǹkan kiri náà kàn yí airport wọn ṣe road èwo ni wọn la gbọ́ pé ó dìdí ìnáwó sọ pé lóòótọ́ o ní ìpínlẹ̀ tèmi o mo fẹ́ rí wípé oúnjẹ máa pọ̀ ó máa pọ̀ jabrata tó máa attract àwọn processors tó máa wá tíṣẹ́ máa wà tó ń jẹ́ máa wà ṣọ́rọ̀ bẹ́ẹ̀ wọn ò ronú bẹ́ẹ̀ ṣùgbọ́n fọ́n license pé kàn máa ṣọ̀rọ̀ ná èwo ló ṣọ̀rọ̀ ná pé lóòótọ́ o máa mẹ́ṣọ̀ pé wọ́n ń produce màá wá ṣe industrial estate tí wọ́n ti máa process ẹ̀ tí màá lè máa export gbogbo wọn ronú bẹ́yẹn kan ti kọ́ airport kan ti ṣe road kan kan fi $10 billion, $50 billion ṣe road nǹkan tó jọ wọ́n lógún nìyẹn nísìnyí ó ti wá délẹ̀ nísìnyí ó ti kárọ oko ó ti kárọ alẹ́ ó ti kan gbogbo wa ọ̀tọ̀ làwọn tó ń jà ọ̀tọ̀ lẹ́ni tó ń pariwo nísìnyí àwọn tó rí ń fọwọ́ pọ̀ tí wọ́n ṣe pé torí pé àní ìlànà àní ìletò àní ètò tàbí ń ṣe nǹkan ni ṣọ́ra kí ariwo tí wọ́n ń pa ní ìran kó máa fọ́ wa lórí nàìjíríà tó ọlọ́run á bá wa ṣe o ọlọ́run á bá wa tó ọlọ́run á sì ràn wá lọ́wọ́ gidigidi ká lè ṣe èyí tó tọ́ àti èyí tó yẹ. A ṣe fẹ́ gba ìpè yẹn kan àbí méjì sí ká tó mọ̀ lórí ètò yìí 0915833 4893 àti 0911333 893 nígbà tí àwọn Áfíríkà kọ̀ tá àbára wa ṣe tani ya America afi Europe kan fe ma ba se o ti wa dele bayi nisin Europe at America nisin ko se sa lo Africa to ka ba wa se ka ba ma ko ja wo ka do ma ta ja fun wa o ti kan wa bayi o e je ka iya ba se loni oro to yuda to ba dola ta ba en to ba gbin koko loni ko le ka koko lojo o ma to bi osu odun melo kan ko to be si ni ka eyi ke ti a ba ngbin loni e je ka ranti ola o e je ka ranti ola so da pe loti to lododo la fe yi lo si waju ise agbe owo agbe lori le de yi a je pe emi ati yin ani se to po lati se e ani ri ju bayi lo lori eto oro agbe on the World's Radio 89.3 FM, your preferred awesome radio. Tito Jome Jote me ati yinta tu ma pade lori eto yi oru kote mini Daniel Ogunsola Dekindan lori afefe ufe ke mo pe gbogbo igbese ta gbe patapata lo se koko. Every action we take at every time is important. So eje ka mo iru igbese ti a fe gbe, je ka mo ri ilanu ti a fe to, je ka mo ri ise ta ma se tori oni ko tori ola na ni to o de le bayi o eyan ara ile to je pe fore le gbi e lo ma gbi a ja ta le gbi se kun le yin e lo gbi tori ebi o ki nwonu ki nkan mi wo o ita se to nbo ta to ma pade e ma ye kuro nbe o West Radio 89.3 FM ni.
3: The program you just listened to is a repeat broadcast. Thank you for listening. God bless you.
4: Not just another radio station. Wells Radio 89.3 FM. Broadcasting from Ibadan, or your state, brings you wholesome programs for you and your family.
5: FM, your preferred wholesome radio.
6: The hits just keep on. We got your music, your request.
7: Number one in all-time favorites.
5: 89.3 FM, your preferred wholesome radio.
8: Eje kata jitus ewa feta titu ise olohun aditu awon kan karidu lafuna lo la costa o se nro lajo makosa bari owe aye ole kan.

0: Cabo Verde, àwọn kan kọ Cape Verde, ewo gangan lorúkọ orílẹ̀-èdè yìí. I go tell you say the two na in dey correct, but my enter market, may we come back, we go talk about the goalkeeping progress of the goalkeeper for Cape Verde, the why the name dey different, and other stories on top the matter, and then we go open the phone lines for our prediction and registration on top that level. Now, still Sports Assembly on top Wales Radio 89.3 FM, may na no change the dial, we go dey right back.
1: FM, your preferred wholesome radio.
2: Gbogbo ẹ̀yin ọmọlẹ́ẹ̀dẹ̀ Nàìjíríà, ẹ tẹ́tíkẹ́ gbọ́ mi dáadáa o. Lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí, ogunlọ́gbọ̀ àwọn ọmọlẹ́ẹ̀dẹ̀ Nàìjíríà ni wọ́n ti rówó pa wọlé lọ́nà ìrọ̀rùn lọ́sọ̀ọ̀sẹ̀ nípa lílo ojú òpó mobile app kan ṣoṣo. App náà la ń pè ní Bill Station. Àti pé lónìí, a ń ṣe àfihàn gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ṣe lè darapọ̀ mọ́ ogunlọ́gbọ̀ àwọn èèyàn láti mọ fi app yìí pa owó wọlé.
3: Ọdún 2026 mọ̀ tún ti ń lọ. Kí ló wá dé tó jẹ́ pé sálárì nìkan náà là á jókòó ti sálárì ká tó lára dátà àtúnṣanwó ná owó mọ́tò owó oúnjẹ sálárì ti tán àfi bí afẹ́fẹ́ ní fò lọ. Jẹ́ ìwà nígbà nǹkan míì sọ̀rọ̀ ayé mi báyìí. Mo gbọ́dọ̀ wọ́nà tí owó mọ̀ gbà wọlé yàtọ̀ sí sálárì tí ń wọlé lẹ́ẹ̀kan lóṣù yìí.
4: Túnwúndé, ó kí ìṣòro rẹ ti di pẹ̀tẹ́lẹ̀, ìwọ kò dáwọ́nlóòdù Bill Station.
3: Bill Station, èwo ni tún jẹ́ báhùn?
2: Bill Station lójú òpó kan tá a fi ìlànà ọlọgbọ́n gbé kalẹ̀ láti ṣe àmójútó gbogbo ìdúnadúrà owó rẹ̀, eléyìí tí ó ràn lọ́wọ́ láti mọ rí owó pa wọlé, láti fowó pamọ́, àti láti ṣe àmójútó gbogbo ìdúnadúrà rẹ lójú òpó kan ṣoṣo. Ṣùgbọ́n wá tẹ́tí níbẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ mi dáadáa o. Pẹ̀lú ìlànà sọ fún mi kí n sọ fún ẹ ti Bill Station, eléyìí tí a mọ̀ sí referral program, ìwọ náà lè mọ rí owó tó tó ₦5,000 ₦5,000 pẹ̀lú èèyàn mẹ́wàá tó o bá sọ fún ní kété tí wọ́n bá ti forúkọ sílẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìdúnadúrà.
3: Ẹni sùúrù o, ₦5,000 ₦5,000 tán yányán látàrí pé mo sọ fún yàn èèyàn mẹ́wàá, ẹ ṣàlàyé kíní kó yé mi o.
4: Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí, kò sì sí òdiwọ̀n fún iye tó lè máa gbà wọlé. Bó o bá ti sọ fún èèyàn 20, ó máa gba ₦10,000 ₦10,000. Tó o bá tún wá sọ fún èèyàn 100, ó tún fi ₦1,50,000 ṣe ìfàjẹ ₦50,000. Ọgọ́rọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń lò ó, tí wọ́n sì ń rí ọ̀pọ̀lọpọ̀ owó pa wọlé lóṣooṣù.
2: Ṣùgbọ́n sá o, Bill Station kìí ṣe fún pípa owó wọlé nìkan. O lè ràn yín lọ́wọ́ láti fi owó pamọ́ nílànà ayébáyé tá a ti mọ̀ ní àjọ tàbí ẹ̀sùsù tàbí owó alájẹsẹ́kù. Yálà lójoojúmọ́, lọ́sọ̀ọ̀sẹ̀ tàbí lóṣooṣù, kò sí wàhálà bàbá alájò ìtí ìdè, kò sí ká máa lérẹni káàkiri ká tó gbowó àjọ. Ohun gbogbo ló ti wà létòlétò. Torí lójú ẹsẹ̀ lórí owó rẹ gbà tó bá tú àkókò láti gbowó àjọ rẹ láìsí ànilére ni kì.
4: Pẹ̀lú Bill Station, o sì lè gba owó kó o fowó ránṣẹ́ tàbí kó o ra data àti owó ìpèlówó pọ́ọ̀kú, sanwó iná tàbí cable TV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
3: Tó túmọ̀ sí wípé data ya ọ̀pọ̀ dáadáa lórí Bill Station.
4: Bẹ́ẹ̀ni, ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn sì ni wọ́n ti ń lo Bill Station láti ra data wọn nítorí pé ó rọjú, ó sì yára.
3: Ẹni sùúrù o, ó ìkúnnú ìṣòro mi o. Tí mo bá fẹ́ wá ra fóònù àbí àwọn ohun èlò ilé tí owó mi ò sì tí ì pé ń kọ́ kí ni ń ṣe.
4: Túnde, ìyẹn ò kí ń ṣèṣòro. Lórí Bill Station, o lè jàǹfààní rà á báyìí kó o sanwó bóbáyá. Èyí tá a mọ̀ sí buy now pay later. O lè ra fóònù tàbí ohun èlò ilé tó o bá nílò lénìí kó o sì máa sanwó díẹ̀ díẹ̀.
2: Ẹ tún wá gbọ́ pa bambari bẹ̀ o, a tún gbé Bill Station kalẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ olókòwò àtàwọn oníkàràkátà tó bá jẹ́ pé ìwọ ní ṣọ́ọ̀bù, iléeṣẹ́ kékèké tàbí oníléeṣẹ́ ńláńlá. Bill Station ìní ó fún ọ láǹfààní láti wọ ojútùú sí ọ̀kan ọ̀jọ̀kan ìpèníjà tó o bá ń kojú. Pẹ̀lú Bill Station Business Solution, ẹ lè ṣe àwọn nǹkan wọ̀nyí: gba owó yá láti fi ṣe àmúgbòrò òwò rẹ tá a mọ̀ sí business loan. Ẹ lè gba ẹ̀rọ POS machine láti mọ fi gba owó lọ́wọ́ àwọn oníbàárà yín. Ẹ tún lè lo ìlànà rà báyìí kó o sanwó bó bá yá láti fi ra àwọn ohun èlò tí iléeṣẹ́ rẹ nílò. Ẹ sì tún lè lò ó láti mọ fi sanwó àwọn òṣìṣẹ́ yín lọ́nà ìrọ̀rùn lójú òpó áàpù yìí kan náà.
3: Tó túmọ̀ sí wípé àwọn iléeṣẹ́ ńláńlá náà lè lo Bill Station àbí.
4: Bẹ́ẹ̀ni, àwọn iléeṣẹ́ ńláńlá lè lo Bill Station láti lè san owó àwọn òṣìṣẹ́ wọn lọ́nà ìrọ̀rùn.
2: Bákan náà, Bill Station tún fún yín láǹfààní láti lo àwọn nǹkan wọ̀nyí: gba virtual card, ìyẹn káàdì orí ayélujára tó ń lo owó dọ́là láti fi gba owó tàbí fowó ránṣẹ́ nílé òkèèrè. Ẹ tún lè gba owó tàbí fi owó ránṣẹ́ jákèjádò àgbáńláyé. Ẹ lè ṣe àmójútó okoòwò yín lórí áàpù yìí kan náà. Ẹ tún wá gbọ́ o, lọ́wọ́ yìí Bill Station ni ló sì ń ṣe kóríyá fún àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀. Tí wọ́n bá ti gba áàpù Bill Station tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lò ó ní kété tẹ́ ẹ bá ti gbà á, tẹ́ sì ṣe àkọọ́lẹ̀ orúkọ yín, ẹ bẹ̀rẹ̀ sí ní máa ṣe ìdúnadúrà nìyẹn. Bákan náà, lẹ́kùn bẹ̀rẹ̀ sí ní rí owó gbà wọlé nípa sọ fún mi kí n sọ fún ẹ tá a mọ̀ sí referral. Fún ìdí èyí, wọ́n náà mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ báyìí lọ sórí Google Play Store tàbí Apple App Store. Tẹ Bill Station, BILL Station, download rẹ̀, kó o sì forúkọ sílẹ̀, kó o sì bẹ̀rẹ̀ sí.

0: kiri owó pa wọlé lónìí lónìí.
1: Máa gbowó.
2: Máa fowó pamọ́.
0: Bẹ̀rẹ̀ sí ní ṣe àkóso ètò ìnáwó rẹ ní ìlànà ọlọgbọ́n pẹ̀lú Bill Station. Kàn sí www.thebillstation.com tàbí kẹ́ kàn sí wa lórí òpó WhatsApp pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0916-858-1914.
3: Bill Station, ojú òpó kan tuntun fún ìlú Nàìjíríà lọ́nà ìrọ̀rùn.
4: Omo, bills dey choke. No wahala. With Bill Station, you pay sharp sharp. Light, data, transfer, one app, no stress, fast, secure, anytime. Bill Station, where your money dey work.
5: 89.3 FM, your preferred wholesome radio.
6: Chamou a zaga pra dançar, fez a pinta, jogada individual do Neymar, quando pintaram o gol, passou por

kíyín ẹ̀ka alẹ́ ẹ̀dẹ̀ kù iṣẹ́ látàárọ̀ àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa fún ti àṣálẹ̀ tòní láǹfààní láti mú wá fún yín láti ìkànnì west radio 89.3 FM ìkànnì kànga agbẹ́mágbẹ̀ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà láàbí avenue olúyọlé estate ìbàdàn tèmítọ́pẹ́ ọláwọlé ni oníròyìn yìí ṣáájú ẹgbọ́ àwọn kókó lè tó wà nínú ìròyìn náà. ààrẹ tinubu kí àwọn mùsùlùmí kú oríire lórí ọdún tuntun ti ẹ̀sìn islam. ìjọba àpapọ̀ tako èsì ìròyìn lórí ìkọlù orí ẹ̀rọ ayélujára sí ojú òpó àkọọ́lẹ̀ ètò ẹ̀kọ́. gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ jẹ́jẹ́ láti dóòlà ẹ̀mí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tán fi tipá mú nígbèkùn ní ìpínlẹ̀ ọ̀yọ́. ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn pàṣẹ sísọ̀rọ̀ ẹjọ́ lórí yíyọ orúkọ ẹgbẹ́ òṣèlú adc àti àwọn míín kúrò. ìpínlẹ̀ kogi ṣe ìfìdímúlẹ̀ ṣíṣekúpa agbésùmọ̀mí léètọ́ ti wá tipẹ́ ìyín ò bà tíjò. ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. ààrẹ bọ́lá tinubu ń ló ti nọwọ́ ìkíni kú oríire sí àwọn mùsùlùmí lórílẹ̀‐èdè nàìjíríà àti jákèjádò àgbáláyé lórí ọdún tuntun ti islam èyí tí í ṣe ọjọ́ kìíní oṣù muharram ọdún 1448 AH. ó pàrọwà sí àwọn ọmọ ìlú láti tẹ́wọ́gba jíjẹ́ ọmọ orílẹ̀‐èdè rere gẹ́gẹ́ bí ó ti wà nínú àtẹ̀jáde lẹ́ẹ̀tọ́ jáde lónìí láti ọwọ́ olùdámọ̀ràn pàtàkì lórí ètò ìròyìn àti ìlànà àtẹ̀lé ìyẹn ò báyọ̀ ọ̀nà núgà. níbẹ̀ ni ààrẹ ti láǹfààní láti kí àwọn mùsùlùmí kú oríire lórí ọdún tuntun léètò láǹfààní àti bẹ̀rẹ̀ ọdún ìjìrà tuntun míì. bákan náà léètò tí wàá ṣe kòńgẹ́ pẹ̀lú ọjọ́ 16 oṣù kẹfà ọdún 2026. ààrẹ tinubu ṣàlàyé pàtàkì ọdún náà léètò láǹfààní láti ṣe kòńgẹ́ pẹ̀lú ìrìn àjò ànábì muhammad láti mẹ́kà lọ́dé mẹ́dínà. wà láǹfààní àti gbàdúrà lórí àlàáfíà àti ìtẹ̀síwájú fún orílẹ̀-èdè nàìjíríà nínú ọdún tuntun náà. iléeṣẹ́ tó ń rí sí ètò ẹ̀kọ́ ìjọba àpapọ̀ ti tako àwọn èsì ìròyìn wípé ojú òpó lẹ́ẹ̀tọ́ rí sí àkọọ́lẹ̀ ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè yìí náà ti jágbà. wọ́n ṣe àpèjúwe ìròyìn ọ̀hún gẹ́gẹ́ bí irọ́ ńlá lẹ́ẹ̀tọ́ jìnà sóòótọ́ gẹ́gẹ́ bí ó ti wà nínú àtẹ̀jáde lẹ́yìn tí ẹni tí ṣe adarí ètò ìròyìn tó tún jẹ́ alūkkóró fún iléeṣẹ́ náà ìyẹn ọ̀fọ́láṣadé borí owó tó buwọ́lù. níbẹ̀ ni ilé-ẹjọ́ ọ̀hún iléeṣẹ́ náà ti láǹfààní láti dúró lórí pé ojú òpó ọ̀hún ó ṣì wà bó ṣe wà léè tó dẹ̀ jẹ́ pé ààbò tó tọ́ ó láǹfààní láti wà fún un. wọ́n dẹ̀ láǹfààní láti sọ ṣàlàyé ọ̀rọ̀ lórí bí ọ̀rọ̀ ń gan ó ṣe láǹfààní láti jẹ. ẹni tí ń ṣe mínísítà fọ́rọ̀ ohun àmúṣagbára ìyẹn joseph utegbe ti ké pe àwọn olùdókòwò lábẹ́lé àti lókè òkun láti tẹ́wọ́ gba kíkó owó lé ìpèsè iná fún àwọn ibùdó ìlera lórílẹ̀-èdè nàìjíríà. igbákejì adarí ètò ìròyìn àti alūkkóró iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ohun àmúṣagbára clement esiora ló sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde tó jáde lónìí. tẹ́gbẹ̀ ló pe ìpè yìí níbi ètò àpérò ìsopọ̀ àwọn olùdókòwò ìpèsè iná fún ibùdó ìlera tó láǹfààní láti ṣàlàyé ọ̀rọ̀ lórí pàtàkì ìgbésẹ̀ ọ̀hún léè tó dá lórí gẹ́gẹ́ bí iná yóò ṣe láǹfààní láti wà fún àwọn ibùdó ètò ìpèsè ìlera ní orílẹ̀-èdè yìí lórí àwọn ìdí tó fi ṣe pàtàkì láti kówó lé ìgbésẹ̀ náà. ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ ṣèyí mákindé ti fi dá àwọn olùgbé ìpínlẹ̀ yìí lójú wípé àwọn akẹ́kọ̀ọ́
ati awon oluko to fi ti pa mu nigbekun ni won yo gba pada ni ipinle yi pelu alaye pe ijoba sa gbogbo ipa fun itusile won gomina makinde sami dani loju yi loni lasiko to n ba gbajumo oju opo ibanidore ti a mo si ferry darkman ati awon olufehuna to ku soro ni ile ijoba ini gomina ti lanfani lati salaye oro lori ipa le ti isele on le to ti ni lori re le to je pe awon akeko on ati awon oluko lati wa ni igbekun awon ajinigbe lati bi ole ni osu kan seyin gomina tun salaye gbogbo awon akitiyan le to ti lo labenu lori igbese lati dola emi won lo je to de je pe won le lanfani lati ma salaye gbogbo re ni isele on gege bi ele ti o je itewogba to de fi da won olugbe ipinle yi loju ipe gbogbo akitiyan ti n lo lowo lati ri pe emi kankan o sonu lasiko tan ba fe dola emi awon eniyan na gege bi ara akitiyan lati kawo awon iwa odaran ati isele ijinigbe ati lati daabobo emi ati dukia awon eniyan ijoba ipinle oyo ti wo ibugbe kan le tan lo gege bi ibuba awon odaran ati kiko awon kan ija pamo si ninu eleyi ti a ti ri ile alaja kan ati ojule meji to wa ninu ogba kan ni agbegbe Benku ni opopona Arubi Ewe Olodo Garage ni ijoba abile Egbeda ni ilu Ibadan le ti se ololu ipinle Oyo igbese na in lo waye loni lati owo awon iko le ti komisola foro ise ati igbokegbode oko akiteke Abdulmujide mo gboju bola to le waju re pelu atileyin awon osise ile ise olopa alaga ijoba abile Egbeda honorable Sikiru Sander ati awon mi honorable mo gboju bola salaye pataki igbese ohun to de parowa lati wa ni oju la alakan fi sori o tun parowa si awon onile ati awon abaniwale lati fi mufile daada lori eni to ba fe gba sile kan to fun iru eni be ni le

Ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tìlú Àbújá ti so ìfìdímúlẹ̀ ìdájọ́ eléyìí tó wá láti ẹnu agbagilé ìforúkọsílẹ̀ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Action People's Party APP Action Alliance AA Accord Party AP àti Senate Labour Party tí a mọ̀ sí ZLP. Ilé ẹjọ́ ń ṣe àpèjúwe ìdájọ́ náà gẹ́gẹ́ bí eléyìí tó kù díẹ̀ káàtó. Bákan náà ẹgbẹ́ òṣèlú ADC ti tako ìdájọ́ ilé ẹjọ́ gíga eléyìí tó pàṣẹ fún fagilé ìforúkọsílẹ̀ ẹgbẹ́ òṣèlú náà àti àwọn ẹgbẹ́ òṣèlú mẹ́rin míì wípé ó tako ètò ìṣèjọba àwọn ara wa nígbà tí ó ń fèsì nínú àtẹ̀jáde ojú òpó X eléyìí tí akọ̀wé ìpolongo Bọ́lájí Abdullahi tó buwọ́lù. Níbẹ̀ ìní ẹgbẹ́ òṣèlú ọ̀hún iná ti sọ̀rọ̀ tako ìdájọ́ náà. Bẹ́ẹ̀ bá gbàgbé onídàájọ́ Peter Liffiu tilé ẹjọ́ gíga tó wà nílùú Àbújá ìlú pàṣẹ lánàá fún àjọ INEC láti fagilé ìforúkọsílẹ̀ ẹgbẹ́ òṣèlú ADC àti àwọn ẹgbẹ́ òṣèlú míì látàrí pé wọ́n ṣe àwọn ìgbésẹ̀ tó tako àwọn abala kan àti abala kan nínú òfin orílẹ̀-èdè yìí àti ti òfin ti ètò ìdìbò tọdún 2022. Ìjọba ìpínlẹ̀ Kogi ti ṣe ìfìdímúlẹ̀ ìṣekúpa adarí ìgbésùmọ̀mí ìyẹn Òǹkàṣẹ̀là Ibrahim Bàtíjò lẹ́ni tó sọ pé ó wà lẹ́yìn ìṣẹ̀lẹ̀ kòpẹ́kòpẹ́ sí ilé ẹ̀kọ́ kan ní Ìlúkebúnù ní ìjọba àbílẹ̀ Kàbàbúnù. Kọmíṣánná fẹ́tọ́ ìròyìn àti ìbáraẹnisọ̀rọ̀ ní ìpínlẹ̀ náà Kisni Fafpo ló sọ eléyìí di mímọ̀ lónìí lójú òpó amóhùnmáwòrán. Ó ṣàlàyé gẹ́gẹ́ bí ìgbésẹ̀ ọ̀hún bó ti ṣe láǹfààní àti wáyè nígbà tí ó dẹ̀ ṣàlàyé àwọn ìkọlù ríru léyìí tí Bàtíjò ti lọ́wọ́ nínú rẹ̀. Kọmíṣánná náà ṣe àpèjúwe ìgbésẹ̀ léyìí tó yọrí sí ikú adarí agbésùmọ̀mí ọ̀hún gẹ́gẹ́ bí àṣeyọrí kan gbòógì nínú akitiyan tó ń lọ lọ́wọ́ láti kọ́wọ́ káwọ́ àwọn ọ̀daràn ní ìpínlẹ̀ náà. Ti àṣálẹ̀ tòní ṣùgbọ́n ká tó máa lọ ẹgbẹ́ àwọn kókó ta mẹ́nuba lẹ́ẹ̀kan sí. Àmọ́ wá fún yín pé ààrẹ Bọ́lá Tinubu ti nawọ́ ìkíni kú oríire sí àwọn mùsùlùmí lórílẹ̀-èdè Nàìjíríà àti jákèjádò àgbáyé lórí ọdún tuntun Islam ti ṣe ọjọ́ kìíní oṣù Muran ọdún 1448 AH. Ilé tó tẹ̀ parọ́wà sí àwọn ọmọ ìlú láti tẹ́wọ́ gba jíjẹ́ ọmọ orílẹ̀-èdè rere. Àmọ́ wá fún yín pé ilé-iṣẹ́ tó rí sí ètò ẹ̀kọ́ ìjọba àpapọ̀ títako àwọn èsì ìròyìn wípé ojú òpó tó rí sí àkọọ́lẹ̀ ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè yìí náà ti jágbà. Wọ́n ṣe àpèjúwe ìròyìn náà gẹ́gẹ́ bí irọ́ ńlá léè tó jìnà sóòótọ́. Àmọ́ wá fún yín pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ti fi dá àwọn olùgbé ìpínlẹ̀ yìí lójú wípé àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tó fi tipá mú nígbèkùn ni wọn yóò gbà padà pẹ̀lú àlàyé wípé ìjọba ń sa gbogbo ipá tó wà ní ìkáwọ́ rẹ̀ fún ìtúsílẹ̀ wọn. Àtúmúwá fún yín pé ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tìlú Àbújá ti so ìfìdímúlẹ̀ ìdájọ́ eléyìí tó wá láti ẹnu adájọ́ Peter Liffiu láti fagilé ìforúkọsílẹ̀ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Action People's Party tí a mọ̀ sí APP ẹgbẹ́ òṣèlú Action Alliance tí a mọ̀ sí AA Accord Party tí a mọ̀ sí AP àti ẹgbẹ́ òṣèlú Senate Labour Party tí a mọ̀ sí ZLP rọ̀. Àmọ́ wá fún yín pé ìjọba ìpínlẹ̀ Kogi ti ṣe ìfìdímúlẹ̀ ìṣekúpa adarí ẹgbẹ́ àwọn agbésùmọ̀mí létí a mọ̀ sí Kàṣàlà Ibrahim Bàtíjò lẹ́ni tó sọ pé ó wà lẹ́yìn ìṣẹ̀lẹ̀ kòpẹ́kòpẹ́ sí ilé ẹ̀kọ́ kan ní Ìlúkebúnù ní ìjọba àbílẹ̀ Kàbàbúnù. Kẹ́mi Sọ́lá Williams ló ṣe àkójọpọ̀ àti àtúntò ìròyìn ọ̀hún.
láǹfààní láti máa gbọ́ wa ní àwọn ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo at West Radio 893. Ẹ tún lè máa gbọ́ wa ní ojú òpó Facebook West Radio 893 FM fan page. A wà lójú ìtàkùn àgbáyé www.westradio893.com. Àyè wà láti kàn sí yàrá ìròyìn wa lórí ẹ̀rọ ìpè àbí lójú òpó WhatsApp lójú òpó 0916893 2000. Tèmi tọ́pẹ́ Ọláwọlé ní orúkọ tèmi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa. Ọlọ́run yóò bùkún yín. Oorun ayọ̀ lásùn.

West Radio, àwọn lọ́gá ṣe ẹ ti gbọ́ ìràwọ̀ ọ̀sán tí ń bàgbà lẹ́rù wọ́n gbé tuntun dé Olúyọlé Estate Nìbàdàn la wà ẹ tẹ́tí sí wa. Dí olóyè, mo gba ti West Radio kànga agbọ́nmágbẹ 89.3 FM Olúyọlé Estate ni wọ́n wà Nìbàdàn, àwọn lọ́gá.